0: ọmọ ológo.
1: Wọ́n
0: ni wá súre o.
1: Wọ́n
0: ni pẹ́ togotogo.
1: Ayálẹ̀
0: máa sá abáde kàdásá. Yé ne ma la mozua. Mo ti ní ká di ètò imú.
1: I told you hold on to this program.
0: Iyọ̀ rẹ̀ àtò wó dà.
1: You assert your money where is it?
0: Sáàtì mọ̀ pé máa dé bẹ̀
1: lónìí.
0: Sori tó bá ti ń gbọ́ wòlíì Samuel Adébáyò Òjó. Ó mọ̀ gbọ́ bàbá ògo ni ẹ̀. Orí òkè ògo. Aṣèjìrẹ́
1: ìbàdàn.
0: Iṣẹ́ ẹyọ kan tí mò ń jẹ́rì.
1: Only assignment I'm giving.
0: Láti ọdún mọ́kànlélógún. Iṣẹ́ ògo yìí tó ń gbé wa lọ sí ìjọba rẹ̀. Ó ní mò ń jẹ́. Sori gbogbo ẹ tí ò bá tí ró gbolo láyé. Wọ́n ò kà kú ẹni tó wá. Kò lẹ̀ sí tí ọ̀tá ò fẹ́ kó orí ṣe. Ju ògo lọ. Tó o bá ti lè sí ṣọ́ọ̀pù tó lógo. O ti di central attraction àwọn ọ̀tá. Tó o bá ti bí ọmọ ológo. Wọ́n máa fókọ̀s ẹ̀. Lọ́jọ́ tí wọ́n ti bí Jésù. Wọ́n ò sì lẹ́yìn ẹ̀. Ìdí tó fi ń lé ọ. Torí ògo ni. Ọlọ́run ti wá fún mi láṣìírí. O ni mo tú káàkiri. Tó o bá rí èrò wìtìwìtì ní orí òkè ògo. Tá a bá ń ṣèpàdé.
1: Kì
0: í ṣe pé wọn níbi tó bẹ́ẹ̀
1: lọ.
0: Wọ́n mọ̀ pé Ọlọ́run kì í rán mi. Láìsẹ̀ pọ́ ni tó bẹ́ẹ̀ ṣe. O ló jẹ́ máa pariwo.
1: Ó
0: pé ní alẹ́
1: yìí.
0: Tó o wà Lagos State.
1: Tó
0: o wà Ogun State. O ṣáà ń gbọ́ mi ìlú kan. Àwọn èèyàn á máa ti Ọ̀sun State wá. Tá a bá ti parí tán.
1: Tó
0: rán mọ̀ pé mo tún lọ fàgbà àrọ̀
1: la.
0: Ayà balẹ̀ gàdú sí àbára gàdá. Tó bá wá dòrò ọ̀la. Àwọn ìjẹ̀bú òde. Wọ́n máa gbàlẹ̀. Wọ́n á believe come for Sátidé. Ibẹ̀ la wà o.
1: Ó
0: lé o.
1: Ó
0: lé o. Ẹ ṣé ògo yìí.
1: Àjẹ́
0: fi lọ́mọ lọ́wọ́ ni. Tó rà á máa rọ́gbọ̀n lò. Ilé ìta ń lò yóò di bọ́lá wa. Ẹ gbàdúrà bí tẹ wá. Ta ló bá mi du ògo
1: yìí. Who is dragging my glory with me?
0: Ẹ̀wọ̀n ibojì.
1: Be buried.
0: Ta ló bá mi jàjẹ ògo.
1: Who is fighting for my glory? Be buried.
0: Ta ló bá mi jà ìjà ògo.
1: Who is fighting for my glory?
0: Tí mi ò fura sí.
1: That I did not suspect.
0: Tó ń wá ikú mi.
1: Looking for my death.
0: Ta ló bá mi jà ìjà ògo.
1: Fighting for me for fighting for my glory.
0: Tí mi ò rí tí ẹrù.
1: That I double
0: think of. Ẹ̀yin ogún ọ̀run.
1: Post of heaven.
0: Ẹ kọlu o.
1: Attack them.
0: Ẹ kọlu o.
1: Attack them.
0: Oyo oyo oyo oyo. Gbogbo ẹni tó ń bá mi já ìjà ògo tí mo rí tí ẹ rò. Olúwa kọlu. Olúwa kọlu. Olúwa kọlu. Olúwa kọlu. Olúwa kọlu. Gbogbo ẹni tó ń bá mi já ìjà ògo. Olúwa kọlu. Jésù Olúwa wa. Tó o bá mọ̀ pé ológo lára. Gbàdúrà
1: yìí.
0: Ọfà pa ògo pa ògo.
1: Arrow that kills glory.
0: Jáde lára.
1: Out of my body.
0: Màyá bá gàdábà. Ọfà pa ògo.
1: Glory killer arrow.
0: Ọfà tí pa ògo.
1: Glory killer arrow.
0: Tọmọ ológo fi dàbí òkú.
1: Na make glory son look like
0: a devil. Jade!
1: Oyoyo!
0: Ẹ̀dá! Má yẹ kẹta bá bá wa bá ṣàdá.
1: Ìwọ
0: fà pa ògo pa ògo.
1: Bá
0: iná jáde.
1: Bá
0: iná jáde.
1: Ìwọ fà
0: pa ògo. Bá iná jáde.
1: Bá
0: iná jáde.
1: Bá
0: iná jáde. Jésù Olúwa wa. Ẹ gbà. Ìbínú àkẹta. Ìbínú ló máa fi gbà. Wà ní Olúwa. Ẹ kú aṣọ àṣetì lọ́rùn.
1: Possibility
0: for me. Aṣọ ògo lè fara.
1: So the government of glory will manifest.
0: Wọ́n sì wọ Joshua.
1: The place of
0: Joshua. Olórí àlùfáà.
1: The high priest.
0: Ní aṣọ èrè.
1: Government of
0: the beauty cabinet. Ògbẹ́ òde yọ.
1: The glory to not show.
0: Angẹ́lì orí díṣẹ́.
1: Ẹ̀jẹ̀ kò náà minister
0: tó yìí. Angẹ́lì sì dúró tì
1: í. The angel stood beside
0: me. Angẹ́lì olè díṣẹ́.
1: Ìkùnà minister.
0: Torí aṣọ ayé wà lọ́rùn.
1: Because even close to some
0: money. Àwọn kan ọmọ ológo ni wọ́n.
1: So I
0: put
1: their
0: glory.
1: Kámẹ́tọ̀ bá mi.
0: Olúwa.
1: Ọlọ.
0: Jọ lánà o.
1: Kẹ́ńtáyà.
0: Ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀.
1: Ẹ̀bọ̀ mi pa mi.
0: Ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀
1: ẹ̀bọ̀ ẹ̀bọ̀
0: ẹ̀bọ̀ ẹ̀bọ̀
1: ẹ̀bọ̀
0: ẹ̀bọ̀ ẹ̀bọ̀ ẹ̀bọ̀
1: ẹ̀bọ̀
0: ẹ̀bọ̀
1: ẹ̀bọ̀
0: ẹ̀bọ̀ ẹ̀bọ̀
1: ẹ̀bọ̀
0: ẹ̀bọ̀
1: ẹ̀bọ̀
0: ẹ̀bọ̀ ẹ̀bọ̀
1: ẹ̀bọ̀
0: ẹ̀bọ̀ ẹ̀bọ̀
1: ẹ̀bọ̀
0: ẹ̀bọ̀
1: ẹ̀bọ̀
0: Olúwa wa. Bóyá o fẹ́ bóyá o kọ.
1: Whether I like it or not.
0: Torí pé wọ́n rán mi sí
1: ẹ. Because I'm sent to you.
0: Bó dẹ̀ rí mi báyìí.
1: And you can see me.
0: O lo ògo rẹ.
1: May you use your glory.
0: Iye máa sá.
1: In the name of Jesus.
0: Ẹ máa kígbe.
1: Shout this.
0: Ẹ bá ń gba kọ́kọ́rọ́ ògo
1: mi. Lord, restore to me my key of glory.
0: Lọ́wọ́ àwọn alágbára tó
1: jùlọ. From the mighty one that
0: took it from me. Ẹ bá gbá o.
1: Restore me for me.
0: Kọ́kọ́rọ́ ògo mi
1: da. My key of glory.
0: Mo gbà padà.
1: I take it back.
0: Olóyó.

0: àwọn ìdílé náà ni ìyanu.
1: kí wọ́n máa retí ìyanu àti ọwọ́ ọlọ́run.
0: bẹ́ẹ̀ni.
1: kejì bàbá wa fẹ́ bèrè lọ́yìn pé tí wọ́n bá wá ń bọ̀ kí ni ohun tí wọ́n ní láti mú dání.
0: ohun tí wọ́n mú dání. ẹ gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń bọ́ àsínú pàdé. ìbéèrè sọ pé ó níye méjì kò ní rí nǹkan gbà lọ́wọ́ ọlọ́run. àkọ́kọ́ ẹ máa mú ìgbàgbọ́ yẹn. ẹlẹ́ẹ̀kejì gbogbo yẹn ẹ máa bọ̀ pẹ̀lú kété omi yẹn. bẹ́ẹ̀ni ìgbàgbọ́ yìí ní kẹ́kọ̀ọ́ máa ń bọ̀.
1: ike omi kan ṣàrọ̀ mi sí kan gbómi dání.
0: inú ẹ ni ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àwọn aláìsàn àwọn tó ń gbọ́mọ àwọn tọ́nà wọn dàrú títí wọn dàrú ẹlòmí ọ̀sàìsàn ṣùgbọ́n gbogbo ọ̀nà ẹ ló ti dàrú gbogbo ẹni tí wọ́n fi àlàkalà bájà ẹni ìdí àdúrà yìí ẹni tí àwọn àgbà ẹlẹ́yẹ àwọn àjẹ tí wọ́n bájà tí wọ́n fi ìtàkùn báyìí jà ẹni ìdí àdúrà yìí ẹni tẹ́ ẹ kọ́ tó lajú kẹ́ ẹ tó di ojú yín ẹ ti rí àwọn òkú ẹ ti ń gbẹrẹgbẹrẹ ẹni ìdí àdúrà yìí ibẹ̀ lẹ ọlọ́run ti tún sílẹ̀ pátápátá.
1: jésù yóò tún wọn sílẹ̀ nínú ìpàdé.
0: bẹ́ẹ̀ni
1: ó dájú.
0: gbogbo ẹni tẹ́ ẹ jẹ́ gbèsè ẹni ìdí àdúrà yìí. gbogbo ẹni tẹ́ ẹ ń wá ọkọ ẹni ìdí àdúrà yìí. ẹni tẹ́ ẹ ń wá ẹsẹ ẹni ìdí àdúrà yìí. ẹ máa bọ̀ ní prayer center church of God kilometer 7 ní ìdánilò ní àdófúre ní àkúrẹ́.
1: ẹ ṣeun bàbá wa mo wá fẹ́ béèrè wípé báwo ni ti ètò ààbò. kí ni àwọn ohun tí ẹ ṣe sílẹ̀ ṣé àwọn ọlọ́pàá máa wà ńbẹ̀ àwọn wo lẹ fẹ́ kó wá láti rí pé ètò ààbò yìí pé.
0: wẹ́n àwọn tí ó ti ń wá ìpàdé yìí wọ́n mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àkọ́kọ́ ọlọ́run ní aláàbò gbogbo ìgbà táwọn èèyàn sálé tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì mọ́ àwọn onígbàgbọ́ bẹ́ńtì àwa òfijọ́ kan má ṣe ìṣòro ọlọ́run ní aláàbò wà ṣùgbọ́n at the same time a gbọ́dọ̀ jẹ́ òkè àwọn tó wá wọn mọ̀ kì í ṣe ọlọ́pàá tó wọ́sọ nìkan àwọn sójà bẹ́ẹ̀ àwọn DS àwọn tí wọn ò wọ́sọ. torí pé àwọn èèyàn a need láti dáàbò bo dúkìá àti ẹ̀mí àwọn ènìyàn. so ààbò ọ̀hún ẹni tó fi fóònù ṣeré gan-an wọn gbé kó tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó ti bọ́ ó ti ọ̀gá regret. so ààbò yẹn ó dámi lójú pé jésù ní aláàbò ṣùgbọ́n ó tún ra àwọn kan gẹ́gẹ́ bí agbófinró gbogbo ẹ̀ ni a ti pèsè sílẹ̀ kí jésù gbàlà kó wà pẹ̀lú wa.
1: ẹ ṣe lẹ́ẹ̀kan sí ẹ bá wa dárúkọ ibi tá a ó ti ṣe ìpàdé yìí àti ọjọ́ náà.
0: ó ní mo sọ gbogbo ẹ̀yin ẹ̀yàn tẹ́ ń gbọ́ mi.
2: ọlọ́fídà tàyárín mi.
0: ìpàdé yìí.
2: this meeting.
0: mo fi olódùmarè bẹ̀ yín.
2: I beg you in God's name.
0: ọba àwánú mọ́tò kọ́ máa gbọ́ mi.
2: if you are inside your car you are hearing my voice.
0: o lè wánú mọ́tò.
2: you can be inside your car.
0: o lè wánú ọjà.
2: in the market.
0: o lè wánú ilé.
2: in your house.
0: yóò wáyé ní prayer center to God.
2: this meeting will come in prayer center to God.
0: international headquarter.
2: international headquarter.
0: kilometer 7 ní àdófúre ìdẹ̀rẹ̀ ròdù nílùú àkúrẹ́.
2: kilometer 7 àdófúre ìdẹ̀rẹ̀ ròdù àkúrẹ́.
0: tọ́nà jésù olùgbàlà òun retí yín.
2: jesus the saviour is expecting.
0: tí ẹ bá dẹ̀ ti wá gbọ́ mi ibi tó bá ti gbọ́ mi.
2: anywhere you are hearing my voice.
0: ọba àjẹgbẹ́nu taxi.
2: maybe inside a taxi.
0: ibà àjẹmọ́tò ẹ̀.
2: or in your own car.
0: ibà àjẹnu ọjà.
2: or in the market place.
0: kíripo sọ fún àwọn ọkọ̀ ọ̀pọ̀ èèyàn kí n ma sọ pé yàrá.
2: ensure you invite and you tell a whole lot of people.
0: kí n ma sọ pé yàrá mẹ́wàá.
2: I don't want to say 10 people.
0: ma sam sọ pé sóun gbọ́ ìkéde tí pé prayer says of God marathon fasting pé mo ń bọ̀.
2: tell people that can you hear that there is a marathon fasting that comes up in prayer
0: center to people. tó bá ti ṣe léyìí.
2: as you are doing this.
0: bẹ́ẹ̀ ni ọlọ́run máa gbọ́ ti
2: ma. and God will continue to hear your voice.
0: mo pàṣẹ lọ́wọ́lọ́wọ́.
2: I degree right now.
0: agbára ọlọ́run.
2: the power of the almighty.
0: ó kàn ọ́ níbi tó ti ń gbọ́ mi yẹn.
2: meet you wherever you are hearing me.
0: ayé rẹ yóò dẹ̀ tara.
2: your life will change for better.
0: àlàáfíà ọmọ bá ń gbé.
2: peace of God reign in your life.
0: èmi wòlíì samson adé.
2: I prophet samson
0: olúwamọdé.
2: wòlíì I am pleading with everybody.
0: Jesus
2: the Savior is expecting.
0: God bless you.
2: Ọlọ́run wa bùkún yín.

0: 88.9 FM. Àwòrán sọ̀rọ̀ dẹ̀rọ̀ pèsè.
1: Ẹ kojúmọ́, mo kí ìròyìn ń kò tó àyè lámúwá fún yín láti ìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́. Ilé ìlera mo kí ń lọ àtà tí ń gbóhùn sátẹ́gùn. Ọ̀pọ̀ ẹ̀mí ń jọ ọ̀dànù níròyìn ṣàjùnà ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ló ti ṣe ètò ìrónilágbára fún àwọn àkàndá ẹ̀dá. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba ìpínlẹ̀ Imo ni wọ́n ti ń fọwọ́sowọ́pọ̀ láti dóòlà ẹ̀mí àwọn agùnbánirọ̀ tí wọ́n jí gbé. Àjọ NAFDAC ni ti ń bèrè fún àtìlẹ́yìn lórí àwọn ohun eléyìí tó jẹ́ èròjà tí ó jẹ́ pé wọ́n fún àwọn èèyàn. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ló ti rú àwọn ìsinmi tó tóbi 100 tó jẹ́ àwọn àkàndá ẹ̀dá lójú tó wàá rú wọn lágbára lórí ọ̀rọ̀ ètò okòwò àti ìfọwọ́sowọ́pọ̀ lórí àwọn nǹkan tí wọ́n nílò lẹ́yìn tí ó jẹ́ pé wọ́n jáde tán lórí àwọn ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ yìí tí ó jẹ́ pé wọ́n ṣe fún wọn. Gómìnà Abiodun Oyebanje ó ní ìṣèjọba rẹ̀ iná jẹ́ pé ó túmọ̀ ń gbé àwọn ìgbésẹ̀ akin láti lè kó gbogbo àwọn èèyàn mọ́ra fún ètò ìṣèjọba. Oyebanje ni ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ rẹ̀ yìí ni Oyeniyi Adébáyọ̀ Onúṣojú fún. Ó sọ̀rọ̀ yìí nílùú Adó Èkìtì lásìkò ètò ìkẹ́kọ̀ọ́ jáde èyí tí wọ́n ṣe fún àwọn tí ó jẹ́ àkàndá ẹ̀dá ọ̀hún tí wọ́n rú wọn lágbára lórí ọ̀rọ̀ àwọn iṣẹ́ ọwọ́ eléyìí tí wọ́n ti kọ́ nílùú Adó Èkìtì. Ọ́fíìsì tó ń rí sí ọ̀rọ̀ àwọn àkàndá ẹ̀dá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ọ́fíìsì olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ òun ló jẹ́ pé wọ́n ṣe agbátẹrù ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti sọ dímọ̀ pé àwọn ti kọ ìwé ẹ̀sùn báyìí sí ilé ẹjọ́ gíga yìí tó wà nípìnlẹ̀ Èkó tí wọ́n sì ń bèrè fún kí ilé ẹjọ́ kó gbé ẹ̀sùn eléyìí tó wà ní ilẹ̀ kó gbé sẹ́gbẹ́ kan èyí tí ó pa ní dandan tí ó gbé tó ta àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún ní kókó èyí tí owó tó tó bíi $14 billion tó dé díẹ̀ tó wà nínú ẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún ó wá sọ̀rọ̀ ìdánilójú fáwọn èèyàn àwùjọ wípé gbogbo ìgbésẹ̀ òfin òun náà ni ó jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ láti lè fagilé àṣẹ eléyìí tí ó gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ọ̀hún. A rántí pé ilé ẹjọ́ ló ti pàṣẹ fún àwọn báǹkì kan wípé kí wọ́n má jẹ́ kí wọ́n láǹfààní àti rí àwọn owó gbà nínú àsùnwọ̀n ìjọba náà. Ẹ̀wẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti fi léde báyìí wípé àwọn ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Imo àtàwọn ikọ̀ elétò ààbò tọrọ kan láti lè dóòlà ẹ̀mí àwọn agùnbánirọ̀ tó tó bí 20 nìyẹn èyí tí wọ́n jí gbé nípínlẹ̀ Imo. Nínú àtẹ̀jáde tí kọmíṣánná fọ́rọ̀ ètò ìròyìn nípínlẹ̀ ọ̀hún Dọ̀tún Oyèládé tó fi tàlú Ìbàdàn ní ìjọba ló ti fi léde wípé àwọn ń bá ìjọba ìpínlẹ̀ Imo pé wọ́n ń bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àti lè rí dájú pé wọ́n dóòlà ẹ̀mí àwọn tó jẹ́ agùnbánirọ̀ ọ̀hún kódà àwọn ikọ̀ elétò ààbò wọ́n tún ṣe ìpàdé wọn láàrin ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba ìpínlẹ̀ Imo. Ọ̀gá àgbà ọlọ́pàá yanyan nílẹ̀ Nàìjíríà tó jí Dísù ló ti pàṣẹ kí wọ́n gbé àwọn ikọ̀ elétò ààbò míì kí wọ́n túbọ̀ gbé wọn lọ sí ìpínlẹ̀ Imo ọ̀hún láti lè lọ dóòlà ẹ̀mí àwọn tó jẹ́ agùnbánirọ̀ èyí tí wọ́n jí gbé. Ẹni tó jẹ́ igbákejì ọ̀gá ọlọ́pàá tó wà nígbọ̀nù àmójútó yìí ni Sheu Umar Ndada ló fojú ọ̀rọ̀ yìí ló fi léde lẹ́yìn tí wọ́n ni ọ̀gá àgbà ọlọ́pàá ọ̀hún ó ti kó àwọn ikọ̀ olùdóòlà ẹ̀mí lọ sí ìpínlẹ̀ Imo tó ti sọ̀rọ̀ ìdánilójú wípé ìdóòlà ẹ̀mí wọn ọ̀hún òun náà ni yóò túnbọ̀ wà. Ìròyìn ní kùtù àìlẹ̀ ń gbọ́ láti ìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ilé ìlàrámọ̀kínlá àtà tí ń gbóhùn sátẹ́gùn tá a bá padà dé. Àjọ NAFDAC ló ti ń pè fún ìfọwọ́sowọ́pọ̀ lórí àwọn tó jẹ́ pé wọ́n fún yín ní oògùn àjẹsára ń padà bọ̀ ẹ kú kalẹ̀.

0: ọlọgbọn ayé ẹkú ọgbọn ọmọran òde ilẹ̀ ẹ̀sìnkú ìmọ̀ràn mo sọ fún yín ní ìjẹta ní ìtẹ́ ẹ gbọ́ pé bó bá ṣe pé sanjọ́ ó ṣe dáadáa fún wa nígbà náà ni tí bàbá ìkẹ́nẹ́ bá ráàyè wọlé gbogbo ń tà rán lẹ̀ ikọ́ la mọ̀ ràn ṣùgbọ́n dípò kí wọn ó ṣe bẹ́ẹ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ o ọwọ́ àwọn atanijẹ agbọ́n ni burúkú ni wọ́n tún dà wá sí tí wọ́n bá ṣe irú èyí fún wa ni títí láéláé lorúkọ wọn máa wà nínú ìwé ìrántí ọmọ adúláwọ̀ ayérayé ìtàn rere la sì máa kọ nípa wọn irú ìtàn wo ló fẹ́ kí wọn ó kọ nípa tiẹ̀ nínú ìṣẹ̀ǹbáyé wa ìwé tí wọ́n fúnra rẹ̀ bá kọ síta kò lè dàbí táwọn ènìyàn bá rí gbogbo nǹkan tó ti gbé ṣe ní pàtó wà nípò dípò kí ẹni tí wọ́n gbé wá sí lọ́wọ́ náà kó tún ilẹ̀ ṣe ìyẹn bàbá onífìlà gogoro fìlà ló kàn rọ̀rì sórí tí gbogbo wọn ṣe rìyìrì níbẹ̀ pẹ̀lú gbogbo àwọn ọmọ yorùbá tí wọ́n lójú tí wọn ò fi wòran tí bàbá níkẹlẹ́ náà tó náà sì ti ṣe fún wọn dáadáa tí wọ́n kàwé ọ̀fẹ́ tí wọ́n ṣe gbogbo ẹ̀ tó gbé wọn dépò bí aṣíwájú ti ṣe gbé àwọn kan náà dépò lénìí wọ́n débẹ̀ tán tí wọ́n fúnra ara wọn da ìlọsíwájú ọmọ yorùbá sómi ṣe wá rí i pé àríṣe láríkà àríkà ni bàbá rẹ̀ gùn ẹ wo gbogbo nǹkan táwọn mìíràn san sí sọjọ́ ẹ wá wo ohun tí bàbá sanjọ́ náà sọ báyìí tí wọ́n ń dọ́gbọ́n túbá tí wọ́n mọ̀ nígbà náà ó pé táwọn ń ṣe ò dáa ṣùgbọ́n dípò kí wọn ó tètè darí wálé kí wọn ó rí i pé ilé làbọ̀sí ni oko bí wọ́n bá ṣe ń tó dáa nígbà náà ni gbogbo ọmọ ẹ̀gbá pátá lágbàáyé nítan wọn ìbá máa rọlẹ̀ àbí kí la le pé láàrin igi obi wọn tó ṣòfò lóko nígbà náà ṣe bọ́mọ ẹ̀gbá lẹni tí wọn àwọn ọmọ kàó gan ni tí wọn kẹ́rọ̀ owó sí lọ́wọ́ tí wọn kó gbogbo nǹkan sí lọ́wọ́ tó ṣe ń tó wù ú tó ní kí bàbá ó lọ rèé rọ́ọ́kún sínú túbú nígbà tí ó dájọ́ ó ní my hand and my leg was so tight ṣe bí táwọn ọmọ kàó gan ni ìgbà náà tí wọn ń sọ fún ni àbí ẹ̀rí bí láìṣẹ̀ láìṣe àsọlọ́run ọba fún bàbá pamọ́ ni pẹ̀lú ẹ̀ náà ogun abẹ́lé dé bàbá níkẹ́nẹ́ náà ló mú ọgbọ́n òun làákàì tó fi ń tọ́ wọn sọ́nà tí wọ́n sì fi ṣe tó fi láṣeyọrí tí sanjọ́ fi wá wà ní igbákejì nígbà náà tí wọ́n jagun abẹ́lé tán ṣùgbọ́n dídé tí bàbá dé wọ́n fi ṣe olórí ó tún tọ́ wọn sọ́nà nígbà tí ò mọ̀ jẹkújẹ jẹ ìwọ̀n fi wá gbà tí ẹ jẹ́ ká ronú o ipò tá a bá wà tọmọdé bá gba pò lọ́wọ́ ẹni ẹ má jẹ́ ká ṣe ìbàjẹ́ báwọn kan bá ń gbìmọ̀ àti ṣèbàjẹ́ bàbá wa sanjọ́ ṣe ló yẹ kẹ́yìn kẹ́ ẹ jẹ́ ká pawọ́pọ̀ kájọ ti aṣíwájú lẹ́yìn bí gbẹkẹ bó ti ṣe ń fọwọ́ tilé kí lọ ajé dùbúlẹ̀ kó lè bá a ṣe dáadáa kó lè bá a lọ sókè iná jódórí kókó báyìí o omilẹ́gbẹ́ ọ̀rọ̀ ń bá mu kó mo wò ó bọ̀ gbogbo àwọn aṣebi ẹ kìlọ̀ fúnra yín o fúrankúrá kò tọrọ lọ́wọ́ ẹnìkan o bẹ́ẹ̀ ni kò sì gba nùnù lọ́wọ́ tí yìí tó lọ o àánú ló ṣe nígbà tó ń bomi lójú wẹ́rẹ̀wẹ̀rẹ̀ ó sì sọ fún wọn pé bó bá ti kú ò níbẹ̀ ìran yorùbá ló kù kí wá ló dé tí ò tí ì sọdún mẹ́jọ ten feet ná ti à síwájú ṣùgbọ́n síwájú ti wá ọmọ olódó dẹkọ́ ilẹ̀ feet ná ti ẹ̀ ọ̀pọ̀ lórí rẹ̀ pé ẹ̀yà lọ mú tákàdá òun àti ìwé kẹ́ ẹ wá gbọ́ ọgbọ́n àti àròjinlẹ̀ kẹ́ ẹ ṣíwọ́ kúrò ní ètekéte ẹ ṣeun o gbogbo ẹ̀yìn onígbọ̀wọ́ ètò yìí.
1: ọ̀nàrẹ́bù olúbọ̀nmi tó jí òjò tí gbogbo ènìyàn mọ̀ sí bíi ti òòrùn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí nígbà gbogbo.
0: tó lù ẹ́ lọ́gọ̀ lẹ́nu lẹ́ẹ̀kan sí i àsìkò gbà wá mọ́ iléyá ọwọ́ kì í pẹ́ ní sáàfin kì í.

0: àti àwẹ̀ alágbà yípo. Níbi tí ṣe ìyanu kankankanka bamba bamba fakíafakíá ti máa ń ṣẹlẹ̀. Prayer Center Church of God tún ti gbede o. Marathon fasting and prayer on the 9th, 10th and 11th of October. Ìní gbogbo àdúrà tún máa sọ fódìdì ọjọ́ mẹ́ta. Tí dédé ìṣòro ti ń bọ́ mẹ́ẹ̀dá fira yóò sì máa pòórá dànù dànù. Ìbẹ́ ìṣe ìṣòro onígun mẹ́rin. Léyìí tó lọ́wọ́ tẹbí tọ̀ rẹ nú. Tàbí ta lájogún bá ta lákò bá tàbí ta lákò ràn. Àbẹ́ yìí ò tẹ́ mọ̀ pé grade by grade, level by level lọ̀rọ̀ ìṣòro ni. Tòní sí bí torí kóńgò ta lágolo kódà. Bàṣíà ni wọ́n fi wọ̀n fún ẹlòmíì. Káyè ìrẹ́ ni kó tètè wá yé dànù. Ìbẹ́ ìṣe àìlọ́kọ àìláya ìríṣẹ́ àìrínà ìrílò àtàwọn ẹ̀sán tí ń ṣe ọ̀nà náà. Oh my God! Lọ ka ìwé Revelation chapter 21:4. Kó lè dá olójúpọ̀ Olúwa lólùṣẹ̀dá wáìpà tó máa ń wáìpà omi jó ojú ẹni sọnù tí ò ní sẹ́kún mọ́. Bàbá Samson Olúwabọ́dédé tún ti gbáradì. Pẹ̀lú àgbára gba agbára àdúrà bàǹbà tí máa ń tu ìṣòro dànù tí gbòǹgbò tí gbòǹgbò. 9th, 10th and 11th of October ni o. Marathon fasting and prayer ní prayer center.
1: Your Nescafe is not just a drink, it's your

0: tilẹ̀ ti gbọ́ nípa ilé ìwé kan Jackie M College of Health Sciences and Technology lórúkọ rẹ̀ ilé ìwé tí ó tilẹ̀ ní ìmọ̀ nípa ètò ìlera ìmọ̀ sáyẹ́nsì àti ìmọ̀ ẹ̀rọ ọkàn ni wọ́n láàrin ẹ̀yẹ wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́ Jackie M College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrọ Ekiti nípínlẹ̀ Ekiti ilé ìwé yìí ti gbohun tẹ ìjọba wa àti pé ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate diploma OND àti HND láwọn ẹ̀kọ́ wọ̀nyí community health technology health assistance medical diploma in public health àtàwọn yòókù àti pé Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrọ ni yóò fáwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn ibo gan ni ilé ìwé yìí wà opposite First Samuel ọ̀gangan nílùú Súpárì Àkókò nípínlẹ̀ Ondo fọláyé lẹ́kùnrẹ́rẹ́ sáwọn nọ́mbà wọ̀nyí 08120644426 tàbí 08154377844 àti 08154375072 Jackie M College of Health Sciences and Technology wọ́n gba ìmọ̀ láti lè di adarí lọ́jọ́ ọ̀la.
1: Sọ fún gbogbo àwọn ẹgbẹ́ oníkòkó ní ìlú Ìpele
2: àti Ìpele Cocoa Buyers Association
1: ní ọ̀wọ̀ East SCDA
2: pé kòkó tí ó bá máa jáde fún títà láti jẹ ojúlówó
1: ẹnikẹ́ni tó bá fẹ́ ra kòkó ní ìlú Ìpele gbúdọ̀ ní káàdì ìdánimọ̀ olùrajà kòkó ti ìlú Ìpele bákan náà kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti fi abọ́ tàbí

Ọmọ ti wa kí ọlá. Ìgbìmọ̀ amúṣẹ́ṣe àtọ̀wọn mẹgbẹ́. Ọ̀ràn ẹ̀mẹ́ kéde o. Kúwe bánú bèrè pé nọ́mbà yìí 08137044254 tàbí 08102327340.

0: ladies and gentlemen. She's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
1: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
2: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
3: Bọ́lá fi máa jẹ ọjọ́ kẹrìndínlógún oṣù káwọ̀ ọdún yìí ìyẹn 24th October 2026 gbogbo ìlú Karama àkókò máa kú fọ́fọ́ ìlú máa mi tìtì ìkarahùn dé 2026 àwọn ọmọ níbìdí ran Karama àkókò àní àwọn apàṣẹ orílẹ̀-èdè yìí wọ́n máa wọ̀lú tíyì tíyì tẹ̀yẹ́tẹ̀yẹ́ tọ̀látọ̀lá royal majesty ìpínlẹ̀ àti ẹlẹ́kẹ̀ ọba Andrew Olamoyi Muhammadu di ọ̀sọ́nà wa àkàlà of Karama àkókò àti ìkarahùn progressive union ìyẹn IPU bí kọjọ kẹrìndínlógún oṣù kẹwàá ó ti dé ni wọ́n retí àbẹ́ẹ̀ yóò tí gbọ́ pé tó bá dọjọ́ kẹrìndínlógún ìyẹn oṣù kẹwàá ọdún yìí 24 ni lánàá máa lù tálukú tún máa wù nílùú Karama àkókò níbi tí a ti ṣèkówójọ 1.5 billion naira fún computer based center pẹ̀lú nípa fi ìgbàlódé sí ìlú Karama àkókò ayẹyẹ tí yóò wáyé ní New Palace Side ìlú Otu Karama àkókò láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ọjọ́ kẹrìndínlógún ní ètò ìkówójọ yóò máa ṣẹlẹ̀ ní rẹ̀butu excellence Dr. Lucky Orimisan Ayédàtiwa gómìnà ìpínlẹ̀ Ondo lálejò pàtàkì tí à ń retí Dr. David Dia Aṣaolu adarí àti olùdásílẹ̀ E-Fire Energy Service Limited lónìí ìfilọ́lẹ̀ àgbà Prince Ayọ̀dẹ́jì Olúdádé National President IPU àti Professor Oyedele Taiwo Minister for Finance àwọn olùgbàlejò àgbà Princess Koyede Giwa alága ètò ayẹyẹ pẹ̀lú Professor Latif Adeniran Chairman Publicity Committee ló kéde.
4: Ètò ìgbaniwọlé mà ti ń lọ lọ́wọ́ báyìí o. Nílé ìwé àtàtà tó máa ń mú ìtẹ̀síwájú dé bá ìgbé ayé ọmọ. Rural Group of Schools lórí Paraga Ward lọ́bàdàn orí òdìgbò. Ẹni bá mọ̀nà ló yẹ kó máa júwe ọ̀nà fún ni. Torí oríṣiríṣi ọ̀nà ti pọ̀ láyé. Ṣùgbọ́n èyí tó máa yọrí sáyọ̀ ló dáa jù. Ilé ìwé pàtàkì yìí ti di ọ̀tà gbàǹtagbà tó ta gbangba yí kátà wọn ọmọ ti ń bá wọn ọmọ rere kọ́ wọ́n rìn papọ̀ láti ṣorí eré tùgẹ́dà. Àti nursery and primary pẹ̀lú secondary session. Gbogbo sọ́bíà tó wà theoretical contextual psychological là ń ṣe ń bẹ̀. Kódà àtàwọn tó gbé ẹ̀kọ́ sọ̀pọ̀ sẹ́yìn for substantial experimentation láti acquire qualitative education. Gbogbo àwọn nǹkan rere tí mọ́kàn ọmọ balẹ̀ láti kàwé ní bẹ fáwọn ọmọ oníbọ́dì àtòní dé. Ilé kì í lọ nítorí àràbàjẹ́ gé òtítì bìrì solar energy tí wọ́n gbé wá látòkè òkun tí wọ́n wá gbé kalẹ̀ ń bẹ̀. Ẹ wá wo àwọn olùkọ́ tó neat tó clean dànùdànù. Tó tún wà professionally and morally certified gẹ́gẹ́ bí orúkọ wọn. Moral Group of Schools. Ẹ wo ẹ mẹ́jẹ sọ̀rọ̀ pípọ̀ jù. Ó yá sí Moral Group of Schools. Lórí Paraga Ward lọ́bàdàn orí nítòbẹ̀ ìbílẹ̀ òdìgbò. Ètò ìgbaniwọlé ti bẹ̀rẹ̀.
5: Màmá wa olórí Alice Ṣekọ́lá Aya Adétọ̀nà. Màmá wa tìlú Ọgbàgì àkọ́kọ́. Ti ju ọwọ́ sáyé òṣìṣẹ́ yìí ká yóò dìgbò ṣe. Lẹ́ni 94 years. Ilẹ̀ ń jẹ́ èèyàn.
6: Àpẹ láyé bá o.
5: Màmá wa olórí Alice Ṣekọ́lá Aya Adétọ̀nà. Màmá wa tìlú Ọgbàgì àkọ́kọ́. Ti ju ọwọ́ sáyé òṣìṣẹ́ yìí ká yóò dìgbò ṣe. Lẹ́ni 94 years. Ilẹ̀ ń jẹ́ èèyàn.
6: Àpẹ láyé bá o pẹ́ o.
7: Ìkúrò bí ọ̀nà.
5: Àwọn ayé má lọ̀kọ̀ sí ọ̀run làlọ́ ìbábọ̀. Èyí ni gbogbo ìdílé ọba Kábíyèsí ọba Adétọ̀nà.

0: ìlú Ògbàgì àti àpapọ̀ ọmọ ní pé gbogbo ènìyàn síbi ìsìnkú àti àṣekẹ́gbẹ́ òkú màmá wọn olórí Ali Ṣekọ́lá Adétọ̀nà ó jẹ́ pé aṣẹ̀dá ní ọjọ́ 24 oṣù kejì ọdún yìí
1: ìdí 30 oṣù kẹwàá ọdún yìí
0: ìwé kìpì yóò wáyé fún màmá
1: Isabition Nami Primary Bega School
0: Ògbàgì
1: láago mẹ́rin ìrọ̀lẹ́
0: Saturday on the 31st oṣù kẹwàá ọdún yìí
1: Federal Thanksgiving Service fún màmá
0: inú ìjọ Salvation Army kan
1: Ògbàgì àkọ́kọ́
0: ìdí aago mẹ́wàá òwúrọ̀
1: kété lẹ́yìn èyí ni màmá yóò wọ kálẹ̀
0: sí gbàlejò àtijọ́ ẹni ọmọ sí ló bímọ
1: yóò wá sọ kutu wọ̀wọ̀ ní pápá ìṣeré UD Primary School Ògbàgì àkọ́kọ́
0: ọmọ alábìlògbò lọ́kì orí
1: ọmọ eléyìí ṣe wáyèwáyè lórí o
0: aya ọmọ wá
1: aya ọmọ ẹkùn
0: aya ọmọ aláìrẹ ọ̀sáì sí ọní ìsásí òjò apá
1: ìdánilórúkọ kábíyèsí ọwọ́ àtìlú Ògbàgì
0: àti Mrs. Funke aya àlàó
1: àwọn ló ní kí n kéde lórúkọ gbogbo ọmọ àtẹbí pátá.
2: Ǹjẹ́ ìwọ ń wá ìrànlọ́wọ́ àti ìdásí Ọlọ́run? Ìmúpadàbọ̀sípò ni tàbí ìpàdé ọ̀tún pẹ̀lú ẹlẹ́dàá rẹ̀? Tó bá rí bẹ́ẹ̀, King of Glory Eternity Gospel Church ń pè ọ́ sí ìpàdé àdúrà alágbára èyí tí ó máa ń wáyé lóṣooṣù tí à ń pè ní ìmúpadà ògo Glory Restoration. Darapọ̀ mọ́ wa ní aago 9:00 àárọ̀ ní ọjọ́ 7, 8 àti 9 oṣooṣù ní ẹ̀yìn ilé òróró Adébọ̀wálé Àkúrẹ́. Wá pẹ̀lú ìrètí kí o sì wá pẹ̀lú ọkàn tí ó ṣetán láti bá ògo Ọlọ́run pàdé. Gbogbo ẹni tí ń wojú Olúwa fún ọmọ ìpàdé Mọ́mí Samuel a máa wáyé ní gbogbo ọjọ́ Thursday ní aago 5 sí aago 6 àbọ̀ ìrọ̀lẹ́. Bákan náà, ó tún lè darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Sunday. A fi tayọ̀tayọ̀ pè ọ́ láti bá wa ṣe ìjọsìn ní ojúlé 18 plot 18 Ògùntóyè Close Fanibi Àkúrẹ́ níbi tí wòlíì obìnrin Adékùnbí Oníyẹ̀ Mercy ọmọ àánú Jésù yóò fi ayọ̀ gbà ọ́ lálejò. Wá kí o sì ní ìrírí ìmúpadà ògo.
3: Òun gangan nìyẹn tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà ọjà ọdún ti bẹ̀rẹ̀.
4: Ọjà ọdún ti dé àdàbàgbé.
3: Kí lẹ ń tàṣà kí lẹ fẹ́ ṣe mà kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé wọn ti kọjá ọdún dé kárajà ọdún kátajà ọdún kájìfà ọdún àpolówó ọjà ọdún ẹ ṣé àmọ̀nà o pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́giṣẹ́ ètò ọjà ọdún òní Classmate tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
5: Ìyá ẹ máa bọ̀ wá o.
4: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
3: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtà mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dẹ́ṣídà Ròdù Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344. Grace 08032474686. Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
6: Ìjọ Ọládúrà Ṣẹ̀rìdínì ní Islam International ń pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ọ̀pá àtẹ̀síwájú 10-10. Eléyìí ti máa ń wáyé lọ́dọọdún nínú ìjọ Ọládúrà Ṣẹ̀rìdínì ní Islam International. Tọdún ìtú ti kò ó. Àwọn tó wá lọ́dún tó kọjá ló lè jẹ́rìí ságbára Ọlọ́run ọba àlá. Àánú ńlá làkórí tọdún yìí. Gbogbo ènìyàn ló nílò àánú Ọlọ́run. Àánú Ọlọ́run jogun lọ, ó gègún lọ, ó jẹ̀sẹ̀ lọ. Bẹ́ẹ̀ làánú Ọlọ́run jogun ti ń jà ọ lọ. Má gba kábú lórí bó ṣe ń ṣe ọ́ tàbí bó ṣe ń ṣèran rẹ. Darapọ̀ mọ́ ọgọ́rùn ènìyàn níbi àjọ̀dún àpá àtẹ̀síwájú 10-10. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún yìí. Àrẹ́pẹ́ yamúyamú àdúrà láfi síde. Àjọ̀dún àpá àtẹ̀síwájú 10-10 láti kágbá ẹ̀. Ọjọ́ Sunday ọjọ́ kọkànlá oṣù kẹwàá láfún iye ẹ̀sìn dáhùn ẹ̀kẹ́ ìkan lọ́kùnrin àti lóbìnrin lọ́lá nínú ìjọ Ọládúrà Ṣẹ̀rìdínì ní Islam International. Àwọn olóyè ọjọ́ náà ni Alhaji Rauf Ayọ̀kànmí Balógun Adéní, Alhaji Muritala Adébáyọ̀ Mọ́kíọ́bàjẹ́ Adéní, Alhaji Muhyiddin Adémiọ́lá Mọ́kàjẹ́ Adéní, Alhaji Adékúnlé Rasak Ọ̀tún Mọ́kàjẹ́ Adéní, Alhaja Bashirat Jimoh Alaranṣẹ́ Adéní, Alhaja Riskat Sulaiman Ìmọ̀lẹ́ Adéní, Ọ̀rẹ́ Branch, Alhaja Mujidat Kẹ́hìndé Ìmọ̀lẹ́ Adéní, Ondo Branch àti Alhaja Mistura Rasak Agbẹ́singa Adéní. Lórílẹ̀ Ọládúrà Ṣẹ̀rìdínì Praying Ground di Mango Odigbo Local Government Ọ̀rẹ́ Ondo State. Ọlọ́ọ̀bà aláṣẹ tá a ti pín àánú. Bó o bá dà àánú Ọlọ́run gbà, ẹnikẹ́ni ò lè di ọ lọ́wọ́. Àánú ọjọ́ kan kì í ṣẹgbẹ́ kìràkìtà ọgọ́rùn-ún ọdún. Fadilat Sheikh Buniyaminu Ọládúrà yóò fi àdúrà jagun fún gbogbo ènìyàn. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 08033 76209. Gbogbo ènìyàn lápè o.

0: 88.9 FM. Àwòrán sọ̀nù dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láéláé, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
2: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n. Irú oorun bẹ́ẹ̀ sì wé, orí mátírẹ́sì Mukka nìkan lẹ ti lè rí. Mukka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
3: Tọ́ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
4: Ẹ tọ́gbẹ́ ìyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Ká ṣáà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
3: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
6: Èmo ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
8: CDK, sọ́yẹ̀ díẹ̀
9: Bàbá, ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
10: Abba, aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062-6253. Orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ladies and gentlemen, she's headed into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
4: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
5: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
6: My people, make sure you get enough sleep. There's a reason for it.
7: But why?
6: Work never truly ends. Your work will be there when you wake up. Enjoy a good sleep on a Mooka mattress.
8: Yes, even the hardest worker needs some good sleep. Experience all-round comfort for a good night's sleep.
9: Sleep better, Mooka.
8: Mooka, adding comfort to life.
10: Jona, ṣe wípé mo lè ní ìpín ṣe nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
11: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni, IPO náà ti ṣí.
10: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
11: Ìpín kan jẹ́ ₦525. O sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ́lẹ́.
10: Sẹ́lọ̀tọ̀, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
11: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbọ owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wà á gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
12: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpín. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
13: Àwọn àti ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
14: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
15: ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
16: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ó jẹ fún òun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yẹ. Bẹ́ẹ̀ ni ẹlòmíà a máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú, kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awọra wa nírẹ̀, ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 64 60 64 19 07 64 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì. Tọ́jà pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì, kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹlòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́. Bí èpò òun fẹ́ ṣubú, ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn lọ ọgọ́rùn-ún ọdún, wọn lọ ọgọ́fà ọdún, pẹ̀lú sí àṣekára, ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò, èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú sẹ́yìn ọ̀rọ̀. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá lò, táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọn ọdẹ, a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àti egbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àti egbò. Lọ́dọ̀ èmi bàbá òkè Ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ní bí fi àbíà
7: ojú.
17: Ẹkúdédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jẹ́ agbọ́kùnrin sí níbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa Seed Care. Èyí ni iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CD Care. Màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
18: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulrakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CD Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ, nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá, tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra, freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí, ta fẹ́ máa ra bí solar inverter nkankan, àtúntà ni CD Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CD Care app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CD Care, máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́, wọ́n rò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CD Care wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Ohun ẹ̀ à níyẹn lórí app, nítorí wípé a fáwọn yàrá fà ní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín. Kẹ́ wá sọ fún wa kawo wa lo ba yin sanwo juri ani to ba ra moto wa fun alanfani ki won lo odun meta lati sanwo to je 36 months so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu CDK o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba ti se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun won gba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigbati mo ti mo wi pe ma mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine wo gbo wa fun ma tun ma san wo se be ti ma san fun wi pe mo san wo die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti rora mu ye ose to ba ro million lato ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta kerin CDK mo pe eni oni bi ti o tin jade a gbe oja re fun yo de tun mo san wo lo nkan ti CDK wa fun ni ko wa so yi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin ka bo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se nwole bo se n jade anfani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa office nigba to je pe ni epe kan kaakiri
7: ile ise wa wa ni Exodus filling station ladoju ko ofe to chi pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
19: oro le ti gbo wo reyan gbogbo eyin ti en fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro ipe bo le se se bawo ni kini awon se bossi ona na re e tele won CDK o di gba kan na won se o
7: ile ise wa wa ni Exodus filling station ladoju ko ofe to chi pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
20: CDK there for you
21: you yes you would hear me like this make you bring one finger down if you don't leave something where you won't buy before but can't they wait they hope say

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọkọ mi yi ma ti sumi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mo pe ko le mu ọkọ lo oko mọ ni o se sukẹsukẹ da towo rẹ lẹ ni kódà ṣe kan sun lọ ni.
1: Abba aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mission kọrọjọ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gù la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mission.

0: ẹyìn dídùn ara ríro apọ gẹdẹgẹdẹ ìdọ̀tí ọrá dànù
1: lọ́gán lọmọ ọkùnrin abádúró tán
0: tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀
1: àjọ nafdac fòǹtẹ̀ ló gbà
0: ó dá alágbó ara
1: 24/7 abamilisọ
0: láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253
1: orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 abamilisọ gbogbo ìgbà.

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Mommy! Mommy! Iṣẹ́ yẹn ti bọ́ sí o. Káre ọmọ dáadáa. Àwọn àǹfààní kòkó tún bá wa ọ̀hẹ́. Bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
4: Iye náà dáa. Àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
3: Èmi ò mọ̀ bóyá yẹn bá wa o. Mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ ni.
5: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwòpọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀mí ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 02094613333.
5: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
7: Lọ́dún 2020, àwọn ayé sọ wípé okòwò yóò ní pé, ṣùgbọ́n báyìí ọ̀pọ̀ ti sun.
8: Pàdé mi, ọdún yẹn ò rọrùn rárá o. Ṣùgbọ́n òun lọ sẹ́nu iṣẹ́ rẹ̀ lójoojúmọ́.
9: Ẹ jọ̀ ọ́, mo fẹ́ fowó yìí ránṣẹ́.
10: Payment received in
7: all pay. Mo sì wà níbí o, mo ti rí ìdàgbàsókè, àwọn olùbárà sì ń pọ̀ sí.
11: Fún ọdún mẹ́jọ gbáko, àwọn alágbàtà OPAY ti wà lárọ̀ọ́wọ́tó gbogbo agbègbè tí wọ́n ń fi tọkàntọkàn dá wọn lóhùn.
12: OPAY is okay.
13: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
14: Jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ.
15: Kí ló ṣẹlẹ̀?
14: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
13: Ní tòótọ́,
14: kájà sọ pé o tí ì rẹ̀ wọ́n àbí.
13: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDKẹ wà?
16: Èmo ló tún jẹ́ CDKẹ báyìí.
13: Bẹ́ẹ̀ ni o, CDKẹ, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
14: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
13: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
14: Olùṣọ́ àgùntàn, ẹ so wápọ̀.
13: Pẹ̀lú CDKẹ, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDKẹ lórí Play Store àti Apple Store.
17: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
18: Yes, you would hear me like this. Make you bring one finger down if you don't leave something where you won't buy before. But can't they wait? They hope say.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kínní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: ẹkúnlé láàárọ̀ yìí gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa.
1: ní gbogbo ibi kíbi tẹtí láǹfààní àti máa gbọ́ àlóòrọ̀ ìlàtí ń kiri pé ojúre mọ yín lónìí o.
0: ẹ mọ̀ kó ojúmọ́ o.
1: tẹ́ ẹ báyìí gbọ́ kékeré nke tí àkókò bá kọ ojúre mọ́ náà nù ni o.
0: bẹ́ẹ̀ni.
1: lágbára lọ́wọ́ ọlọ́run àkókò rí ní ọkọ nílé wa
0: o. àmì o.
1: ànírúgun ìbànújẹ́ o.
0: àmì.
1: ànírúgun gbẹ́sọ̀nù bí ò ṣe bí ọmọ.
0: àmì.
1: lóòrọ̀ tòní a tún ti débí ìṣe wa o lórí ètò yín ètò wa tàbí máa mú àwọn kókó tó bá suyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ẹ̀ wá sí etígbọ̀ yín láàárọ̀ yàtìrọ̀ àwọn ìwé ìròyìn ọ̀dẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa
0: olùkọ́ láàárọ̀
1: ọjọ́ kan ká tún máa mú un ni bẹ́ẹ̀ ni ká máa ṣe láwẹ́láwẹ́ nítorí àròjọ mùsùlùkùn àkókò sùpẹ́ ni kẹ́nìdọ́rẹ́ nítorí ìdí èyí bí ọdún ká má balọ̀wọ̀ náà torí
0: àkókò
1: wa jẹ́ ìsáré dátọ́mì lódì kejì láwọn náà.
0: Dátọ́mì.

0: tẹ́yà.
1: Ọgọ́rùn-ún lè gbọ́dọ̀ bí àná.
0: Kábíyèsí Ìsọ́yà Highness.
1: Ajínrere Michael Ìdòwú.
0: Olúwádú Ìlémi.
1: Ìlú Fámidọ́yè Àkọ̀dùwà.
0: Olú Tùdú Lẹ̀yọ́ Kingdom.
1: Kọ́gbọ́tọ́ Oyè.
0: Gẹ́gẹ́ bí
1: Olú Lẹ̀yọ́
0: Tùdú Lẹ̀yọ́.
1: Ọmọ ẹ̀tẹ́ pọ́dù kan.
0: Lórí àpèrè àbárẹ̀.
1: Lásìkò tẹ̀rẹ̀.
0: Ùlú rọ́jú.
1: Ùlú ráyè.
0: Eku kábí eku.
1: Ẹyẹ kábí ẹyẹ.
0: Ọmọ ènìyàn fọ́ bí ènìyàn.
1: Ọlọ́run kò tí ọ lẹ́yìn.
0: Òmúdórí Oyè.
1: Wọ̀ pọ́dù kan.
0: Lébẹ̀.
1: Ẹ ra padà lẹ́yìn rẹ.
0: Kárẹ́ o kábíyèsí.
1: Ọmọ Olú Lẹ̀yọ́ pè rò pọ̀.
0: Ọpẹ ká mẹ́ta.
1: Ọ̀yìn ní egúre.
0: Ó ṣòro ṣíṣe.
1: Ọmọ Olú Lẹ̀yọ́ amọ̀ gẹ̀dẹ̀ sọ́gbà.
0: Ọmọ aṣòro ká kókóró igi jọ.
1: Ọmọ ọ̀gbọ̀tẹ̀pọ̀ lè rí jámi ju yoyo yóò pa ẹ bọ́.
0: Ẹ̀lẹ́ ló fẹ̀.
1: Ẹ̀lẹ́ ja ọ.
0: Ọmọ alóṣooṣo yóò gbèje.
1: Ọmọ ọ̀tẹ̀ ní pupa.
0: Bó ṣì yéṣe wọn mọ.
1: Ọ̀nílé ní pupa.
0: Rúdi àgbá.
1: Èbùtú náà sùn sí.
0: Ẹ̀jẹ̀
1: ọmọ bá.
0: Bèjì.
1: Adégoróyè.
0: Kọjá ìṣìbọ̀ star.
1: Solú Lẹ̀yọ́.
0: Tùdú Lẹ̀yọ́.
1: Lẹ́fọ̀ Kẹ́mi Akédèfọ̀ Kábíyèsí.
0: Ìsọ́yà Highness.
1: Ajínrere Michael Ìdòwú.
0: Olúwádú Ìlémi.
1: Ìlú Fámidọ́yè Àkọ̀dùwà.
0: Olú Tùdú Lẹ̀yọ́.
1: Àtẹ̀pádùn kan kó ti gorí oyè.
2: Hello doctor, mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ni. Èròjà egbòogi Rootmax tẹ́ ẹ ní kí n rà. Mo rà á, mo lò ó. Ara mi máa ti yá gágá. Àlàáfíà ti dé ságọ̀ ara mi. Gbogbo ìtọ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú lóòrèkóòrè kílẹ̀ tó mọ́ tí mo máa ń tọ̀. Ó ti dópin. Ẹ ṣeun o.
3: Ọ̀nàrẹ́bù Alábí, mo sọ fún yín. Èròjà egbòogi Rootmax ń ṣe bẹ́ẹ̀. Òun ló ń kojú àwọn kùdìẹ̀kudiẹ lágọ̀ọ́ ara. Ká máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Àbẹ́ ni tó nira fún láti ṣẹ̀yọ. Ẹni tí fúnpa rẹ̀ ń ga. Àbọ́kùnrin tí ò lè ṣe déédé tàtẹ̀ kanlẹ̀ lọ́dọ̀ olólùfẹ́. Rootmax Herbal Product ni wọ́n ń gbé lura tálàáfíà ń dé tara ń tù wọ́n pẹ̀sẹ̀. Ojúlówó ewé àti gbòógì ilẹ̀ wa ni wọ́n fi pè lú ẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀lú. Iléeṣẹ́ iCare Herbal Company Limited ló ṣe. Branch office wọ́n wà ní Plot 7 Ayọ̀dẹ́lẹ́ Taiwo Street. Lẹ́yìn Signature Alágbàká Àkùrẹ́. Ibi yòówù kẹ wà ní Nàìjíríà. Ẹ ọ̀dà ẹ̀ kí wọ́n gbé wá fún yín. Ó yẹ pé wọ́n sórí ago
4: 0707002-7274. Lẹ́ẹ̀kan sí 0707002-7274.
3: Website wọn ni icare.com.ng. Àṣírí ìlera tó péye.

0: bọ̀ láti òdì kejì lọ́hún.
1: Ẹ ṣeun, Akin pẹ káàbọ̀ padà.
0: Bí ó dún.
1: Káyọ̀dé.
0: Àwọn ajínigbé eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kí àwọn tí kò dín ní oko ní àwọn aṣèlúùlú tí wọ́n lọ bí ìfinimọ́lé ní ìtọ́kìmọ́lẹ̀ ní pópónà òwèrè sí Onitsha nípínlẹ̀ Imo. Ẹni wọ́n ti dín owó tí wọ́n náà fẹ́ gbà kí wọ́n tó yọ̀ǹda wọn kúrò lórí 50 million naira ẹnìkọ̀ọ̀kan sí 5 million naira ẹnìkọ̀ọ̀kan léyìí tó mú kí gbogbo owó tí wọ́n bèrè fún kí ó jẹ 100 million naira gẹ́gẹ́ bí ìròyìn bí ó ṣe sọ. Ìgbésẹ̀ ọ̀hún ló wáyé nígbàtí àwọn òbí àwọn tí ó wà ní àkàtà àwọn ajínigbé náà léyìí tí wọ́n sọ pé àwọn akẹ́kọ̀ọ́ gboyè náà ni wọ́n lù bí ejò àìjẹ́ lákàtà àwọn ajínigbé ọ̀hún tó sì fi ìyà tó dógun jẹ wọ́n o léyìí tó mú kí ìbẹ̀rù bojú ó ti gba ọkàn wọn nítorí ìlera àwọn ọmọ ọ̀hún àti ipò tí wọ́n lè wà báyìí ló mú kọ́mọ ké sí ìjọba lemọ́lemọ́ pé kí wọ́n dákúndábọ̀ kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ ọ̀hún káwọn ọmọ náà kí wọ́n jẹ̀wí kí wọ́n fẹ́ torí àṣìlúùlú lọ pàdánù ẹ̀mí wọn. Ìkan lára àwọn òbí tí ọmọ rẹ̀ wà lákàtà àwọn ajínigbé ọ̀hún Alájà Alímọ̀ Tàkàndé léyìí tó sọ̀rọ̀ láti ẹnu ìkan lára àwọn ọmọ rẹ̀ obìnrin nínú ìbàdàn tó jẹ lúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá ọjọ́ Àìkú ló ṣe àlàyé pé àwọn ajínigbé ọ̀hún ni wọ́n ti mú gbogbo àwọn tó wà lákàtà wọn tí wọ́n ti sọ wọ́n di aṣọ òfì tó jẹ́ wípé àlùfẹ́ẹ́ kú ni wọ́n lù wọ́n o láti ọjọ́ Ẹtì léyìí tí wọ́n ti bọ́ wá sí àkàtà àwọn ajínigbé ọ̀hún. Àkàndé wa sọ wípé dídí owó náà kù báyìí ni kò tí ì rọrùn náà fún àwọn mọ̀lẹ́bí ẹnìkọ̀ọ̀kan o léyìí tó jẹ́ pé inú fu àyàfú ti gbọkàn wọn látàrí bí àwọn ọmọ náà bá ṣe wà lákàtà àwọn ajínigbé ọ̀hún nítorí pé ìyà tí wọ́n fi ń jẹ wọ́n ni kò já nírètí wípé sáwọn ọmọ ìwọ lè rúlà lákàtà àwọn ajínigbé yìí. Ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Bí ọdún. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ṣe rí àwọn ibùdó ológun èyí tí wọ́n ṣẹ̀ ń dá sílẹ̀ ní ìpínlẹ̀ Zamfara kẹ́bí Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun ni yóò lè jẹ́ kí ọ̀rọ̀ ààbò lápá ibẹ̀ kó túbọ̀ fi ẹsẹ̀ rinlẹ̀ dẹ́ndẹ́n sí i ni o nítorí pé yóò fún àwọn ọmọ ológun yìí láǹfààní láti tètè lè máa jí gìrì sí ìpè àwọn ará ìlú ńgbà tí nǹkan kan tó bá ṣẹlẹ̀ sí wọn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ pé ṣe mọ̀ pé tí ìṣẹ̀lẹ̀ kan bá ń ṣẹlẹ̀ níwọ̀nba ìgbà tó jẹ́ pé àwọn ọmọ ológun wọn ti wà ní àrọ́wọ́tó àwọn tí wọ́n jẹ́ olùgbé ìlú yẹn kíákíá ni àwọn ọmọ ológun náà yóò dìde tí wọn yóò sì gbé ìwé ogun wọ̀ tí wọn yóò lọ kojú ohunkóhun tó bá jẹ́ pé ó fẹ́ máa yọ àwọn èèyàn lẹ́nu bẹ́ẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí yóò tẹ pẹlẹmọ́ àti lè tètè jẹ́ kí wọ́n parí iṣẹ́ yìí tó ń lọ lọ́wọ́ lórí àwọn báríkè ológun èyí tí wọn yóò kọ́ sí ìlú Àbújá, Èkìtì, Ẹ̀bọ̀yìn àti ìpínlẹ̀ Kogí o. Oníṣẹ́ eré eléyìí tó jẹ́ pé wọ́n ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni òun ò ti parí. Ó ní ìṣèjọba òun sa gbogbo ipá rẹ̀ láti lè rí dájú pé ọ̀rọ̀ ààbò ní orílẹ̀-èdè yìí ó fẹsẹ̀ rinlẹ̀ dẹndẹn. Ẹ wò ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: time to decide who takes Ondo-South out of the woods to the world. No other man is best suited for the job than Matthew Oyeremade Mato. He is the best candidate that can bring the dividends of democracy to the people in Ondo-South under the PDP Rainbow Coalition and a staunch supporter of President Bola Tinubu's re-election come 2027.
1: PDP, power to the people!
2: Iléeṣẹ́ fún tó súnmọ́ dán pamas ọbalagbẹ globally tún ti gbára mi dé àràǹbarà ńlá ṣọ́ọ̀gà ìrànlọ́wọ́ tí kò lẹ́gbẹ́ àti ìrónilágbára ètí iléeṣẹ́ fún tó sì ń ṣe fáwọn àgbẹ̀ oní nǹkan ọ̀gbìn láti bu òróró síbi tí bàtà gbé ń tàwọn lẹ́sẹ̀ kí ọ̀dá owó lè jìnà sí wọn gédégédé omi lótúndé yìí ó ẹ̀dínwó tó ga yàtà lórí àwọn èròjà amókòjí pépé tó ń jáde láti iléeṣẹ́ fún tó súnmọ́ dán pamas ọbalagbẹ látàsìkò yìí lọ èròjà tí iye rẹ̀ jẹ́ 800,000 tẹ́lẹ̀ ti di 350,000 báyìí èyí tó jẹ́ 280,000 tẹ́lẹ̀ ti di 200,000 naira tí o ní 110,000 naira tẹ́lẹ̀ yóò mọ̀ dígítà ní 100,000 naira títí di November 30, 2026. Ṣe rí pọ́bù yàrí fún tó súnmọ́ dán pamas náà ló tó bẹ́ẹ̀ wọ́n ní kẹ́yìn àgbẹ̀ ó mọ̀ fi yí ṣarani dín tí farmers festival tọdún yìí yóò tún fi dé December 2 ni fàlàyé sí ẹ pé ààrẹ sórí 07054514477 tàbí royal father sórí 07055785705 ọbalàgbẹ̀ ló ní àgbẹ̀ lérè o.
3: Ẹ̀kú dédé wòye o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́, èmi Fẹ́mi Alágbó ló ń bá yín sọ̀rọ̀ o. Tí ọ́fíìsì mi wà ní Sọlọ Junction ní ẹgbẹ́ Democracy Park. Nọ́mbà mi rè 07065326843. Tán bá rí ìwọ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tí ìwọ ọ̀rẹ́ ni pèrọ níṣẹ́, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí ìwọ ọkùnrin tàbóbìnrin tó ń ṣẹ̀rọ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn kílẹ̀ tó mọ́, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí ìwọ ọkùnrin tí kan oṣù rẹ léni tàbí ó dín, máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí ìwọ ọkùnrin tó jẹ́ pé ò lè gbá bọ̀ dáradára lórí pápá pẹ̀lú aya rẹ nílé, máa bọ̀ lọ́dọ̀ mi, àṣírí tí aya mi fi wà lọ́dọ̀ mi dì sí, máa bọ̀ kí n fi fún ọ, tàbí ìwọ tára ń jájẹ ni, ara ń yún ọ ni, inú rẹ̀ ń gbóná láti inú wá ni, tàbí ara rẹ̀ ń gbóná bẹ́ẹ̀ ni pé ó ń data sọ lára, wọ́n máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbó nípa àṣẹ Elédùmarè, ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843 iléeṣẹ́ wa ó wà ní Ìsọlọ Junction ní ẹgbẹ́ Democracy Park Bẹ̀lẹ̀ ti máa wa ẹ ṣe.
4: Kúkú ti pàgbé lè dáwọ́ pàlùkù ilé kó so pálí kí lè kẹ́ fún. Kúmọ̀ ti wọ̀ ni ó ti mọ́ni wá lọ.

0: kéde ìpapòdà.
1: Ẹ ga Dr. Sola Anu Oluwapo Akiyosoye.
0: Olùdásílẹ̀ Faith Clinic ní Dẹ́júmọ̀ náà kúrẹ́.
1: 73 years
0: mo lò dó kí ayé fi ó dìgbò ṣe.
1: Nítòsí kú ẹṣẹ́ ọlọ́mọ ẹ o.
0: Thursday 8 October 2026 ó wà lágbí ara ẹ̀ ní mọ́túárì ní 10 AM.
1: Dájú àti wéèkì ìpòkó ní Ajásẹ́ CAC òkè ìwòsàn DCC.
0: Aratusi Street Àkúrẹ́ náà go mẹ́ ìrọ̀lẹ́.
1: Dúpẹ́ ìwádà Friday 9 October.
0: Òun agbe lọ sí ìlú Abili bí ẹ̀ ló ń donú gbọ́jà yìí.
1: Lórí awọ kálẹ̀ sùn.
0: Ní ènìyàn wa la ṣe outing service.
1: Ní Christ Apostolic Church òkè ìwòsàn District Headquarter.
0: Aratusi layout òkè àrótútù Àkúrẹ́.
1: Ní 11 AM.
0: Ajíṣẹ́gun ẹ̀jẹ̀gun ẹ̀ máa ṣíjú ẹni ọmọ sí.
1: Lórí àwáyé ní Rafilo Hotel.
0: Arísọ́yìn layout.
1: Òkè àrùn Àkúrẹ́ along Ibi Press.
0: Àkúrẹ́ Road.
1: Immediately after the outing service.
0: Àìfi ọ̀run ẹ rí o.
1: Ẹ kí yàtà jámà.
0: Níbẹ̀ tí mọ gógó dẹ mú mi.
1: Ìwọ́n ṣe lẹ́jà ìjọba sán.
0: Ìjọka bọ̀n.
1: Légungun agbọ̀nwú ìran.
0: Ìwọ́n ṣọmọlẹ̀ òpópó gbọ́ ọ̀yẹ́ pé ìjọka ló yìí.
1: Ọmọlẹ́kùn ẹ̀yẹ mójoojúmọ́ fọ̀ bíṣọ̀ yẹn.
0: Ìwọ́n ṣọmọlọ́sà kan yóò dìjà gbà méjì.
1: Ìjẹ́ ti lọ sí èdè ìjẹ́ ti àwọn
0: gbogbo ìgèlè.
1: Ọ̀tún
0: bá w
1: Francis Adetokun bọ̀.
0: AKA orísun omi.
1: Òwe kéde ní ó kọ́ dédé ẹbí Fanayájọ́ náà dó fi.
0: Ọ̀run ẹ rí o.

0: dé àsìkò tó máa rò wá lọ́rùn lágbègbè àkókò southwest 2022 lábẹ́ àkóso ọmọ wa ọ̀rẹ́ wa àti ẹ̀gbọ́n wa ọ̀nàrẹ́bù ògúrótúfà richard gẹ́gẹ́ bí aṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ondo ní agbègbè àkókò southwest 2022 lábẹ́ òṣèlú adc ẹ dìbò fún ọ̀nàrẹ́bù ògúrótúfà richard kí ẹ lè jẹ́ ìgbádùn ìwòsàn tó péye nínú mọ̀nàmọ́ná tí ò ní ṣe mọ́nàmọ́ná ìpèsè iṣẹ́ yóò wà fún àwọn ọ̀dọ́ tó dá tọ́ lẹ́nu ẹ̀kọ́ ọ̀nà tó dánmọ́rán wọnú ìgbèríko ìdàgbàsókè fún àwọn ọ̀dọ́ àti obìnrin ìtọ́jú fún àwọn àgbẹ̀ àti ààbò fún oúnjẹ bẹ́ẹ̀ náà ni ògúrótúfà richard yóò gbé iṣẹ́ àti àṣà wa lárugẹ èyí ó mú ìgbọ̀n àkókò ọ̀bọ̀ àkókò àkùbá àkókò àti ṣúpẹ́rẹ̀ àkókò ẹja túyájá kájúyàyà ká lè gbé ọmọ wa ọ̀nàrẹ́bù ògúrótúfà richard wọlé gẹ́gẹ́ bí aṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ondo lára àsíá adc adc
1: ní àkókò ọ̀sẹ̀ òmìnira yìí fún ọkọ̀ rẹ ní ìtọ́jú tó péye àti àbójútó tó dára jùlọ ìyẹn ní autoprobe láti ọjọ́ kìíní sí ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2026 autoprobe mú independence week mega promo wá fún yín èyí ni àǹfààní rẹ láti ṣe àtúnṣe àti ìtọ́jú ọkọ̀ rẹ ní iye owó tó dínkù gan owó péréte ló fi tún ọ̀dà ara ọkọ̀ rẹ kùn kì í ṣe yẹn nìkan o gba ẹ̀dínwó lórí owó iṣẹ́ fún yíyí epo engine àti fítà ọkọ̀ rẹ padà kò tán síbẹ̀ o tún wá gba ìdínwó lórí ìwádìí àti àyẹ̀wò àwọn ibi pàtàkì bẹ́ẹ̀ dógún nínú ọkọ̀ rẹ títí kan brake suspension cooling system àti àwọn àmì ìkìlọ̀ tó hàn lórí dashboard rẹ lo àǹfààní independence week promo yìí kí o sì fún ọkọ̀ rẹ ní ìtọ́jú tó yẹ nìṣó sí autoprobe complex lẹ́gbẹ̀ẹ́ winners avenue living faith church ondo road àkúrẹ́ fún ìbéèrè àti àlàyé síwájú sí ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0906-306-7202 autoprobe mo gbà fún ẹjọ́
2: dọ́dún
3: káyọ̀dé
2: ikú lára àwọn ọmọ ni wọ́n ti rí yọ nínú odò látàrí bí wọ́n ṣe sọ wípé onírú àwọn ọmọ méjì kan lọ ní odò dapsi tó wà nílùú dapsi ọ̀hún níjọba ìbílẹ̀ bọ̀sáré nípínlẹ̀ yobe gẹ́gẹ́ bọ́n ṣe sọ ìṣẹ̀lẹ̀ ohun ló ṣẹlẹ̀ ní ìka ogun méjì àbọ̀sán àná ọjọ́ àìkú ní agbègbè ngwabu lama alhaji amadu ní dapsi ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ta àwọn àjọ tí ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àjọ sẹ́mà bọ́n ṣe ta àwọn lólobó ẹni tó jẹ́ adarí ìwáàyàn àti olùdóòlà fún àjọ sẹ́mà èyí ni ọ̀mọ̀wé mohammed ibrahim jalo òun ni ó mọ̀ ṣe àlàyé wípé àti ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ pẹ̀lú gbogbo àwọn olùdóòlà tó wà ní ẹ̀ka méjèèjì ìyẹn mímọ̀ parapọ̀ pẹ̀lú àwọn òmùwẹ̀ ti ìbílẹ̀ bákan náà ìyẹn ni wọ́n tún ké sí àwọn tó wà lẹ́sẹ̀ kúkú o lẹ́yìn tán sì ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn ọmọ ọ̀hún ní kété tí wọ́n ti ta wọn lólobó wọn ní ti di aago márùn-ún ìrọ̀lẹ́ àná ọjọ́ àìkú ọ̀hún ìkan lára àwọn ọmọ náà ọmọ ọdún mẹ́rìnlá gọ́ní mustapha ìyẹn ni wọ́n ti rí òun léyìí tí wọ́n sì sa gbogbo ipá wọn láti rí ẹnì kejì tí da ẹ̀kọ́ ìkó ìyìn jọ ṣùgbọ́n tó jẹ́ pé pàbó ló já sí jaló ìyẹn ni ó sọ wípé ààbò lórí aráàlú ló ṣe pàtàkì o tó sì lo agogo ìkìlọ̀ fún àwọn òbí àtàwọn ọmọ wípé kán yé lọ sí etídò pàápàá jùlọ àwọn omi léyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó kún lákòókò nítorí wípé àwọn odò wọ̀nyí inú wọn dédé ń kún lọ́jijì láì ṣe pé wọ́n rán ẹnikẹ́ni létí tàbí wọ́n sì sin ẹnikẹ́ni ń gbẹ́rẹ́ pàkọ́ o bẹ́ẹ̀ ló lo aago ìkìlọ̀ fáwọn ọmọ yín pé kán yé máa ṣeré ní etí odò rárá o láì ṣe wípé àwọn òbí wọn tàbí àwọn àgbàlagbà wà lọ́dọ̀ wọn látàrí irú àwọn ìjàm̀bá báyìí ẹ lọ kàyíkù nínú ìwé ìròyìn daily post ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
3: káyọ̀dé
2: dọ́dún.
3: àyàfi tí ọlọ́run bá ṣèyanu tí ọlọ́run ọba bá fi ọkàn ọwọ́ tọ́ ọkàn àwọn tí wọ́n jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin láwọn ìpínlẹ̀ gbogbo ní orílẹ̀-èdè yìí o ìyẹn lórí ìdásílẹ̀ ọlọ́pàá èyí tá a ti ń pariwo láti ọjọ́ ìwá torí tí ì bá ṣe bẹ́ẹ̀ àfàìmọ̀ kíkì ní ọ̀hún kó mọ́ lọ forí sọ́pọ̀ o ní báyìí wọ́n ti sọ pé ó tún kún nǹkan bí ọjọ́ bíi méjìlá péré láti pé kí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n wá gbé àbọ̀ wọn wá àti nǹkan tí wọ́n fi ẹnu kò sí lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ náà ní báyìí o wọ́n ní láti ìgbà tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí tí wọ́n ti taari rẹ̀ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan nínú gbogbo ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ́rìndínlógójì tí ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà ìpínlẹ̀ mẹ́rin péré ló sì sọ pé àwọn ti ṣiṣẹ́ parí lórí rẹ̀ tí wọ́n sì ti fi ẹnu kò pé kí wọ́n lọ dá sílẹ̀ àwọn ìpínlẹ̀ mẹ́rin ọ̀hún ni ìpínlẹ̀ Edo ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Rivers pẹ̀lú bó sì ṣe jẹ́ pé ó rí báyìí wọ́n ní tí wọ́n bá máa bọwọ́ lù ú ó ṣeé ṣe kó jẹ́ pé kó má jẹ́ pé bóyá ọ̀nà òfin ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí fi gbé kalẹ̀ wípé won fun won ni ogbon ojo nitori nkan ti iwe ofin so ni pe ti won ba ti le ri ida meji ninu meta awon omo ile igbimo asofin ti won fowo si a je pe won le fi ohun telu opopolopo lara awon ipile na ni won si so pe ni bayi awon si gbe yewo ni o awon kan si so pe won ati e ti ri lati odo awon omo ile igbimo asofin agba be gege ni awon kan ti won ti ri ni awon gan na ni won ti sise lori re o eyi gan lo wa nfa ipaya pe afaimo ko ma je pe kini o ma fori sota o e wo e koja lo sinu iwe iroyin Vanguard ka lo ka lekun lere
2: ọlọ́pàá mi ti dóòlà arábìnrin kẹni ọdún márùndínlọ́gbọ̀n léyìí tí wọ́n fi ẹ̀sùn kìí pé wọ́n ṣe ní ṣùtà àwọn ìlú bí ejò àjẹ kí wọ́n tó lọ gbé pamọ́ ọ̀hún náà sì ti fi kélé òfin gbé ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n léyìí tó jẹ́ afurasí ẹni ìbúrú tó gbárí francis onome ní ìlú isefurun níjọba ìbílẹ̀ gúúsù ugele ní ìpínlẹ̀ delta gẹ́gẹ́ bí ọlọ́pàá bí wọ́n ṣe sọ bẹ́ẹ̀ ni wọ́n rí ní àkàtà ibi tí wọ́n ti rí arábìnrin ọ̀hún gbà àti ibi tí wọ́n fi kélé òfin gbé afurasí náà ìbọn ìléwọ́ bàrẹ́tà léyìí tí ó jẹ́ àgbélẹ̀rọ pẹ̀lú àpò ìkọ́ta sí ìbọn ọ̀hún ẹ̀yọ kan tó sì bá ọta méjì tí wọn ò tí lù nínú rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ arábìnrin ọ̀hún ni wọ́n dóòlà láti ọwọ́ àjọ ọlọ́pàá ní ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún tí a wà yìí ní nǹkan aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ nígbàtí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ delta sp bright edafẹ tó fìdí ìròyìn múlẹ̀ fún oníròyìn ní wọ̀rí ó wá ṣe àlàyé pé ní ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún tí a wà yìí ní nǹkan aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ ìní dpo àgọ́ ọlọ́pàá òtú jẹrẹmi ìní ó gbé ìgbésẹ̀ lórí ìròyìn tó gíríkì àti ìfimúfilẹ̀ léyìí tí dpo àgọ́ ovion alaja tí ó ṣe bẹ́ẹ̀ tí ó fi síta ló sì kó àwọn ọlọ́pàá òfimúfilẹ̀ léyìí tí wọ́n jẹ́ àkọṣẹmọṣẹ́ lọ sí ìlú isefurun níbi tí arábìnrin ẹni ọdún márùndínlọ́gbọ̀n kan tí wọ́n fi ìyà jẹ tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ kú ní pápámọ́ra fi sí àhámọ́ tí wọ́n ti dóòlà rẹ̀ nígbàtí ẹni sùn ìyá agbátẹrù ìwà ìbàjẹ́ àwọn afurasí tán porúkọ rẹ̀ ní bùtó gbáre francis onome ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n tí ọwọ́ kílẹ̀ òfin tí ó tẹ̀ ẹ́ ẹ lọ kàyíkù nínú ìwé ìròyìn daily post ìwé ìròyìn vangard àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
3: káyọ̀dé
2: bí ọdún.
3: ní báyìí o àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ni wọ́n ti sọ pé wọ́n máa ṣe ìpàdé àwọn akọ̀ròyìn àgbáyé àti àwọn ẹni ọ̀rọ̀ kan lọ́la òde yìí lè ti ṣe ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún tí a wà yìí o pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n ní ó kú ọgọ́rùn-ún ọjọ́ péré láti pé kí ètò ìdìbò kó lè wáyé ní orílẹ̀-èdè nàìjíríà èyí ni wọ́n fi sọ pé wọ́n máa pe ìpàdé àwọn akọ̀ròyìn àti ẹni ọ̀rọ̀ kan ní ọ̀la òde yìí ìpàdé ọ̀hún ni wọ́n sọ pé yóò wáyé nílùú àbújá o wọ́n ní níbi ìpàdé náà yóò fún àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ láǹfààní láti lè mọ gbogbo ìgbáradì èyí tí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí tí wọ́n ti ń ṣe àti pé kí wọ́n lè rí dájú pé wọ́n sọ fún àwọn tó bá wà ńbẹ̀ iye àwọn èèyàn tó ti forúkọ sílẹ̀ fún ètò ìdìbò náà àti àwọn ọmọ oyè yìí tí wọ́n ti sọ pé àwọn gan ni yóò gbé àsíá nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan gbogbo àwọn nǹkan míì pẹ́pẹ̀pẹ́ èyí tó yẹ kí wọ́n ṣe inú wọn sọ pé wọn yóò lè jẹ́ kí gbogbo àwọn akọ̀ròyìn àgbáyé àti àwọn ẹni ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ ètò ìdìbò náà kí wọ́n lè mọ láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ àti lódodo ni àjọ elétò ìdìbò yìí ṣe tán láti pé kí wọ́n lè jẹ́ kí ètò ìdìbò náà kó lè gbóúnjẹ fẹ́gbẹ́ kó sì tún gba àwọ ẹ̀bọ̀ nínú àtẹ̀jáde yìí tó jáde lánàá láti ọwọ́ ẹni gan tí ń ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí alága àjọ elétò ìdìbò ọ̀hún àti akọ̀wé ìròyìn rẹ̀ ìyẹn Adédáyọ̀ Òkétọ́lá tó fi léde lánàá òde yìí ló sọ pé ṣé ẹni tí wọ́n bá ti lè ṣe ìpàdé yìí gbogbo àwọn tí wọ́n bá pè síbẹ̀ tí wọ́n bá sì wá ni yóò fètí gbọ́ gbogbo ìlàkàkà èyí tí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ṣe láti pé kí ètò ìdìbò náà kò bá lè lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
4: Ọmọ ti dé o, ó ti kó wọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part.
5: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú sọ́là.
6: Bí náà ẹlẹ́tíríkì wá tàbí ò wá.
5: Bí jẹnẹrétọ̀ àti epo wọn tàbí ò wọ́n.
6: Ìyẹn ò kàn yín mọ́.
5: No shaking.
6: Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier.
5: Pẹ̀lú 201,999 naira.
6: Ẹ̀wọ̀ ara sọ́là tó máa gbé gbogbo ilé yín.
5: Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀.
6: Bẹ́ẹ̀ni o ní 310,999
5: tún bẹ́ẹ̀.
6: Tó máa dáhùn èròjà yín fún wákàtí tó pọ̀.
5: Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above.
6: Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV. Leyi te ma ma fi wo ile wo office wo ibi ise tabi gbogbo adugbo. Lori phone yin for security purpose.
5: E wo.
6: Promo n lo lowo bayi o.
5: With just 53,999.
6: Foto ni two camera.
5: Sugbon just 32,999 naira.
6: Foto ni camera kan.
5: E ma bo ni new office Patam Pa.
6: To kale saarin Yellow House Rekabi.
5: Ati Wema Bank Global Dishida Road Agure.
6: Telephone 070-6642-3064.
7: Orisirisi sola lo kore Patam Pa.
8: Chetty.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Àjọ ọlọ́pàá ti olúlu orílẹ̀-èdè FCT. Òun ló ti lu agogo fún àwọn ọlọ́kọ̀ wà tí gbogbo àwọn tó ní ọkọ̀ àtàwọn tí ń wa ọkọ̀ wípé ọkọ̀ tí wọ́n bá lọ ṣe bẹ́ẹ̀ tí nọ́mbà rẹ̀ tí kò jẹ́ ojúlówó ayédèrú àti èyí tí wọ́n bá da nǹkan bò ìnáwó bẹ̀rẹ̀ sí ní fi kélé òfin gbé ìwà tẹni tó wa ọkọ̀ àti ọlọ́kọ̀ pàápàá bákan náà ni wọ́n sọ wípé ẹnikẹ́ni tó bá dojú nọ́mbà ọkọ̀ rẹ̀ bolẹ̀ tàbí tí ó lọ lo nọ́mbà léyìí tí ó jẹ́ ti ìjọba lọ́nà kòtọ́ gbogbo àwọn yìí ni wọ́n fi kélé òfin gbé o iléeṣẹ́ ọlọ́pàá ló ti lo agogo ìkìlọ̀ náà látàrí bí àwọn èèyàn bí wọ́n ṣe ń lo àwọn ọkọ̀ wọn tí wọ́n sì da nǹkan bo nọ́mbà ọkọ̀ náà pàápàá jùlọ ọ̀pọ̀ àwọn tí ó da ọ̀rá dúdú bo gíláàsì ọkọ̀ wọn láì gba ìwé àṣẹ àti àwọn tí ń lo ayédèrú nọ́mbà ìjọba léyìí tí wọ́n ń so mọ́ ọkọ̀ wọn láì gba ìwé àṣẹ láti ọ̀dọ̀ ìjọba ti olúlu orílẹ̀-èdè yìí ó wá lu agogo ìkìlọ̀ ọ̀hún léyìí tó fi síta látọwọ́ kọmíṣánná ọlọ́pàá ti olúlu orílẹ̀-èdè ni ahmed muhammed sanusi ìrìn ó mọ̀ kẹ̀kẹ́kẹ́ nú àtẹ̀jáde léyìí tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti olúlu orílẹ̀-èdè ni sp josephine nadé tó fi síta lánàá ọjọ́ àìkú gẹ́gẹ́ bí ọlọ́pàá ti sọ wọ́n ní ìkìlọ̀ yìí òun ló ṣe pàtàkì tó yẹ kókó látàrí bí ó ṣe jẹ́ wípé àwọn ọkọ̀ wọ̀nyí ni wọ́n lò láti ṣe iṣẹ́ láabi tó sì ṣòro fún àwọn agbófinró láti dámọ̀ àti láti ramú látàrí bí ọ̀nà àti tọpasẹ̀ wọn bí ó ṣe ṣòro nítorí wọ́n da nǹkan bo nọ́mbà ọkọ̀ wọn wọ́n sì ń da ọ̀rá dúdú bo ọkọ̀ wọn láìmọye ìgbà tó jẹ́ wípé kò ní jẹ́ kí àwọn ọlọ́pàá orí inú ọkọ̀ náà gbogbo àwọn wọ̀nyí náà sì ń ṣe àwọn nǹkan wọ̀nyí lọ́nà kòtọ́ láìgbàwé àṣẹ wọ́n ní ọkọ̀ kọ́kọ́ léyìí tí ó bá ṣe rú bẹ́ẹ̀ tàbí ó lọ yí nọ́mbà ọkọ̀ rẹ̀ tàbí ó ṣe ohunkóhun sí nọ́mbà ọkọ̀ ọ̀hún tí ọwọ́ kélé òfin bá tẹ̀ ẹ lọ́ka yókù nínú ìwé ìròyìn daily post ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: gbẹdún
1: pẹ̀lú bí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí bí wọ́n ṣe pe ìpàdé àwọn akọ̀ròyìn àti ẹni ọ̀rọ̀ kan sí ọ̀la òde yìí ní báyìí o alága ẹgbẹ́ òṣèlú action alliance ìyẹn kenneth udese ó ti sọ ó ní arúmọjẹ lásán-làsán ní gbogbo ìpàdé àwọn akọ̀ròyìn àti ẹni ọ̀rọ̀ kan yìí tí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí tí wọ́n pe ọ̀hún o léyìí tó sì jẹ́ pé ó léwu fún ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 nínú àtẹ̀jáde yìí tó fi léde lánàá ẹni udese ló jẹ́ kó di mímọ́ ó ní níwọ̀nba ìgbà tó jẹ́ pé àjọ elétò ìdìbò ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ojúṣàájú báyìí láì tí ì ṣe pé bóyá wọ́n ṣe ètò ìdìbò náà ó ní kò sí ẹnikẹ́ni tó lè gba àjọ elétò ìdìbò ilẹ̀ yìí gbọ́ lórí gbogbo àwọn nǹkan tó sọ pé òun ṣe nì nítorí pé gbogbo ìlàkàkà wọn àti gbogbo nǹkan tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe nì ló jẹ́ pé pàbó ló máa jásí o tí wọ́n bá yan ojúlówó àwọn gan tí wọ́n jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú AA gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní sẹ́mi pé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ṣe bẹ́ẹ̀ dájọ́ tó sọ pé ìgbìmọ̀ èyí tó jẹ́ pé ẹni tí ṣe ìdíṣe òun tó ń darí nínú ẹgbẹ́ òṣèlú náà òun gan-an ni ó jẹ́ ojúlówó èyí tí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí tí wọ́n gbúdọ̀ mọ̀ ó ní ṣùgbọ́n àjọ elétò ìdìbò ilẹ̀ yìí wọn mọ̀ tẹ̀lé àṣẹ tí ilé ẹjọ́ ń pa ó ní ṣe àjọ tó jẹ́ pé kò tí ì tẹ̀lé àṣẹ tí ilé ẹjọ́ pa kó tó di pé wọ́n ṣe ètò ìdìbò sóò ni wọ́n máa wá ní ìgbẹ́kẹ̀lé sí pé lóòótọ́ àti lódodo eléyìí yóò ṣe ètò ìdìbò náà ní ìrọwọ́ ìrọsẹ̀ tí ò ní ní kọ́nu kọ́hónú ó ní torí náà ó ní wọ́n kàn mọ́mọ́ fẹ́ fi ìyẹn jù wá lójú ni ó ní àrú mọjẹ pátápátá ní ìpàdé èyí tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe lọ́la òde yìí ọ̀hún ẹ kọjá lọ sínú ìwé ìròyìn daily post kẹlọ́ka lẹ́kúnrẹ́rẹ́.
2: Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí eré bí àwàdà. Full Star Short Nursery and Primary School Òkè Tuntun ti pé 30 ọdún. 30 years. Táà ti dà sílẹ̀ fún quality education. Ẹ bá wa yọ̀. Senior Pastor àti gbogbo ọmọ ìjọ The Redeemed Christian Church of God, Garden of Mercy Parish, Aye, ní Òkìtìpá Local Government, ló lu àkókò yìí láti dáwọ́ ìdùnnú pẹ̀lú Dr. Mrs. Olújídé Fámọ́ṣẹ́. Fún ti ayẹyẹ 30 ọdún, 30 years, tá a ti dá Full Star Short Nursery and Primary School Òkìtìpá sílẹ̀. Wednesday 7th, sí Sunday 11th October yìí ló máa wáyé. Thursday 8th gangan ni Medical and Crusade Outreach ní pápá ìṣeré Methodist Primary School roundabout Òkìtìpá. Sunday 11th October ni Thanksgiving service ní The Redeemed Christian Church of God, Garden of Mercy, Aye, Dr. Mrs. Olújídé Fámọ́ṣẹ́. Ẹkú oríire o. Full Star Short Nursery and Primary School Òkìtìpá yóò túbọ̀ máa gòkè àgbà. Bẹ́ẹ̀ bá wa ń gbọ́. The Redeemed Christian Church of God, Garden of Mercy Parish, Òde Ayé. Lónìí, congratulations.
3: Happy celebration. CAC Okeje logo mi
4: in conjunction with CAC Mountain of Deliverance.
3: Se dope alagba yamu yamu
4: isoju olojo meso
3: iyen ti power out
4: emi o so de la
3: ti ape akole re ni jade kuro ninu gbegogo
4: breaking from the bondage of darkness
3: isoju olojo meso
4: ko ma bere ni October 11
3: titi di October 19
4: ago merin abon isoju ya ma bere
3: ibi ta o ti se soju ni ile ijose wa
4: to wa ni abose de pastor
3: between second and third day
4: on ba fun bi owo house next day
3: in the road akure o do stay
4: October 20
3: a ma wa lo pari e si ori oke majemo
4: iyen CAC Mountain of Deliverance.
3: Lati ago meji aro.
4: Titi ago mefa role la o ma kono
3: abi. Wo yo ke Mountain of Deliverance wa ni.
4: Otago yesterday.
3: Opposite Ayo ni at the end of Tyro.
4: In the road Akure Ondo State.
3: Opoloko olori emi lo ti wa le to ma fi eyin fa wo Olorun sokale.
4: Ti je o, o ma tin se.
3: Oluwa wa ti ki awe iranse Olorun re.
4: Pastor Dr. Dale Adekunle JP.
3: Baba Adeyanju.
4: Prophet Lade Blessing.
3: Pastor Oju Oluwa.
4: Prophet Emmanuel Femioye niyi.
3: Awon Olorun ma lo fun wa nibi soji.
4: Pastor Prophet Fatoye.
3: Awon Olorun ma lo fun wa lori oke lojo keso.
4: Ede ti mo iya wa daada.
3: Prophet Samson de Mayo wa JP.
4: Isojo lojo meso.
3: Eja jo pade nibe
4: profeta sabose de mayo wa ati gbogbo alagba lolugbalejo
5: to yi la fin ki gbogbo awon eyan wo tan wa lori ijuko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo to ni
6: eto igbeyawo laye
7: jọwọ e duro naja re
8: ah ilo sele
7: ki won to so wa po nje o ranti pe o sele ri television fun mi fridge kan ero fosho ise le wa ma fowo fosho nle en 2026
5: eh ni tuto
7: ka ta so pe o ti ran won abi
5: kan lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so

0: ògbò oníkòkò tó fẹ́ jìnrìn rẹpẹtẹ lọ́dún yìí tẹ́ ò fẹ́ kí kòkòrò aboko jẹ́ ó dá wa ní gbèsè fatafata ní ògùn toríjorí tá a gbé dé òun ni kẹ́ ẹ máa lò káìkáì bristol fatafata mẹ́sàn-án kòkó sùn àsun fagiya gbogbo kòkòrò aboko pọ́ dànù rẹ dànù ni dànù wọ dànù kẹ dànù ló máa pa kú fífi àlàáfíà wa dísára kòkó wa yìí jésù kòkó a dúró tó kò ní jábọ́ ní primasure fatafata ẹ̀yin ọlọ́gbìn tomato ẹ̀pà ẹ̀wà mango ògùn tàbí rẹ̀kẹ́ fatafata dáa púpọ̀ fún yín ẹ fi sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn àbí tọ́gbìn yìí bá ti gbéra sọ díẹ̀ kó máa wá grò lọ́fàlàlà aṣọ́lógúnlógún lọ́pọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ thousand ohun kòkòrò yìí ti wà láwọ̀ ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò Nàìjíríà o bèrè fún tiẹ̀ fatafata ògùn jorijori bristol fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀.
1: Káyọ̀dé
2: bíọ́dún
1: tẹ̀mí pé gómìnà ìpínlẹ̀ Zamfara ìyẹn Dáúdà Lawal ló sọ fún gbogbo àwọn ẹni ayànsípò ní ìpínlẹ̀ náà pé tí ìṣèjọba àwọn ò bá ti tẹ́ wọn lọ́rùn kí wọ́n wá yá tètè lọ́kọ̀ òwe fi ipò wọn sílẹ̀ o ṣùgbọ́n ní báyìí àwọn gan tí àwọn ará ìlú dìbò yàn gẹ́gẹ́ bí ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ náà mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ nínú wọn ni wọ́n ti lọ́kọ̀ òwe fi ipò wọn sílẹ̀ pé àwọn òṣìṣẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC mọ́ òní torí pé ṣe rí ọ̀rọ̀ ààbò ní ìpínlẹ̀ náà ó mẹ́hẹ̀ gan púpọ̀ púpọ̀ àti pé kò sí ìdájọ́ òdodo bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n san owó oṣù wọn tí wọ́n sì san owó tó jẹ́ àjẹmọ́nú fún wọn nígbà tí wọ́n sọ̀rọ̀ náà wọ́n ní àwọn ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú náà ni látàrí bó ṣe jẹ́ pé wọ́n mú ọ̀rọ̀ ààbò ní ọ̀kúnkúndùn dáadáa àti pé ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ olùgbé ìpínlẹ̀ ọ̀hún ni ò jẹ́ wọn lógún rárá níwọ̀nba ìgbà tó sì jẹ́ pé àwọn èèyàn ni wọ́n dìbò fún wọn wọlé àwọn ò ní já wọn ń tàn mọ́ àwọn ò ní sọ pé bámúbámú náà yóò wọn mọ̀ pé ebi ń pa ọmọ ẹnìkọ̀ọ̀kan wọ́n lélẹ̀ tó tiẹ̀ tó wá burú dùnú rẹ̀ ni pé oṣù méjìléní ọgbọ̀n rẹ̀ ò tó jẹ́ pé wọ́n ti gba owó oṣù kẹ́yìn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni gbogbo àjẹmọ́nú èyí tó tọ́ sí wọn ni wọn jẹ́ kó tẹ̀ wọ́n lọ́wọ́ wọn níṣẹ́ wá rí eléyìí tó wá lé kí n kà nínú gbogbo rẹ̀ kò wá ju pé ọ̀rọ̀ ààbò gan tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún ó ti mẹ́hẹ̀ púpọ̀ púpọ̀ nítorí pé ojoojúmọ́ báyìí ni wọ́n pa àwọn èèyàn wọn bí ẹni pẹran wọ́n ní àwọn òwá lè dúró kí wọ́n lajú wọn sílẹ̀ sínú òṣèlú inú ẹgbẹ́ òṣèlú èyí tó jẹ́ pé wọn rí ti àwọn tí wọ́n sojú kí wọ́n rí rò kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa pa wọ́n bí ẹni pẹran o ìdí rèé tí wọ́n fi sọ pé àwọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC ń tí wọn ò nítorí pé wọn mú ọ̀rọ̀ àwọn èèyàn ní ọ̀kúnkúndùn rárá àti rárá ni ẹ kọjá lọ sínú ìwé ìròyìn pons kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
3: Adúgbòlò gbogbo ẹ̀jẹ̀ bá gbé tòtú lọ
4: sí ọ̀la sí
3: gbogbo ẹ̀jẹ̀ fún kùnú ọjà yẹn wà mọ̀rírì yín ẹ̀ ṣeun ṣeun.
4: Adúpẹ́ o.
3: Ẹni tí ẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún ètò ìbúṣe wọn sáré fẹ́ àmọ̀rírì yín o. Ìpàdà lọ́wọ́ ọlọ́run lè lájọ mọ́ àríbára.
4: Àmì ọlọ́run.
3: Lókọ ẹnì kejì mi.
4: Aishif Kọ́mándà Bíọ́dún Ìlọrí ń lè mí jẹ́ Aládé Alẹ́lẹ̀ lóko tó fi ń gbé mi lárugẹ.
3: Olúkàdé lóko tèmi Akínwéèdè Fálẹ̀gàn bàbá tó bí mi lọ́mọ.
4: Kò gbà gbé ilé.
5: Ó dá kọ́kọ́rọ́ mọ́tò tèmi dà, ó dára mọ́kọ́ Èkìtì.
6: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yín ọ lẹ́yìn ìwẹ̀. Ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjáfara léwu o.
7: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
6: Gbogbo gbogbo, okun téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmí ìbò ṣe dá.

0: orun sun. Ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àjọ NAFDAC sì fọwọ́ sí i.
1: BNC capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo. BNC capsule wà nílùú Àkúrẹ́, Ondo, Ilẹ̀ Olújì, Ọ̀rẹ́, Òkìtì Pupa, Ìgbọ́kọ̀dá. BNC capsule tún wà nílùú Ọ̀wọ̀, Ìkàrẹ́ Àkókó, Ìṣọ̀ Àkókó, Ọ̀kà Àkókó, Ifọ̀ àti nílùú Kàbà. Ilé-iṣẹ́ Tèmítayọ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ pharmacy tẹ́ ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín. Ẹ pé 08103369434.
2: Nigeria ti ẹni ìpèsè IPO ti Dangote Petroleum Refinery ti ṣí báyìí. Ó ṣí fún ọ láti di onípín nínú ilé iṣẹ́.

0: ìpínpá jẹ́ 525 naira. O sì le bẹ̀rẹ̀ láti ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ 5250. Kíkópa nínú ìpín iléeṣẹ́ náà rọrùn. O lè ṣe ìforúkọsílẹ̀ nípa àwọn iléeṣẹ́ tí àjọ SEC fọwọ́ sí pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ tó ń kópa nínú ètò yìí. Àwọn pẹpẹ ìṣúná owó lórí fóònù àti ayélujára fintech, àwọn stock broker àti àwọn ọ̀nà mìíràn tí wọ́n fi ọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí pé ìdánimọ̀ rẹ jẹ́ òtítọ́. Yan iye ìpín tó fẹ́ kó o sì san owó rẹ̀. Lẹ́yìn náà, àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀ fún ìpín rẹ, wọ́n yóò fi ránṣẹ́ sí ọ. Ṣàbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ fún IPO náà. Jọ̀wọ́ ká àwọn ìlànà àti òfin tó dìrọ̀ ohun tó fẹ́ rà. Tó o bá ń ṣe iyèméjì, bá ilé iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker, àjọ ìṣúná àti àwọn olùbánidámọ̀ràn ìṣúná owó rẹ sọ̀rọ̀ fún ìtọ́nisọ́nà kí o tó forúkọ sílẹ̀.
1: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
2: Yay!
1: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
3: But when did you add milk?
1: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
4: So delicious, mommy!
5: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
6: Madam, please confirm 70,000.
7: Confirmed. Pack the blue one for her. You should have seen when it was just one table outside. When rain will fall, I'll be covering my goods with nylon, praying that it won't last all day. Today, one table has become one shop. One shop, it don't become three branches.
8: Payment received in OPay.
7: OPay grew.

0: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún kà wá yẹ láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yìí ètò wa Seventh Day Adventist Herald of its coming tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ orúkọ tèmi ní ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, abala méjì ni ètò yìí pín sí. Abala kínní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu àbí àwọn ìwà tí ó yẹ kí a hù láwùjọ. Abala kejì ni a ti máa ń wà sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó lábàwọ̀n nípa bíbọ Jésù lẹ́ẹ̀kejì, èyí tí ó ní í ṣe pẹ̀lú Bíbélì. Tí Bíbélì bá sọ bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí, ó ní Àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì ṣáájú. Ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kú kalẹ̀.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ mìíràn. A tún fẹ́ wo díẹ̀ lára àwọn ìdí tí sísúnmọ́ ara ẹni pẹ́típẹ́tí nínú ìgbéyàwó fi ṣòro. Ìwé Genesis orí kejì ẹsẹ̀ ìkẹrìnléníogún sọ wípé nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ya rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọ́n ó sì di ara kan. Bíbélì fẹ́ kí a jẹ́ ìkan náà, ṣùgbọ́n kí là ń rí ní òde òní? Àlèwẹ́rẹ́ ti pọ̀ jù fọkùnrin àti obìnrin, ojú kò tilẹ̀ wá tì wọ́n mọ́ láti sọ wípé bàbá alágbájá ló ń kọjá yìí. Ìyá Tàmẹ̀dù ni eléyìí, ó mà ṣe ni láàánú. Kí ni ìdí tá a fi lè fi ìwà èérí máa yangàn láwùjọ? Níní ojú mìíràn kì í ṣe ohun tí ó dára rárá fọkùnrin àti fún obìnrin, nítorí wípé kí ni a da ìléru, a mú àrùn ìbálòpọ̀ wọnú ilé, a mú àìgbọ́ra ẹni yé wọnú ilé, a mú àìlè tọ́jú àwọn ọmọ tí Ọlọ́run fi fún wa dáradára. Àtúnmúrú yẹn náà wọlé, ẹ jẹ́ ká ṣọ́ra, torí pé Ọlọ́run fẹ́ kí a jẹ́ ìkan náà, ká súnmọ́ra, ká wà ní ìhòhò kí ojú kí ó má ṣe tì wá. Nígbà mìíràn ẹ̀wẹ̀, jíjáde lọ láì ti ẹ̀ nídìí, ọ̀pọ̀lọpọ̀ obìnrin á kàn kúrò nílé, wọn kò síbì kankan tó ń lọ, wọn á lọ máa disturb ọ̀rẹ́ wọn míì tó níṣẹ́ ọwọ́ tirẹ̀ láti ṣe, wọn a máa rojọ́ wẹ́ẹ́rẹ́ kiri. Bẹ́ẹ̀ ọwọ́ tó dẹ̀ dilẹ̀ ni èṣù ń wáṣẹ́ fún. Ibi tí ìrùnkùnrin ti bẹ̀rẹ̀ nìyí, ibi tí ìmọtípara, ìwà àgbèrè, ìwà wọ̀bìà, ojú kòkòrò, ìjà nígbà mìíràn pàápàá tó ti máa wọlé nìyí. Nítorí náà àtọkùnrin àtobìnrin wa, tí ọkọ bá ti sọ tàbí aya bá ti sọ wípé àwọn ò fẹ́ ìrìn yẹn pẹ̀lú lágbájá, pẹ̀lú Tàmẹ̀dù tàbí ibi tó ń lọ tó yóò ní ìtumọ̀, ẹ jẹ́ ká ṣẹ́ra ṣe, Olúwa ràn wá lọ́wọ́. Nígbà mìíràn náà ọ̀pọ̀ wa náà lọ́kùnrin lóbìnrin náà la ní irú àṣà yìí, ó ní nǹkan ta fi ń ṣí fóònù wa, a ò fẹ́ kí ìyàwó tàbí ọkọ wa mọ̀. Nígbà tí ọkọ tàbí ìyàwó bá ní fóònù, ẹ wá wo eré nílé ẹlòmíì, wọn ò ní fẹ́ kí ọkọ gbọ́, wọn ò ní fẹ́ kí aya gbọ́, wọn a máa sá kiri inú ilé. Kí ni gbogbo ìtumọ̀ yẹn? Gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló fi ààyè sílẹ̀ fún suspicion, ká máa wò pé kí lẹni yìí ń fẹ́, kí lẹni yìí ò fẹ́, kíná kí ló ń ṣe yìí. Eléyìí náà máa ń ba ilé jẹ́. Nígbà mìíràn ọ̀pọ̀lọpọ̀ wa ò tilẹ̀ kì í gba àdúrà papọ̀ láàárọ̀ lálẹ́. Nígbà tí a ò bá gba àdúrà, báwo la ṣe fẹ́ kọ́ ẹ̀kọ́ Bíbélì papọ̀? Ọ̀pọ̀lọpọ̀ ni ò tiẹ̀ tún wá lọ sí ìjọ kan náà, oníkálukú, ọkọ á lọ sí tọ̀tọ̀, ìyàwó á lọ síbòmíràn, bẹ́ẹ̀ ni àwọn ọmọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí oríṣiríṣi ìkọ́ni ni wọ́n wà mú wọlé, oríṣiríṣi àsọtẹ́lẹ̀ ni yóò wọlé. Àwádi wípé oníkálukú bẹ̀rẹ̀ sí ní mú ara wọn, àbẹ́ni ló ń ṣe mí, láàrin ilé, láàrin ọkọ sí ìyàwó, láàrin ìyàwó sí ọkọ tàbí sí àwọn ọmọ, ẹ̀rù àti jìnìjìnì abolẹ̀ nínú ilé. Gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni kò lè mú kí sísúnmọ́ra ẹni pẹ́típẹ́tí kí ó ṣeé ṣe. Ìdí nìyí tí àwọn ìkọ̀sílẹ̀ tilẹ̀ fi pọ̀ lóríṣiríṣi. Tí ẹ bá ń gbọ́ lórí rédíò tàbí ẹ̀rọ ìléwọ́, ẹ rí oríṣiríṣi ìdí tí ẹni tó tiẹ̀ ti gbé ìyàwó bí 30 ọdún, bí 15 ọdún, tí wọ́n á dédé sọ pé wọ́n kọ ara ẹni. Eléyìí tó tilẹ̀ yani lẹ́nu jù ni wípé nígbà mìíràn tí tọkọ tìyàwó bá ṣe sọ pé mo fẹ́ kí Olúwa kí ó ràn mí lọ́wọ́, ìjà dẹ̀ ti bẹ̀rẹ̀. Kí ni ìjà ṣe bẹ̀rẹ̀? Ẹnìkan ti ṣe kọjá ẹnìkejì, ẹnìkan ti ṣe ohun tí ó ti sọ pé kó má ṣe, ó ti rí àwọn tí kò yẹ kó rí nínú ìpéjọpọ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jà. ni ona lo si bi reception papa olorun a tu igbeyawo wa se o ibara eni soro ni itun bi inu bi ma dara o opolopo ni o se wi pe awon oro to ye ka fi sefe ninu ile awon oro to ye ka so ka de salaye a so di agidi a so di ija ija ba bere si ninu ile ti ija ba de ti sele eni to jade lo aye aya ma ja ati wole eni to wa ninu ile eru a ma ba eni to nbo ngba to ba de tin di wi pe a bere si ni bara wa yodi a o ki ara wa laaro a o ti le mo bi eni keji se jeun a o ti le fe mo boya o dara fun ni bi ise loni gbugbo awon nkan won yi ma mu arun bere si ni bere ninu ara ifunpa bere ara gbigbona iba ero tele ati orisirisi ero buburu a bere si ni so ni ori eni a gbo orisirisi ti wa so pe elomi nkan dede pokunso nigba to ri iyawo e pelu okunrin mi tabi oko e pelu elomi elomi a pa omo e a pa awo aya e elomi a tun para e si titori ni pe aigbora eni ye yi ipo na ni jesu a ma ran wa lowo ani ki a le je ikan na gege bi olorun se ni pe ki a je oluwa tuntun wa se a o tun ma tesiwaju ituse nla yo wo inu ile wa ni oruko.

fún Ọlọ́run fún ọ̀rọ̀ iyè tí a ti gbọ́. Bákan náà ni a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń ṣe onígbọ̀wọ́ ètò yìí láti ẹ̀yìn wá. A gbàdúrà pé kí Ọlọ́run túbọ̀ máa bùkún yín sí ní ọ̀pọ̀ yanturu. Olú ilé-iṣẹ́ ìjọwa tí ó ń ṣe agbátẹrù ètò yìí ni a mọ̀ sí Sunday Adventist Church, Ìjàpọ̀ Estate, Àkúrẹ́, Ondo State. Tí a bá wá rí ẹni tí ó fẹ́ ran ètò yìí lọ́wọ́, ẹ lè sanwó sí àpò ìfowópamọ́ ètò yìí. Orúkọ ètò yìí ni Sunday Adventist Herald of His Coming. Account number 101-637-3401. Lẹ́ẹ̀kan sí SDA Herald of His Coming ní account name. Account number ni 101-637-3401 Zenith Bank. Tí ẹ bá wá ní ìbéèrè lórí ìwàásù tòní àbí lórí ètò ìlera tí ẹ ti gbọ́, ẹ lè pe èyíkéyìí nínú àwọn nọ́mbà wọ̀nyí: Alifa Ayodeji Ajayi 080-34-90-6542. Ẹgbọ́n lẹ́ẹ̀kan sí Alifa Ayodeji Ajayi 080-34-90-6542. Ẹ lè pe Ẹ̀dá Faladé sí orí nọ́mbà yìí 080-33-50-0203. Lẹ́ẹ̀kan sí 080-33-50-0203. Ẹ tún lè pe elétò ìlera wa sí 080-34-44-06-12. 080-34-44-06-12. Tó bá ní ohun tí ẹ fẹ́ bá mi sọ àbí tí ẹ bá fẹ́ pè mí, ẹ lè pè mí sí orí nọ́mbà yìí 070-33-22-1182. Ire ni fún gbogbo wa o. Lórúkọ Jésù, a ò ní kùnà ilé ológo.

Nàìjíríà tí ẹ ní ìpèsè IPO ti Dangote Petroleum Refinery ti ṣí báyìí. Ó ṣí fún ọ láti di onípín nínú ilé iṣẹ́ náà. Ìpín kan jẹ́ ₦525. Ó sì lè bẹ̀rẹ̀ láti ìpín mẹ́wàá. Ìyẹn jẹ́ ₦5,250. Kíkópa nínú ìpín ilé iṣẹ́ náà rọrùn. O lè ṣe ìforúkọsílẹ̀ nípa àwọn ilé iṣẹ́ tí àjọ SEC fọwọ́ sí pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ tó ń kópa nínú ètò yìí. Àwọn pẹpẹ ìṣúná owó lórí fóònù àti ayélujára fintech, àwọn stock broker àti àwọn ọ̀nà mìíràn tí wọ́n fi ọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí pé ìdánimọ̀ rẹ jẹ́ òtítọ́. Yan iye ìpín tó fẹ́ kó o sì san owó rẹ̀. Lẹ́yìn náà, àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀ fún ìpín rẹ, wọn yóò fi ránṣẹ́ sí ọ. Ṣàbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ fún IPO náà. Jọ̀wọ́ ká mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tó o bá ń ṣe iyèméjì, bá ilé iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀. Àwọn stock broker, àjọ ìṣúná àti àwọn olùbánidámọ̀ràn ìṣúná owó rẹ sọ̀rọ̀ fún ìtọ́nisọ́nà kí o tó forúkọ sílẹ̀.

0: ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́fẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dùndùn létí ó dùn bí ìdòdò ìkirè 88.9 àdàbà FM.
1: Se eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni to ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese mi o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju oro na bayo je aye ohun ti wa su mi
2: agbo yi ise lo se je lobe se wo gbo ni pa baba oke ogun ni ogulugbo de tun fi wi atego so mo ara aye lore lori eyike yi isoro to njo mo idalenu igbo na biyanju ko si baba oke ogun loni e ma pe 0706460419 0706460419 baba oke ogun agbalagba ode tun fi wi atego sewosan
3: mo ki gbogbo eti to n gbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be n bi pelu mi baba oke ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma n je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
4: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te o n kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafi ara wo di fi afia o a gbodo ma wo alaafia ara wa niran a gbodo mojuto ara wa kan na ma se wa leni ti o ma wa nnu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa wa fe bere one lowo mi abo ni imoran kan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19
3: e seun baba amo ipe ohun teyin ma n gbani nimoran le lori nile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti nisoro ninu iso ara re
4: o se atokun bi ise ara ba ti nisoro gbogbo onu ara na lo ti nisoro yen apere wo ni won wa ri ninu ara ti e won to n gbo mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro lo ma ri pe gbogbo onu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó so orun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò nílẹ̀ dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kọ́ wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dá gbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́ sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì, ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì, bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì, bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ́ẹ̀ sì máa kẹ̀ òun gógógógó, bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí. Kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn. Ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú látún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ṣojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà. Níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá, mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa? Torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé, kí ni ó fà á?
4: Ó ṣe àtọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni. Ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀ sì máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ̀hún bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́nìí ẹlòmíì á ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun. Iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi ṣá pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 19 07 64 60 64 90 ẹlòmí àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ẹwẹ́ àtegbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí báyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtegbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àtegbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la à ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn ní ọwọ́ àjẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ̀jẹ̀ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọ́mbà 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ń bẹ̀ la wà àní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ lómi yóò máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọ́mbà 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rí gbà.
1: A ò mọ tí ẹ rí ẹ nígboro lẹnu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Kòrónà báyọ̀ oje. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi. Ọdẹ tó ń fi wí àtegbò ń ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegbò ń ṣèwòsàn.
5: On your track. Set!
6: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì ń múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

0: is allowed and is highly welcome. Thank you very much.
1: Oda, nígbà tí Ààrẹ Bọ́lá Tinubu tó ṣe àgbékalẹ̀ àwọn regional development wọ̀nyí, tọ́ dẹ̀ ń ṣe ìfilọ́lẹ̀, mo mọ̀ pé ó máa ní nǹkan tí Ààrẹ Bọ́lá Tinubu tó ń rò lọ́kàn tó fi wò pé kò ń ṣe àgbékalẹ̀ àwọn nǹkan wọ̀nyí. Ó dẹ̀ máa ní àwọn nǹkan tí Ààrẹ Bọ́lá Tinubu náà máa bá ìgbìmọ̀ kọ̀ọ̀kan sọ, pàápàá jùlọ Southwest Environment Commission sọ pé báyìí ló ń fẹ́, báyìí ló ń ṣe fẹ́ kí ó ṣe lọ. Báwo ni, kí ni nǹkan, kí ni tí Ààrẹ ní lọ́kàn, àti pé kí ni tó bá Southwest Development Commission sọ lórí àfojúsùn nǹkan tí àwọn wò tó fi jẹ́ tán fi ṣe torí ti bẹ́ẹ̀ gbé àwọn development commissions wọn kalẹ̀.
0: Kí o lókun, adúpẹ́ lọ́wọ́ President Bola Ahmed Tinubu, because wọ́n rí pé ọ̀nà tí ìgbéga àti ìdàgbàsókè tó tún lè fi wọ orílẹ̀-èdè, I mean every part of Nigeria, because gbogbo region náà ló ní títí wọn. And then what he was expecting was not hidden. It was clearly stated lórí òfin tó dá gbogbo commission yẹn kalẹ̀. Nǹkan tó fẹ́, wọ́n ṣe fẹ́ kó rí, was clearly written and stated on the act of establishment of the commission 2025. Ìkíní ni pé ẹ lọ wá ìdàgbàsókè ìgbéga ní ilé-iṣẹ́ fún wá sí ilẹ̀ Yorùbá. Èkejì ni pé ẹ wo ọrọ̀ ajé Yorùbá, kẹri pé ẹ jẹ́ kó lọ sókè. Ẹ̀kẹta ni pé ẹ wo infrastructure development. And tá bá sọ̀rọ̀ infrastructure development, infrastructures include ọ̀nà, ṣíṣe road. Infrastructure include agriculture. Infrastructure include herds. Infrastructure include water development. Infrastructures include social development. Infrastructures include electricity. Infrastructure include power. So therefore, kò sí confusion, kò dẹ̀ sí hidden agenda behind it. And when you bring all these elements that I've mentioned together, ìdàgbàsókè ló máa ń mú wá, ìgbéga ló máa ń mú wá, ìlọsíwájú ló máa ń mú wá, iṣẹ́ ló máa ń mú wá, jíjẹ mímu ló máa ń mú wá, ìrọ̀rùn ló máa ń mú. Ìlú tó bá ti ní gbogbo ẹ̀ papọ̀, àwọn la máa ń pè ní developed environment, developed region, developed nation. And that is our focus to achieve that mandate. Thank you, sir.
1: Hold on. Jẹ́ ká wá wò báyìí kí ẹ máa torí àkókò tí kò wá ń papá mọ́ra. Àti ṣáájú ètò ìdìbò ọdún 2027, àwọn akitiyan ìṣèjọba Bola Ahmed Tinubu. Tabade ní ká wò, ẹ̀yin náà tẹ́tún jẹ́ insider ara ẹnulé lórí àwọn nǹkan wọ̀nyí. Tá a máa gba àmọ̀ràn fún àwọn àkóso ẹgbẹ́ APC leadership lénìí. Kí ni àwọn ibi tí ẹ wò pé ẹ lè fún wọn ní àmọ̀ràn pé nǹkan bí ọ̀nà bíi mélòó tẹ̀lé ní kán fi ojú wò dáadáa, ẹ kán prioritize lẹ́nu ìsìn àti ọdún 2027 kí ẹgbẹ́ òṣèlú APC kó má baà fìdí rẹmi. Ẹ má dẹ̀ gbàgbé pé ọ̀rọ̀ nípa Rainbow Coalition kò ṣe Rainbow Coalition, ó ṣe ń já rìnrìn nípínlẹ̀ Ondo.
0: Olótú ẹ ṣe ẹni Rainbow Coalition, Rainbow mi pé Osumare. Osumare máa ń yọ ni, ó dẹ̀ máa ń parẹ́ ni láti bí Osumare ṣe ń behave nìyẹn. Àbí Osumare ó máa ń yọ, and after few moments a dẹ̀ parẹ́. So that is the meaning of what we call Rainbow Coalitions. Gẹ́gẹ́ bí mo tẹ sọ, gbogbo ìgbésẹ̀ tó ní ká gbé là ń gbé lọ́wọ́lọ́wọ́. Iṣẹ́ ọwọ́ President Bola Ahmed Tinubu, òun là ń sọ, we are not talking about propaganda, we are not discussing propaganda. Iṣẹ́ tó ti gbé ṣe is enough for him and his numerous to discuss and to end him a second term. Number two, àwọn iṣẹ́ ribiribi táwọn state náà ṣe, like Ondo state, the governor is doing greatly well, infrastructure wise, empowerment across the line. Teacher ń gbowó iṣẹ́, òṣìṣẹ́ ń gbowó iṣẹ́, graduate ń lọ, health ń gbé ṣe títí ẹ̀, there's no security challenges, all of this. All these good jobs we complement and we support the re-election of the president. And at the same time, I know the same thing is happening in Lagos State, Ogun State, Oyo State, and the good work they are doing in across all Yoruba states. This Kojuelo, and we want to thank you also as a media and journalist that you continue to report. Tori woni yini yini ka bale se mi o da ka ma wo eto da ti won ba se tori ta ba se rin gbogbo wa la ma jiya e ta ba se rin gbogbo wa la ma se ki la ma jiya so a de ni se rin ni agbara olohun ire o ti nbo yi igbega to nbo yi a de se oju gbogbo omo irile ede Nigeria
1: o da te ba ni ke foju nu wo ni gbogbo oro to jomo southwest iyan gusi wo orun orilede oni ibe lati ma ri ibi ti ise tin ti wa niyan sugbon te ba ni ke wa fsha foju sun odun 2027 ati ra awon eyan tan so pe koda ni ipinle osun awon eyan so pe bi 1 million for ibo to bi 1 million ni o ye ki Bola Ahmed Tinubu ite APC ki ori ni ipinle osun sugbon wa wo southwest bi ewo ni afoju sun yin fun odun 2027 fun are Bola Tinubu
0: Fuibo.
1: Fuibo.
0: 300 ibo ba ma wole, Emi fi da yin loju pe afi e ton ba si te. Gbogbo e ti President Bola Ahmed Tinubu ni igbimo, imo, ati askoso, ajoso, gbogbo omo ile Yoruba niyen. This Southwest Zone is not something to discuss. It's 100% for the president. I can assure you that. Thank you very much. Mo dupe lojo. E se kuse.
1: Oda, eyin eyan wa a ni riju bayi lo lori eto iriju mi fun ti ose yi. Asoju ipinle Ondo, iyen Federal Commissioner to nsoju ipinle Ondo, iyen ni igbimo to mojuto idagbasoke gusu iwo orun orilede Nigeria, iyen Southwest Development Commission. Awon lati jo foro jomi tororo lati ekan lagbara deda ti dojo mejo nigbati a mu akotun etun wa si eti igboyin. Olasokanmi Elujoba oni oruko temi ti mo je atokun eto ohun titi nigba na nko keti ko ma gbo wa ni re o e ba mi kiti nubu asuaju Bola Tinubu to kasa pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròngbà ìrètí ọ̀tún. Ìrìnlúdùn ọba àjẹ́ndà ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́dún orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú ń wọlé o, afọlọ́tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyì. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó máa ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Káyé o lè gún gẹ́gẹ́ mára tuntun nílé àtàlejò lára là ń mọ pé yamọ́ ẹ̀ lábala lábala. Ètò ìríjú mi gorí ìkànnì àdàbà. Ṣé bẹ́ẹ̀ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtókò òwò. Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́, àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wá di gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sí aago mẹ́ta ọ̀sán. Lórí ètò ìríjú mi, lórí ìkànnì àdàbà. 88.9 FM Àkúrẹ́. Ẹ jágbe káwọn káṣíra wọn wò kájọ lúbúlúbú. Àwọn àṣeyọrí tí ìṣèjọba ààrẹ Bola Tinubu ń ṣe. Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM. Gbogbo ọjọ́ ajé Monday ni o. Aago méjì ọ̀sán sí aago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀. Mínísítà tó ń rí sọ̀rọ̀ abẹnu Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.

0: gbẹ̀gbẹ̀dẹ̀ fún ilé iṣẹ́ fún oníṣòwò ẹlẹ́gbẹ̀jẹ̀gbẹ̀.
1: Ẹ̀yin èèyàn wa, a kí n káàbọ̀ sórí abala kejì ètò ọjà ọdún fún ti àsìkò yìí. Ó yá ẹ máa bá wa ká lọ.
0: Àsìkò yìí la ó fi mọ̀ sẹ́.
2: Ètò ọjà ọdún ni a ti wà ní ilé ìtajà kan tó ń pè ní Retida Property Enterprise. Ó sì nǹkan tẹ́ fẹ́ gbé sílé tí wọn ò ní lórí àwọn electronics àtàwọn nǹkan tí àwọn èèyàn ń lò nílé pátápátá. Ó dẹ̀ ní bẹ́ ṣe lè rajà lọ́dọ̀ wọn ò tó máa rọ̀ yín lọ́rùn dáadáa. Ẹ kúṣẹ́ ní Retida o.
3: Ẹ káàbọ̀ olóòtú.
2: Ẹ kọ́kọ́ bá mẹ́sàn-án àwọn nǹkan tẹ́ ń tà yìí.
3: À ń ta fridge, à ń ta freezer, à ń ta gbogbo nǹkan tí ẹ lè lò ní kíṣì yín pátá, gbogbo nǹkan tí ẹ lè lò ní ilé. A tún ń ta àwọn nǹkan ọmọdé yìí, generator, à ń ta phone, a tún ń ta solar.
2: À ń wo àwọn blenders lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi.
3: Gbogbo nǹkan tí ẹ lè lò ní kíṣì pátá tí ẹ lè lò ní ilé, òun la ní ní Retida.
2: Chest freezer gàgàrà yìí, ilé tún tóbi o.
3: Bẹ́ẹ̀ni, freezer ńlá àní Retida, àwọn sílà yẹn.
2: Àwọn washing machines tí a wà lápapẹ̀ yẹn náà kọ́.
3: Ẹni kejì tí ẹ bá fẹ́ ní washing machine, àní. Àwọn mirror tó máa ń gbé iná jáde yẹn, eléyìí tó máa ń ní iná tó máa ń mú ilé fine yẹn, àní. Yìí bó ṣe standing gas tó ní oven ni, bó ṣe standing gas eléyìí tí ò ní oven ni, bó ṣe solar fan tó yẹ pé eléyìí tí iná máa ma ṣáàjì, tí iná ṣáàjì, tí solar náà ṣáàjì, àní gbogbo ẹ̀ pátá.
2: Pẹ̀lú bí ọjà ṣe wá pọ̀ níbi, a ń gbọ́ pé ó níbi ẹ ṣe ń ta ọjà fún àwọn èèyàn tó lè máa ń rọ̀ wọ́n lọ́rùn. Ọdún owó dẹ́yìn gbígbà.
3: Bẹ́ẹ̀ni olóòtú, tẹ bá san 40% tí iye ọjà yẹn bá jẹ́ 100,000 naira, mo fi ṣe àpèjúwe ni o. Tẹ bá san 40,000, a máa gbé fún yín. Ṣé wá rí 60,000 tó kù yẹn, ẹ máa mú bóyá oṣù méjì ni, àbí oṣù mẹ́rin, àbí oṣù mẹ́fà láti fi san. Oṣù mẹ́fà lélẹ̀ tí ó pọ̀ jù tí ẹ lè mú ní ọ̀dọ̀ wa. Ẹ lè mú bóyá ọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ fẹ́ máa san, àbí oṣooṣù. Dìmọ̀ tí èèyàn bá ṣe ń patronize ọ̀tá bá ṣe bó ṣe ń rajà sí. Dìmọ̀ yẹn ló máa ní àǹfààní láti lè gbé ọjà.
2: Tó
3: dẹ̀ ń sanwó kíá. Ló ṣe máa ní àǹfààní láti gbé bí ọjà mẹ́ta pọ̀ bí ọjà méjì. Ó dìpẹ́ǹdì bẹ́ẹ̀ yẹn bá ṣe ń sanwó kíákíá. Àǹfààní tó wà fún àwọn customers wa ní àsìkò yìí ni pé àwọn kitchen kiri tó ṣẹ̀ṣẹ̀ dé báyìí tó ṣe
2: ó. Àwọn ọjà tuntun
3: tí
2: ò tí kọ́ mọ̀.
3: Tó ṣe pé kò kọ́ mọ̀ ó wà ń lẹ̀ báyìí fún àwọn customer wa pẹ̀lú buy now pay later system.
2: Buy now and pay later system at Retida. And for the people that want to patronize you and then they are looking for how to get you in Akure, even outside Akure in Ondo State, how will you describe this place for them?
3: Our shop is located at number 39 Odokoyi Street, Money Chain Trading Store, ní òkè ọ̀dọ̀ Money Chain ni a wà. Fún tí ẹ bá fẹ́ pè wá lórí ẹ̀rọ ayélujára.
2: Telephone number.
3: Yes sir. 08061 93 12 83.
2: Again.
3: 08061 93 12 83.
2: Thank you very much from Retida Property Enterprise. Ọjà ọdún continues.
1: Ilé ìtajà ìyá Chika lọ́jọ́kọ́jọ́ ni wọ́n ń bọ́ lọ́mọyọ̀ tí wọ́n ń bọ́ lọ́mọjọ́. Ẹyin tẹ́ ẹ ti di wọ́n disẹ̀ sínú àsọ̀kalẹ̀ ayọ̀ o. A gbóhùn ìyá, a gbóhùn ọmọ o. Gbogbo aláboyún àtẹ̀yìn tẹ́ ṣẹ̀ṣẹ̀ bímọ ìkókó. Ọ̀dà ìyá Chika nìkan lóhun èlò tẹ nílò pé sí. Kílẹ̀ fẹ́ rà kílẹ̀ fẹ́ lò fọmọ ìkókó. Kò sí èyí tí ìyá Chika ò ní. Gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n kalẹ̀ sórí tararọ̀mí Lákùrẹ́ ní number 1 Araromi Junction. Aṣọ ọmọ lẹfẹ́ ni, bàtà ọmọ lẹfẹ́ ni, ṣọ́ọ̀n lẹfẹ́ ni, kẹ̀kẹ́ ọmọdé ni, bíbí kárìà, bíbí wọ́kà, àtàwọn ìpara ọmọ, amára ọmọ jọ̀lọ̀, fìdí bọ́tù tó fi dórí ṣíbí, wọ́mà, flask, gbogbo ohun tí ó bá kọ fún yín lọsibítù ni ìyá Chika máa bá yín pèsè. Ẹ̀yin alára tó ta nǹkan ọmọ Lákùrẹ́ àtàwọn ọ̀nà tó wà lágbègbè ẹ̀ oríire ti dé. Ẹ máa bọ̀ lọ́dọ̀ ìyá Chika. Ọjà ti kúnlẹ̀ ní rẹpẹtẹ o. Ní Dọ̀rẹ̀, ní Kàrẹ́, Lóǹdó, Ládó, Lọ́rẹ̀, Lókètìpupa àtàwọn èèyàn wa láwọn ìlú tó wà lórí omi. Ẹ̀dínwó ni ìyá Chika máa kọjà fún yín tẹ́yìn náà máa jèrè jaburata lórí ẹ̀. Pábánbárì wa ni ti section oúnjẹ ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí. Ìyá Chika tún gbé tuntun dé o. Wọ́n ní kì í ṣe nǹkan ìlú ọmọ nìkan lọmọ nílò. Lájà kejì orílẹ̀ ìtajà ìyá Chika ló kún fọ́fọ́ fáwọn oúnjẹ ọmọdé ajẹmọmọdún ajẹmọmọdàgbà. Cerelac lónírọ̀rọ̀n, Nan tàbí SF Gold, gbogbo ẹ̀ ló wà. Tọ́jú ọmọ ẹ kínú ẹ̀ ó dùn torí ọmọ ẹni lọ̀la ẹni. Ìyá Yachika wa fun yin ni gbogbo igba papa feyin alara to ta oja won yi won tun ti setun ebun kanka lasiko odun fun gbogbo awon ni bara won popo na ti joba nse lowo lo ba desidaro ko le di yin lowo lati wo odo Yachika tori ori tara ro bi gangan ni number 1 lo wa ko sibi te o le gba debe e ma bo ise popo na ti joba nse o le di yin lowo o e wole kan le ni number 1 ni bi ta won lokada nduro si yen lori ta araro mi akure number ero ibali soro Yachika re o
2: 080-366-2582-39
3: Yes, I am.
2: Kilo yin bawon customer se lasiko yi.
3: E wo, eyin customer mi mo ni ke lo fokan bale. Mo so fun yin pe te ba fe se party ni, oku agba ni, isomo loruko ni, isile ni, layo layo ni. Gbo nkan party ebun lori sirisi lanta ni le se adult souvenir home. E wo, ko si ye te mu gede ise adult souvenir home te ni ri ebun ra o. Ko si nkan ohun ton pin loju agbe te ina o le ri pe ani to wa o lori sirisi, ani dress lori sirisi, ani pen lori sirisi, ani lori sirisi owo bottle salara mbara ani ayon ani blender ko si yohun te ko le se adult souvenir home ti eni bam di ko si yohun te le fi raja o se price lanta emi o ki te yohun gbogbo awon customer me dem be o se prices lanta te ba fe ra yin logun logun logbon logbon ile se adult souvenir home ni ke ma bo price ta ma fo won ton tuta o wo la ma fe ina te be se party o so fun yin pon ni shiri I have 300 plus different items. Nino 300 plus yen gan ko si ke ma ri nkan mu bi ko si e wa so pe roni o e pa 1000 capacity ni all yin ni atogbangbasun loye e gba feed ni e gba feed lo e fe pin gbo won general souvenir and atogbangbasun loye gbogbo won customer wa ton ba wa do po gan mo pe yes ile se adult souvenir o ma kin party ade kin disappoint te ba de bi logologun logbologbon e ma ri ko a wa ni ilu Akure ni 192 opposite Tipa garage ni ilu Akure ni Arakale a de ni branch na ni Ondo town ati wa ni 117 Okay Lisa opposite AUD primary school te ba de AUD primary school adoju ku e bayi ni Ondo
2: e ba so phone number si awon eyan ma pe yin si bayi
3: phone number wa ni 070-31-03-1602 e yakin tu tun mo le kan si 070-31-03-1602 fun awon olomoge igbalode antebu igbalode aesthetic pleasing item we have trendy beautiful souvenirs you can reach us on Facebook Instagram TikTok Adel Souvenir Home thank you
2: ori eto ojo odun na la wa bayi ati wa ni odo baba oke ogun e to wa ni oye mekuro nilu Akure e ku se ni baba oke ogun
4: akin atokun ajinde ara o ma je o lomode ati lagbalagba papa julo awon tin ba wa do bo lori egogi wa ta pe ni 24/7 aba mister bayi ni mo re lati le je pe ka tun ma tesi waju ni pa rira egogi 24/7 aba mister awon baba wa laye atijo wa ma je nkan lorisirisi won se wahala laaro won se wahala lale sugbon ti won ba dele won lawon egbogi kan abi meji ti won papo to je pe ti won ba gbelura ara won tun wa kebe kebe awon egbogi ina ni won lo egbogi ina la wa papo ta so di 24/7 aba mister omi lasan la fi se ko ni oti ninu rara ko si ni kankan mi ninu ewe atepo la papo si olomokunrin mi bayi yo ma so pe eyin bere si ma ro ohun ni elomi ba si wahala die bayi a le po ti rehun elomi ba sise ni ninu ile ise re te to ba dele ko ni le soju se re gege bi okunrin ninu ile mo be le ro lobirin mi to je papa ya ngba ti o fe se nkan alada re yi to birin se lososo ise yo ma pariwo pe inu bere si kan ohun ni inu bere si run ohun ni elomi ba lo si ile igbonse bayi bi ogun iseju bi ogun oseju ko ni ri igbonse se sugbon ta ba ti gbiyanju ni egbogi 24/7 aba mister yi ninu ile lagbara ọlọrun a ma ri pe gbogbo ara wa orikirika ri ọwọ ma wa lálàáfíà bàbá jí láàárọ náà ká tó sọ ohunkóhun nínú kinní wa ká ka koko mu mi laaro ka wa gbogbo ogi 24/7 aba mister yi ka tun gbe sinu ara wa a ri pe ise lara wa ma te akebe kebe gbogbo awon okunrin okunrin na ta si ri pe a ri se kan se ta ba tun ta ere gidigidi na ma ri be opolopo lo tin dupa lodo olorun bo ti je pe lo ri pe won sowo nipa ogi 24/7 aba mister wa yi olorun tin je pa won na ma ri nkan gidi pe se be si ni anfani ta se lekun to koja anfani na tu ba lodun yo ati re ni to je odidi machine titun nile ise 24/7 aba mister yi gbogbo wa to ba fe je alagbata fun egbogi 24/7 aba mister wo pin number yi 091 60 62 62 53 091 60 62 62 53.
2: Orí ẹ̀tọ́ ọjọ́ ọdún làwà báyà ti wà ní ilé ìtajà Favour of God Adventures tó wà ní Oyemekuro nílùú Àkúrẹ́ níbi tó ti ń ta nǹkan mọ lóríṣiríṣi àti souvenirs fún gbogbo ẹyin tí ẹ bá fẹ́ ṣe pàtì. Ẹ kúṣẹ́ ní Favour of God o.
5: Yes, ẹ ṣe ga ẹ káàbọ̀. Favour of God Adventures wà ní number 100 Oyemekun Road opposite Oyemekun bus stop. Àwọn nǹkan tá à ń tà náà ni à ń ta nǹkan ọmọ, à ń ta aṣọ, aṣọ láti èdè Hood dídi aṣọ àgbàlagbà lókùnrin lóbìnrin unisex store àti souvenir fún flask water flask lóríṣiríṣi à ń ta toys à ń ta bicycle ní Favour of God Adventures. Àwọn nǹkan ọmọ tá a ní àwọn kan tán lò ní hospital nígbà tá a bá ṣe ìbímọ a ní gbogbo wọn àti ilé ìtàn máa lò nígbà tí ọlọ́mọ bá délé àwọn nursing pillow àwọn water flask tó ń gbóná dáadáa aṣọ ọmọ bàtà ọmọ sọ́ọ̀sì gbogbo ẹ̀ wà lọ́dọ̀ wa baby carrier baby rocker.
2: Àwọn bàtà size bàtà ọmọ ọdún mélòó náà máa máa bá lọ́dọ̀ yìí.
5: A ní bàtà láti ọmọ bí kókó tó ṣẹ̀ bí títí dé gbogbo àwọn sizes tí wọ́n bá fẹ́.
2: Ẹ bá bàtà láyé aṣọ àgbàlagbà fáwọn.
5: Aláṣọ àgbàlagbà lókùnrin lóbìnrin a ní chinos trousers àti jeans trousers shirt polo fún ọkùnrin àti àwọn underwears àti aṣọ obìnrin náà. A ní sọfẹ ní àní tẹ bá wá dé sọfẹ ọrọ gods are friendship inú yín máa dada láti ṣe pàtí torí nǹkan wà jábúra tàbí bá ṣe fẹ sí ní towel ní laundry net ní pex ní umbrella lóríṣiríṣi láti half pàtí yín gbogbo ẹ wà lọdọ sọfẹ ọrọ gods are friendship.
2: Ẹ bá ajúwe ibi tí ọ̀dọ̀ yín wà fún àwọn èèyàn.
5: Sọfẹ ọrọ gods are friendship wà ní number 100 Oyemekun Road opposite Oyemekun bus stop ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìpè wa ní 070-34-26-39-54. Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìpè wa ní 070-34-26-39-54.
2: Ètò ọjà ọdún fọ́dún 2026 náà ni ẹ á tún wà nílé iṣẹ́ Fẹ́mi Alágò báyìí tó wà ní Democracy Park ní ìsọlọ junction nílùú Àkúrẹ́. Ayaba Akunṣe Fẹ́mi Alágò.
6: Ẹ ṣe olóòtú ó má kẹ́kẹ́ mẹ́ta wa tún rí yín lọ́dún ìyá káàkiri ayé lọ́dún tó ń bọ̀.
2: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run iléeṣẹ́ yìí náà ó ń tẹnu gbòòrò sí náà. Akílẹ̀ tún ní fún àwọn èèyàn wa lásìkò yìí.
6: Nǹkan tá a ní fún wọn pọ̀ pé ọlọ́run ti ń gba wọn Fẹ́mi ṣiṣẹ́ tipẹ́tipẹ́ pé tẹ bá tún wá bí ìwọ tó ti wà rí ọlọ́run yóò máa gbọ́ ṣiṣẹ́ fún ọ. Àwọn èèyàn ló tún dúpẹ́ lọ́wọ́ Fẹ́mi Alágò pé àgótó fún wọn ó bá wọn lára mu. Àlàgà àwọn obìnrin tó yẹ pé ó wo ojú ọlọ́run fún ọmọ àtọkùnrin náà tó ń wojú ọlọ́run fún gbogbo àwọn ọmọ wa bí o.
2: Àtọkùnrin àtọkùnrin ló wo ojú ọlọ́run fún ọmọ. A máa ń rò pé káwọn obìnrin lára ju okùnrin lọ.
6: Ara ó káàkùnrin náà lára o torí pé ìgbà míì problem lè wà lára ọkùnrin. Ṣẹ̀jẹ̀ tí ń sìn kíṣọ́ obìnrin kan ló máa ń wà. Tábàdẹ̀ ti treat wọn ọlọ́run dẹ̀ máa ń gbọ́wọ́ mi ṣiṣẹ́ fún wọn. In fact inú ọ̀hún dùn ní musa níbẹ̀ máa dípẹ́ lọ́wọ́ náà èmi kọ́ ló ṣe àwákọ̀ ní
2: àǹfààní
6: láti ṣe é fún wọn. Bẹ́ẹ̀ni ṣe rí ni. Ẹ má jẹ́ sún yá má bọ̀ ní iléeṣẹ́ Fẹ́mi Alágò. Ọlọ́run gbọ́wọ́ Fẹ́mi Alágò ṣiṣẹ́ gan-an. Fún àfààní ìwọ tó o mọ ibi tí iléeṣẹ́ wa wà. Ó wà ní ìsọ̀lọ̀ junction ní ẹgbẹ́ Democracy Park. Mo ṣàbẹ̀rẹ̀ pé Fẹ́mi Alágò Fẹ́mi Alágò ló lọ. Wọ́n máa mú ọ dọ́dọ̀ mi.
2: A rí pé ọ̀rọ̀ yìí náà ó àwọn obìnrin náà ní láti sọ sí. Ẹ kú iṣẹ́ iléeṣẹ́ Fẹ́mi Alágò.
7: Democracy Park. Àwọn obìnrin tí ò rọmọ bí kó máa bọ̀ yín léṣẹ́ wa o. A fún wọn ní òkú tó gbé wọn dẹ̀ máa rí ọmọ gbẹ́jọ́ kó tó di ọdún tó ń bọ̀.
2: Ẹ bá sọ àdírẹ́sì àti fóònù nọmbà táwọn èèyàn máa pè yín sílẹ̀ kan sí.
6: Fóònù nọmbà wa ni 0706532683. Ọ́fíìsì wa wà ní ìsọ̀lọ̀ junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park ìbẹ̀là wa. 0706532683.
8: Ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣètò ìrìn àjò lọ sókè òkun, America, Canada, European countries. A le fọwọ́rọ́ Ever Shine Films and Travels Nigeria Limited. A le fọwọ́rọ́ wọn sẹ́yìn. A tún gbagba sùn lọ́yẹ́. Ó ti lé ní ogún ọdún tá a ti ń kó àwọn èèyàn lọ sókè òkun tí kò bu wa lọ́wọ́. À ń kó wọn lọ láti ṣiṣẹ́, à ń kó wọn lọ láti kàwé, à ń kó wọn lọ láti lọ gbafẹ́. Kò sẹ́nikẹ́ni nínú àwọn agents tó dá wa mọ̀ tó lè fọwọ́rọ́ wa sẹ́yìn. Àárín òbí la ti ń yọ ife. Ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀. Ilé-iṣẹ́ Ever Shine Films and Travels Nigeria Limited ó ti wà tipẹ́tipẹ́. A bẹ̀rẹ̀ lórí ká gbé àwọn èèyàn lọ sí Amẹ́ríkà. Ó wà ní nọmba 280 Ondo Road, opposite First Mulak Hotel, Isikan, Lakure, Ondo State, Nigeria. A ti gbé àwọn èèyàn lọ sí Canada rẹpẹtẹ. A ti gbé àwọn èèyàn lọ sí Europe rẹpẹtẹ. UK ńkọ́ ẹ má jẹ́ kán tàn yín jẹ́ o. Ilé-iṣẹ́ Ever Shine Films and Travels Nigeria Limited ó kọjá bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni fi ẹnu fi ẹ̀gàn ilé-iṣẹ́ yìí. Ilé-iṣẹ́ yìí ti wà tipẹ́. Ọlọ́run dẹ̀ dúró ti wá. Ilé-iṣẹ́ tó wà ní ọ́fíìsì kan ṣoṣo tí ò sá kiri tó dẹ̀ ti lé lógún ọdún tí wọ́n ti wà ńbẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó bá mọ ẹ̀gàn àjànàkú lásọ pé tèrè ò tó nǹkan. Ilé-iṣẹ́ Ever Shine Films and Travels Nigeria Limited wọ́n kọjá bẹ́ẹ̀.
9: Ẹ pé ilé-iṣẹ́ Ever Shine sórí nọ́mbà yìí 09036964322. Lẹ́ẹ̀kan sí 09036964322.
2: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú. A ti wà ní Eze Dog Food báyìí. A tó wà ní Onyarugulem Industrial Park nílùú Àkúrẹ́. Ẹ káàbọ̀ lórí ètò ọjọ́ ọdún.
10: Ẹ ṣe olótú Adẹ̀kúnmi ọdún láti iléeṣẹ́ Eze Dog Foods Limited nílùú Àkúrẹ́ takalẹ̀ sí Ondo State Industrial Park fọ́mọ̀ Yarugulem Market níbi tí wọ́n ṣe new flyover sí. Ibẹ̀ la ti ń kí o gbẹ̀yìn oníbàárà wa ọ̀pẹ́ ṣé o gbà rọ̀wọ̀ yín o. Àwọn product wa la tún gbé dé o. Eze Dog Pounded Yam Flour, iyan funfun ta ti ṣe sí gẹrẹ fún tẹ̀lé jẹ́. A ti ní Eze Dog Coco Yam Flour náà tún wà. Tánpẹ̀ ní Manimag. Manimag yàrá iléeṣẹ́ Eze Dog Food Limited náà ni. A ti ní Eze Dog Yellow Yam Powder fún iyan ọ̀lọ̀ tó ti wà ní ìyẹ̀fun tá a kò lè máa rò. Bẹ́ẹ̀ a ní Eze Dog Pap Plus Flour. Pap Plus Flour yìí a ti fi oríṣiríṣi àwọn èròjà sí fún àwọn ọmọ wa láti oṣù mẹ́fà títí dé àgbàlagbà. Bẹ́ẹ̀ sì ni a ní Eze Dog Gbanunu. Gbanunu ní ìyẹ̀fun. A ní ọbẹ̀ ibà ìyẹ̀fun náà. A ní soya milk náà tá a ti ṣe láàrọ̀ ọ̀tọ̀ náà tá a lè máa mu, tá a lè fi mu tíì, tá a lè fi mu àwọn òkìtá ṣe fúnra wa nílé. Bẹ́ẹ̀ kan náà la fi ṣe irú náà, irú gbígbẹ. A ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi. A ṣe ilá tá a ti gbẹ náà. Ewé gbígbẹ náà dẹ̀ wà náà tá a ti ṣe náà. A ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi. Irú wà. A ń ṣe beet flour náà fún àkàrà àti mọ́ín-mọ́ín gbẹ̀gìrì àti èkùrú. A dẹ̀ ń ṣe pepper soup spices náà fún pepper soup. À ń ṣe oríṣiríṣi àwọn spices bíi ginger, garlic, turmeric, fenugreek, fennel, gbogbo ẹ̀ la ní ní ilé-iṣẹ́ wa cinnamon. A ṣe oúnjẹ o. Ọ̀pọ̀lọpọ̀ máa ń pè wá pé ṣé oúnjẹ sísè là ń tà rárá o. Oúnjẹ ta ti ṣe sí ìyẹ̀fun tẹ́ ẹ wá lọ sè parí nílé yín. Òun la ń ṣe níléeṣẹ́ Eze Dog Foods Limited. A tún máa ń ṣe cargo náà. Tẹ́ a fẹ́ sẹ́ndì àwọn ẹrù lọ sí òkè òkun sáwọn ọmọ yín, sáwọn èèyàn yín. À ń sẹ́ndì aṣọ, àbáyọ̀n sẹ́ndì aṣọ, àbáyọ̀n sẹ́ndì oúnjẹ, bó ṣe bàtà ni, bó ṣe ọṣẹ ni, epo. A máa ń gbé iṣu gan, iṣu tútù tún ò tí ì sè rárá. A máa ń gbé lọ Canada, US, UK kan sí wa ní iléeṣẹ́ wa, níléeṣẹ́ Eze Dog Foods Limited. Bákan náà, a tún ṣe àwọn ohun mímu náà ní iléeṣẹ́ wa, Eze Dog Zobo. Kò dẹ̀ kí máa ń bàjẹ́ o, fún patí yín, a bá yín brand ẹ̀, a kọ orúkọ yín sí, a lè fi picture yín sí. Àti Tiger Nuts yín náà, a lè bá yín ṣe, ká bá yín forúkọ yín sí. Bẹ́ẹ̀ ni àná wà o, àwọn oúnjẹ. A ní ètò kéré jù lọ́dọ̀ wa ní 700 naira. Fún oúnjẹ tí a bá fẹ́ pín ní patí, gàrí ni, fùfú ni, kúkúrú ni, gbogbo ẹ̀ là ń ṣe ní iléeṣẹ́ wa. Èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ náà, ó wà náà ti ṣe sí gbẹrẹfun. Àwọn tó bá fẹ́ partner pẹ̀lú wa, bóyá wọ́n ní iléeṣẹ́, ṣùgbọ́n wọn ò lè process fúnra wọn. Wọ́n lè kọ̀ sí wa ní iléeṣẹ́ Eze Dog Foods Limited. Kàkọ́ partner pẹ̀lú wọn, ká bá wọn máa ṣe ní báàgì báàgì. Kọ́ lọ padà máa bá wọn fúnra wọn máa brand ẹ̀ ní orúkọ wọn. Kọ́ bá ṣe fẹ́, tó bá lè fẹ́ ká brand ẹ̀ fún wọn náà lórúkọ wọn náà, a lè bá wọn ṣe náà. Ṣùgbọ́n àsọyé papọ̀ ó wà fún yẹn, tá máa fún ìbọn kọdúṣọ yẹn náà kò gara. Nọ́mbà wa ni 08035383997 08035383997 èkejì ni 08035780726.
2: Orí ètò ọjọ́ ọdún náà la ṣe wà. A ti wà ní Sanchez Ventures báyìí tó wà níwájú former police headquarters ni Ifẹrẹkẹgbẹ AU's Hotel ni Lesha Road ni Lu Akure. Ẹjọ́ wọn si plumbing materials kò sí nǹkan tó níṣe pẹ̀lú plumbing materials tí wọn ò ní bẹ̀. Ẹ kú ṣẹ́rí Samches Ventures.
11: Ẹ káàbọ̀ olóòtú iléeṣẹ́ Samches Ventures láwàáyé o.
2: Ẹ pẹ̀lẹ́ o.
11: Ẹ ṣe o gan sa. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá pé àníṣe méjì tá à ń ṣe ní Samches Ventures.
2: Bẹ́ẹ̀ni.
11: Plumbing materials nìkan làwa ń tà níléeṣẹ́ tiwa. Ẹni tí tómi bá ti ń gbanú ẹ̀ kọjá, òun lè máa bá níléeṣẹ́ Samches Ventures. Àwọn bíi water heater, water tank, water pipe, water closet, water pump, alóríṣiríṣi door, German door, àní ti England door, àní ti Nigeria mi, àní bulletproof door. Kí tó wá ṣe yẹn nìkan o, aláwọ̀ jacuzzi ńláńlá tó gba èèyàn méjì mẹ́ta. Tẹ́ pé ọkọ àtìyàwó a máa ṣeré nu jacuzzi tán bá ti church dé lọ́jọ́ Sunday. Wọ́n á fi yẹn relax. Iléeṣẹ́ Samches Ventures lẹ ti máa rí. Iléeṣẹ́ wa lẹ ti máa rí popping machine tó ẹ̀ pọ̀ automatic ni tó ń bá tó ń bọ̀ òyìn àbí kọ̀gá á stop fúnra ẹ̀. Tó bá ti rí a tó ń bá tún dé a tún pick fúnra ẹ̀. Iléeṣẹ́ Samches Ventures kò sí anything industrial material tẹ bá ní tẹ̀lé bá níléeṣẹ́ tiwa. À ń ta nurses, à dẹ̀ ń ta retails. Tí àwọn èèyàn bá fẹ́ kó bí hotel àbí àwọn tó ń ṣe warehouse kán máa bọ̀ lọ́dọ̀ tiwa, à ń ta fún ọ ní price tí ò tiẹ̀ gara rárá. Iye tó ń ta lẹ́kọ̀ọ́ tó ń ta ní Ìbàdàn ní iléeṣẹ́ Samches Ventures ń ta fáwọn èèyàn. Tí èèyàn bá ra ìjà lọ́dọ̀ tiwa, tó bá lu ṣẹ́kù, à á tún gbà padà, à á fún lówó, àwọn kó tún fi ra nǹkan mi. Tẹ bá ra nǹkan lọ́wọ́ wa, tẹ bá ní ìṣù lórí ẹja padà. Nǹkan tá a bá ti nílè fún ní garanti, ẹni bá níléeṣẹ́ Samches Ventures. Àwa ni a wà ní Old Police Headquarters ní ẹgbẹ́ AU's Hotel nílùú Àkúrẹ́ níbí. Ẹ wọlé kẹ park iléeṣẹ́ tiwa ó ṣe bí tẹ máa park sí tẹ̀rù a máa bà yín pé bí a kán máa lọ ti ẹsẹ̀ mọ́tò yín. Ẹ rà á kẹ máa kó sínú mọ́tò yín.
2: Ẹ máa sọ fóònù nọmbà sí fún àwọn tí wọ́n gbọ́ yín.
11: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08266793449 08266793449 tàbí 09058888750.
2: Orí ètò ọjà ọdún làwà a ti wà ní iléeṣẹ́ Amola Healthcare Limited báyìí tí wọ́n ṣe mímu Amobitas fún ìlera gbogbo ènìyàn. Ẹ kúṣẹ́ ní Amola Healthcare Limited.
12: Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Amola Healthcare Limited. Iléeṣẹ́ Amola ló ń ṣe àwọn egbògi amárayá àti láti dá gbogbo egungun ara, iṣan ara àti omi ara wa padà sí bó ti lè wà lálàáfíà. Nígbà gbogbo àwọn egbògi wa náà ni Amobitas, Amo Flush Capsule. Àwọn egbògi wa méjèèjì dára fún àwa tí a bá ní ìpèníjà àrùn ìbálòpọ̀, àrùn sítọ̀sítọ̀, oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Gbogbo àwọn tí a ní àdojúkọ àìròyún ní àbí àìrọmọbí, Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún. Ẹ sá ti ra èyí tí ó máa tó yín lò fún odidi oṣù kan fún complete dosage. Ẹ má gbàgbé pé iléeṣẹ́ Amola Healthcare Limited náà ni ó ṣe egbògi atura. Egbògi atura dára fún inú kíkún àti inú kíkùn. Kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà, ìbàdí ríro, inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. Atura ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín, tí àwọn supermarket kí ẹ béèrè fún atura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amola Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà, pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amobitas, Amo Flush Capsule, Atura àti Amo HPP formula ni ó gba ìgbóǹtẹ̀ ìjọba tí a mọ̀ sí NAFDAC approve. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07088778855 lẹ́ẹ̀kan sí 07088778855. Àjíǹde ara yóò máa jẹ́

0: jàdákẹ́ pani láìsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyà ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fún tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Femi Julius lórúkọ tẹ̀.

0: dalẹ soju atara
1: gbogbo eyan eyan wa nipinle ondo gege be ti me classic oju aroroda e je ma lagbara gan tawon amoye oju ojo so aso tele npa re ohun lo tun ti gbode kan yi o ninu ojo yi lopolopo ilu ago atawon abule ri kun fun omi awo woda ajo to ri si sele pajawuri nipinle ondo labe idari ati isakoso igbakeji gomina wa nipinle ondo dr laide adelami mni se wa npe gbogbo eyan olugbe gbogbo eyan onile ile iwe ile igbafe ile itura ile iwosan ibi itaja ibi ijosin gbogbo abi awon to ni ile bi gbogbo awon bi ta menuba yi to wa nto si eti omi atawon bi ti agbara ojo le gba koja la ro yin pe eja sumayin kuro ni bi geregere ka bo si bi gegele te kule wa gbagbo so fun toko pe kiko idosi tabi dide ojo agbara ti wa di ise to ni jiya labe ofin nipinle ondo sora ko ma fara kata ofin gege be ti me pe gomina wa lucky ori mi san ayedati wa sca won sise takun takun lati mu iduro sise ati igbaye gbadun ba gbogbo mutumu wa labe iseto ijoba irorun to ba wa ni ohun isele pajawiri kankan lagbegbe yin e ma pe 08038470009 ati 07031223590 o si se ka mo lo tara office igbakeji gomina nipinle ondo to wa ni alagbaka lakure ijamba atofu emi oni se wa o ajo ondo state emergency management agency sema awon lo nkede
2: ẹ̀sẹ̀ tí bẹ́ẹ̀ lè jẹ́ igbó ìkéde pàtàkì yìí o. àpapọ̀ àwa olùrà àkókò pẹ̀lú èkùrọ̀ òun ka ṣubú. ìyẹn lákòókò ṣàpútà eléyìí tá a mọ̀ sí produce buyers. màá ló ń pe àkíyèsí pàtàkì yìí. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé bí a ṣe ń ra èkùrọ̀ pẹ̀lú kòkó òun ka ṣù. òun náà làwọn ń ta fún àwọn ẹlòmíràn. tí wọ́n sì ń ta sókè òkun. àwa ń fi àsìkò sọ fún yín wí pé títa èkùrọ̀ ó ní èso tàbí eléyìí tó tutù. ká a sá tí kò gbẹ jẹ́ ohun tó burú jáì yo. ó sì máa ń fa ìjákulẹ̀ owó. tàbí ta àbùkù bá àwọn jà wa lóòrèkóòrè. ẹ̀yin èèyàn mi ká ṣe èkùrọ̀ ká pa èkùrọ̀ ká sá kó gbẹ níyì bẹ́ẹ̀. bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lórí fún kòkó àti ka ṣú. orí bá bá ṣe rí àwọn náà là ń tún wọn tà. àwọn

0: turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe. Make your world.
3: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No. And now she's live on TikTok.
7: Wait, these are finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
8: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
9: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láíláí, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ̀sì Mukka.
10: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n. Irú oorun bẹ́ẹ̀ sì wé, orí mátírẹ̀sì Mukka nìkan lẹ ti lè rí. Mukka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
11: Ẹ yọ ìyanra òyìnkún èkìtìkìtì ẹ̀mí ọmọ ni gòrósò èkìtì orúmọlẹ̀ kẹ́jẹ bá wẹrẹ ni wẹlé èkìtì wọ́ fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ ọ̀fẹ́ra tẹlifíṣàn ni ọ̀fẹ́rẹ̀ fàánù ni ọ̀fẹ́ra díp frizà ọ̀fẹ́ra wọ́ṣìng máṣín ọ̀fẹ́ra máíkúrówèv ọ̀fẹ́rẹ̀ ro kíchìn gas kúkà nkó ẹ yọ abọ̀lú sí díkì ẹ yọ wọ yóò asan díẹ̀díẹ̀ kan dẹ̀ gbà ní èlé èlé lórí wọ yóò san lóṣooṣù wọ yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ ṣó ti yé ọbẹ̀ náà rọrùn yeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ ní Danco Plaza Lajì Lọ́sùn Lado Èkìtì ẹ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 èmi pé lẹ́ẹ̀kan sí 07074843351 ṣó ti yọ.
12: Yáde rúlẹ̀ o.
13: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai jai jai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtọbìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tí wàá sọ ẹ́ dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fẹ́ra ìdákọ́lẹ̀ arẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kú rìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lù gọ̀ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀mí kì í ṣe ti bàbá kẹrẹ wà.
14: Iléeṣẹ́ bàbá kẹrẹ wà aka Stand Action Kòbókò wà níwájú Continental Guest House nílùú Àkúrẹ́ telephone 08164122777.
13: Bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
15: Bàzó ọlọ́mọdáró bùn àìsàn.
16: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Babangana tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà aláṣẹ àti olùdarí Stand Action Kòbókò. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà kọ sí mi.
14: Ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
16: Fóònù nọmba mi 08164122777. Kí là á mọ̀ sí Stand Action Kòbókò? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Kòbókò. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣẹ ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Kòbókò wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́n lọ́mọ ọkùnrin ń fẹ́ kó o gbìyànjú kó wá bá mi. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà. Oògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri. Nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá.
14: Mo wà níwájú
12: Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
17: Phone number ni 08164122777. Ti ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ó ní èjì àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífádé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà, oríkèríkè aláǹrọ̀ ni, aláǹjẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọfín rẹ̀ sí kò pọ̀ tó. Wọ́n fi dágúnlá bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ márùn-ún ẹ̀ mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń mumi, àbí tí bàbá rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Wọ́n fi dágúnlá gbogbo nǹkan kí nǹkan tí bàbá máa ṣe nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá tiri pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á, àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor, tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó, tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì, wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú, irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi
12: ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
17: Phone number ni 08164122777. Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri, tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da, a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu, tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o, ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
12: Kàn sí mi ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
17: Phone number ni 08164122777. Lẹ́ẹ̀kan sí 08164122777.
3: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
18: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
19: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 08030414344. Ronke sórí 07035295755. Tàbí Grace sórí 08032474686. Ibẹ̀ gangan ló wà yẹn.
20: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láéláé, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
10: Kódà ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n, ẹni ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa. Mukka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
21: In 2020, they say this business will not survive, but I'm still here.
22: Omo, that year no easy, but you kept showing up.
23: Auntie, I beg, help you send money.
24: Please, as he entered.
25: Payment received in OPEC.
21: Still here, same corner, bigger story, more trust, more customers.
26: For 80 years, OPEC agents have stayed close to the communities they serve. OPEC at 8, still okay. OPEC is okay.
27: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
28: Ètò ìgbéyàwó lálẹ́.
0: ẹjọwọ ẹdúró lọjà rẹ
1: kí ló ṣẹlẹ
0: kí wọn tó sọ wá pọ ǹjẹ o rántí pé o ṣẹlẹ rí tẹlifíṣàn fún mi fìríjì kan ẹrọ ìfọṣọ kí iṣẹ ìléwà máa fọwọ fọṣọ nílé ẹ ní 2026.
27: ẹ ní tòótọ́
0: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí
27: ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà.
1: èmo ló tún jẹ́ CDK báyìí.
27: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríjì yín ẹrọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
27: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
0: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
27: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. sanwó díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
2: iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asunta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707 484 3351.
1: CDK sọrí ẹ̀yẹ gbẹ̀gbẹ̀ ayé.
5: gbọ́ báyìí òun náà ló wá láti Diocese of Idoani Church of Nigeria Anglican Communion. ètò yìí òun náà ni a pè ní in such a time like this ní irú àkókò báyìí Esther chapter 4 verse 14 ẹ mọ̀ bá wa kalọ̀.

kò nira fún tabatu wo bákan náà ní ìwé samuel kínní yìí ní orí kínní yìí ẹsẹ kẹtàdínlógún 1 Samuel 1:17-18 and 19-20 a rí pé hannah yìí ó lóyún ẹjẹ tó jẹ níwájú olúwa ni pé ọmọ yìí o òun á fi fún olúwa ní gbogbo ọjọ ayé rẹ ẹrí pé ó dẹ mú ẹjẹ yìí ṣe ohun tí ó sọ pé òun fẹ ṣe ó mú ẹjẹ náà ṣe ara nínú olúwa ọlọrun ń kọ sí wa lónìí wípé ká rí pé a ń ké pè òun nígbà gbogbo tá a bá sì jẹ ẹjẹ níwájú òun ká má rí pé a ń san ẹjẹ wa bákan náà ìwé númérì ní orí 27:1-8 Numbers 27:1-8 àwọn ọmọ obìnrin selofehadi wọn bẹbẹ fún ohun kan tí ń ṣe ẹtọ wọn ilẹ bàbá wọn wọn sì gbà á padà ẹrí pé wọn bẹ ọlọrun wípé ẹtọ yìí wọn fi ń dùn wọn wọn gbà á lónìí kí ni wọn fi ẹtọ wo náà fi ń dùn ọ ilé bàbá rẹ nílé ìyá rẹ ni níbi iṣẹ ni ẹtọ wo ni wọn fi ń dùn ọ tó bá bẹbẹ níwájú ọlọrun tó bá gbàdúrà ńkọ ẹtọ yìí wà á rí gbà padà kí ni àwọn nǹkan náà tí ó wọ tó wáyé rẹ lónìí tó mú ọ ń bínú tó mú ọ ń sọkún tó ń bà ọ nínú jẹ tó bá képe olúwa lónìí ọlọrun á dá sí jésù bẹrẹ iṣẹ ìránṣẹ rẹ pẹlú àdúrà tá a bá wo Matthew 26:36-44 bákan náà Mark 17:1-4 iṣẹ ìránṣẹ jésù kristi ó bẹrẹ pẹlú àdúrà ó sì parí pẹlú àdúrà ó ní prayer is the key.

0: asiko e lodun yi gugu aye e sumo bi e jajo noja yi asiko e loto eto oja odun ni
1: oya e ma bo wa o
2: repete ni oja odun ti de
0: aki gugu eyin olufe wa lori radio adabe 8.9 fm
2: repete ni oja odun ti de
0: papa julo gugu eyin oloja wa nipinle yi ati lawon ipinle to ku to yi ipinle yi ka gbogbo onílé iṣẹ́ ńlá ńlá olókòwò kéékèèké tẹ́ ẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà ètò ọjà ọdún ti tó náà nìyẹn.
2: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé festival market this one.
0: Akin o, bá a ṣe lá máa pàdé yín lọ́dún tá a wà yí nìyẹn lọ́dún tó kọjá. A dúpẹ́ pé kẹ́ ẹ tún fetí gbọ́ wa o, ká tún jọ fi ọwọ́ méjèèjì ká fi tọwọ́ ajé bọnu.
2: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti bẹ̀.
0: Ètò ọjà ọdún ni lórí rédíò àdàbà. A tún ti bẹ̀rẹ̀ náà ni MN. Ọlọ́jà ní gúúsù.
2: Ọdún ti bẹ̀.
0: Ọlọ́jà ní wọ oòrùn. Ọlọ́jà ní là oòrùn. Ọlọ́jà láríwá àti ọlọ́jà láàrin gbùngbùn.
2: Ọdún ti bẹ̀.
0: Ẹ̀jẹ̀ àjọ pọ̀wọ́pọ̀ kájọ nọ́jà yìí.
1: Tó plẹ́ntì plẹ́ntì.
2: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé.
0: Ọjà ọdún lórí rédíò àdàbà ni. Ẹ̀yin ẹ kàn sẹ́ka ìpolówó ọjà rédíò yìí tó wà ní Mozilla Building nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ E Division Police Station, Ọba Adéṣídà Road, Àkúrẹ́. Ẹ sọ fún wọn pé ẹ fẹ́ polówó ọjà lórí ètò ọjà ọdún lọ́wọ́ December gbọ̀ngbọ̀n. A tún ti bẹ̀rẹ̀ náà ni MN. Fẹ́mi Julius lórúkọ tèmi, internal fẹ̀mọ̀. A kí ọmọ tí ń fọgbọ́nu yọra kẹ́rẹ́ ó tó rùn. Ọlọ́gbọ́n ọmọ tí ò sùn torí kó lè ba à máa sún. Ó yá ẹṣù ríkítí lókè lọ́hùn-ún. Ká kàn sáwọn ọlọ́jà wa tí wọ́n ti ṣetán láti bá wa dùn pọ̀ fún tọdún yìí. Gbéra.

0: ojú òṣùwọ̀n. A ní àwọn engineer tó jẹ́ pé tó fi bá wa ṣiṣẹ́ ní ilé iṣẹ́ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún.
1: Ẹ bá wa ṣàlàyé nípa àwọn batteries tí ó wà ní ọ̀dọ̀ yín.
0: Battery oríṣiríṣi la ní bọ̀, a dí pẹ̀lú Luminous product. Gbogbo àwọn èèyàn tó bá mọ product yìí ló máa mọ̀ pé is the best of the best nínú àwọn battery. Tó bá ti jẹ́ Luminous product, ọdún mẹ́fà, ọdún méje, ẹ ṣì ń lò lọ láìsí ìbẹ̀rù tàbí ìfòyà. Maintenance nìkan la máa bá yín ṣe. A tún ní àwọn product mi, a ní lithium product, a ní unicorn product àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ẹ̀kan sí ilé iṣẹ́ wa wà ní number 137 adjacent Sterling Bank, Oyemekun Road, beside Canada Pharmacy ní ìlú Àkúrẹ́. Tí a bá ń bọ̀ láti ọjà, a máa dúró ní Canada Pharmacy tí a bá ti kọjá Oyemekun Grammar School. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 070-31-98-52-13 070-31-98-52-13 080-33-60-62-66 Àwa la ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjèèjì.
1: Orí ètò ọjà ọdún náà láwà báyìí, a ti wà ní ọ̀dọ̀ bàbá Òkè Ogun tó wà ní Oyemekun nílùú Àkúrẹ́. Ẹ kú iṣẹ́ ní bàbá Òkè Ogun.
2: Akin Atọ́kùn, àjíǹde ara ó máa jẹ́ o, lọ́mọdé àti lágbàlagbà, pàápàá jùlọ àwọn tí ń bá wa dòwòpọ̀ lórí egbòogi wa ta pè ní 24/7 Herbal Mixture. Nígbà yìí nímọ̀ràn láti lè jẹ́ pé ká tún máa tẹ̀síwájú nípa ríra egbòogi 24/7 Herbal Mixture. Àwọn bàbá wa láyé àtijọ́, wọ́n máa jẹ nǹkan lóríṣiríṣi. Wọ́n á ṣe wàhálà láàárọ̀, wọ́n ó ṣe wàhálà lálẹ́. Ṣùgbọ́n tí wọ́n bá délé, wọ́n láwọn egbòogi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jọ́ pé tí wọ́n bá gbé lura, ara wọn ó tún wà kébékébé. Àwọn egbòogi yìí náà ni wọ́n ń lò. Egbòogi yìí náà láwá papọ̀ ta sọ́ di 24/7 Herbal Mixture. Omi lásán la fi ṣe, kò ní ọtí nínú rárá, kò sì ní nǹkan kan míì nínú. Ewé àti egbò lápapọ̀ sí. Ọlọ́mọkùnrin mi báyìí yóò máa sọ pé èyí bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì bá ṣe wàhálà bí ẹ báyìí, a rí pò ti rẹ̀ hun. Ẹlòmíì bá ṣiṣẹ́ ní inú iléeṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé, kò ní lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́. Bẹ́ẹ̀ lẹ́rọ olóbìnrin mi tọ́jú pé báyà ń gbà tí ó fẹ́ ṣe nǹkan àládàá rẹ̀ yìí tóbìnrin ń ṣe lóṣooṣù, ṣe ni ó máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni, inú bẹ̀rẹ̀ sí run òun ni. Bẹ́ẹ̀ ló mi bá lọ sílé ìgbọ̀nsẹ̀ báyìí bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe. Ṣùgbọ́n tá a bá ti gbìyànjú, ta ní egbòogi 24/7 Herbal Mixture yìí nínú ilé, lágbára Ọlọ́run á máa rí pé gbogbo ara wa oríkèríkè ara wa máa wà lálàáfíà. Bá a bá jí láàárọ̀ náà ká tó sọun kóhun nínú kinní wa, ká kọ́kọ́ mumi láàárọ̀, ká wá gbé egbòogi 24/7 Herbal Mixture yìí, ká tún gbé sínú ara wa, á rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ kébékébé. Gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe, tá a bá ń tun tà èrè gidigidi náà máa rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó sì jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbòogi 24/7 Herbal Mixture wa yìí, Ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pé ṣe. Bẹ́ẹ̀ sì ni àǹfààní tá a ṣe lẹ́kún tó kọjá, àǹfààní náà tún wà lọ́dún yìí o. Àtìlẹ́yìn tó jẹ odidi masíìnì titun nílé iṣẹ́ 24/7 Herbal Mixture yìí. Gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbòogi 24/7 Herbal Mixture, ìwọ pín nọ́mbà yìí 091-60-62-62-53.
1: Ètò ọjà ọdún tẹ̀síwájú. Báyìí a ti wà nílùú Òde Ìrèlè ní Gbẹ́lẹ́jú street, níbi tí ilé ìtajà ọmọ Jésù tó kalẹ̀ sí. Níbi tí wọ́n ti ta àwọn mattresses, àwọn ibùsùn tó dáa àti àwọn pillow tó lè jẹ́ distributor fún ilé iṣẹ́ tí wọ́n ń ṣe mattress wọ̀nyí. Ẹ kú iṣẹ́ o ní ọmọ Jésù.
3: Èmi ọmọ Jésù láti Òde Ìrèlè. Èmi mò ń ta Good Mattress. Orúkọ fóòmù tí èmi ń tà tún máa ń gbà lọ́wọ́ àwọn òyìnbó China nìyẹn. Èmi ò ń gba fóòmù oríṣiríṣi. Orí fóòmù oríṣiríṣi yẹn ló ní wàhálà. Mo ti wà lórí fóòmù yẹn sí 1976, 50 years, 74 years òun ló wà lórí fóòmù tìmí. Mo ń supply hotel, mo dẹ̀ ń supply àwọn school, mo tún supply àwọn tó jẹ́ pé wọ́n rà á tà tó ń gbà lọ́wọ́ mi lókìtì pa lájàgbà níyànsán. Gbogbo area local government ilẹ̀ Òkìtìpá lọ́ọ̀rẹ́ kódà mo ń tajà sákòrẹ́. Gbogbo fóòmù tí mo ń tà gbogbo ẹ̀ ló jẹ́ original mi ń ta barrow láti 2.5 inches, 3.5, 6 and 8. A tún ní 14, a ní 12, a ní 18, a ní 16, a ní 20. Well, a ní 6x6. Àwọn lára gbàdà tó jẹ́ pé ó máa ń gba èèyàn mẹ́fà méje jẹ́ ibi tí fóòmù wa pẹ̀kun sí ọ̀pẹ̀ ní 6x7. Gbogbo ẹ̀ náà la ní inches wẹ̀yìn láti 20 wá sísàlẹ̀. Kò sí fóòmù tẹ́ ẹ bèrè tẹ́ ẹ ní rí lọ́dọ̀ wa. Ìfọ̀kànbalẹ̀ wà.

0: Nu e fomo wa se fomo tin ja lo sale nitori na e ma bo en to fe ra leyo at en to fe ra ni bondu bondu ko ma ko lo ma ta pelu e dinwo to de je pe ra ti be lo tutu ma ma bo awon family to tun ma so rire ilo bedsheet o wa nbe amoye bedsheet o wa lodo wa gbogbo nkan te ba nfe dupe wa nbe o si nte ba te re ni riso nitori na te ba fe wa ri wa awa ni awa ni number 1 beleju sheet odeere phone tani philip wa 07038010434 ikeji 08122012990 ese
1: eku sharing mu ari le ri mi
2: ese gan olootu mo dupe pupo lowo yin awon eto ti a ni bayi ni pe pelu ori ofe olorun ati ni ibasepo to dan moran pelu awon ilewe giga awon school of edtech within nigeria at awon university kan ni Okun State Ekiti Kwara bebe lo awon to fe lo se bi nursing to fe lo se microbiology biochemistry SAT as to ni ibasepo to dan moran pelu awon polytechnic kan ni nigeria to je pe awon to fe se bi SAT business administration mass communication accounting boya to si jam aba won ti won si jam tan ba wa a to mo sona awon ipese to ye ki won gbe as to ni awon past question and answer to je pe won le ka awon to ba yi to fe lori ofe gbe to fe lo study outside the country ori ofe yi na wa ati ni ibasepo to dan pẹ̀lú àwọn university kan ní Nàìjíríà tó bẹ̀rẹ̀ tó fẹ́ ṣe BSc in computer microbiology biochemistry bisagmi mass communication àwọn orí ọ̀fẹ́ yìí wà àwọn ifẹ̀ náà bàtà pẹ̀lú àtàwọn polytechnic ní Nàìjíríà both state federal private ó ti wà àti ní orí ọ̀fẹ́ àwọn ọmọ wa náà tó yẹ pé wọ́n ti lọ tún study ní òkè òkun káàkiri bíi malaysia bíi uk àwọn orí ọ̀fẹ́ yìí ó wà ní iléeṣẹ́ Mahadele Rimi head office wa ni suite 26 Atolagbe shopping complex awon number ti won le mo pe wa si ni 08060854819 08060854819 tabi 08060585292 08060585292 alafia ni pera bi ra awon salary note tana to fe kawe si tan fe wole boya fe lo awon to ti tun se bi jesu tan fe lo ni bsc in community tan na fi le ni certificate to guarantee lowo ni le se ma de le ri mi educational services ke kan si wa
1: ori eto ojojuna ni ati wa ni smart instrument to wa ni hospital road eni febekegbe union diagnostic center ilu akure ekuse o
3: e kaabo lotu smart instrument and company wa ni number 123 hospital road beside union diagnostic center opposite hospital lane nilu akure we deal with medical equipment and laboratory equipment, pair every kind of medical equipment, any kind of hospital equipment, and we sell hospital furniture. In some art instrument and company, if you want to set your hospital, you can come and meet us. We are a consultant in hospital equipment. Fun awon iya ati baba wa te wa nile te ba ni awon ifunpa yin to wa nile ti o da emu wa an se ni ile se wo ifunpa an se ni ile se Somat instrument and company. Àwọn ilé tẹ fi ń yẹ ṣúgà lẹ́vù yín wò. Tẹ bá lélẹ̀ tí ò da ẹmu wá sílé iṣẹ́ wa, a máa bá yín ṣe. Bátìrì ẹ̀ gbogbo nǹkan tẹ bá fẹ́ ra. Tẹ bá fẹ́ ra ilé tẹ máa fi ṣe ìfúnpa yín ní owó tí ò gara, tí owó tí ò gunpá ẹ máa bọ̀. A ní oríṣiríṣi àti olówó ńlá àti olówó kéékèèké. Fún àǹfààní àwọn tí ó fẹ́ mọrú ilé ìtàn lè máa lò. Ẹ wá sílé iṣẹ́ wa àbí kẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08065085272. Lẹ́ẹ̀kan sí 08065085272. Ẹ pè wá ní outside Ondo State, ní outside Àkúrẹ́. Tẹ bá fẹ́ ra, a lè ṣe wé bill sí yín. Kò di dandan pé ẹ wá. Tó bá lélẹ̀ tẹ fẹ́ ra iṣẹ́ àpè wa, ẹ bá wa sọ̀rọ̀, a lè tọ yín sọ́nà bí ẹ ṣe máa rìn.
1: Ẹ bá sọ àdírẹ́sì yẹn lẹ́kọ̀ọ́.
3: Ilé-iṣẹ́ wa wà ní Hospital Road number 123 beside Union Diagnosis Center opposite Hospital Lane. Tẹ bá ti dé Hospital Lane, ẹ ti rí ilé gàgàrà tó kọjú sí Hospital Lane tí wọ́n kàn ní Green Roof. Ilé kan ni àwa àti Mastermind Pharmacy jọ ń lò. So tẹ bá ti ń bọ̀, ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa yẹn. Sọ jẹ́ kí n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí 08065085272. ẹ ṣe o, àjíǹde ara yóò máa jẹ o.
1: Wọ́n tẹ̀síwájú lórí ètò ọjà ọdún. Orí ètò ọjà ọdún làwà ti wà ní Nika Fabrics tó wà ní Sami Car Parks ní Àkúrẹ́ ní Àkálẹ̀ lórí ọ̀rọ̀ fashion dé aṣọ ní Jewelries ní. Ẹkúṣẹ́ ní Nika
4: o. Ẹ ṣé o, ẹ̀yin oníbàárà wa tẹ̀lé wa láti Nepal tẹ bá wa wá sí Sami Bus Oba orin làwọn bàbá wa ṣe.
1: Ọmọ tí wàá sọ fáwọn ọ̀nà tó ẹ̀ṣẹ̀ ń gbọ́ yín for the first time.
4: Ẹ mọ̀ pé ẹ méjì ò ń jáṣà ní káà náà ní tẹ́ bá fẹ́ ra fabrics ìgbàlódé jewelry and accessories tó jẹ́ pé ó máa jẹ́ kẹ́ look good tẹ́ máa stand out tẹ́ máa fine tẹ́ máa rẹwà yàtọ̀ ní party àti event ní ọ̀dọ̀ níkà ní kẹ́ máa bọ̀ àǹkárá ni lace ni àjèrè ni aṣọ òkè ni jewelry and accessories of all type party set ni everyday ní ẹ fẹ́ wọ̀ lọ sọ́fíìsì ní ẹ ṣàfẹ́ kó yàtọ̀ iṣẹ́ wọn lè fẹ́ rí kàkàkiri. Unique design so yẹ pe specially made for you ọdọ wa ni kẹ maa bọ si.
1: Àwọn kọ́ni máa wò pé nílé ìwọ ọbẹ̀ yẹn o, that place will be too expensive for us o, you know. Bá wa kọ́kọ́ ṣe àlàyé ẹ lórí àwọn jewelries yẹn nìkan ká tó wá bó sórí àwọn fabrics yẹn.
4: Lórí ọ̀rọ̀ jewelry wa bá ṣe ní kékeré lani ńlá olówó pọ́kú but quality is our watch word there as low as 5,000 naira and jewelry 3,000 naira no but quality o matter si wa gan. When it comes to quality we are the best, let me just put it that way. So we are particular about our quality and that's why I say good quality. Ẹyin tẹ bá mọ̀ pé nǹkan gidi lè máa ń lò sára yín o, ọ̀dọ̀ wa ni kẹ́ yà sí.
1: Nípa àwọn fabrics yẹn náà nǹkan.
4: Ẹyin náà mọ̀ pé when it comes to fabric when it comes to anything at all when it comes to fashion ẹ fílẹ̀ fún níkà number one ni wa, iyèméjì ò jáṣà. Fabrics ẹ pé ó máa jẹ́ kẹ́ jọjú, ẹ fẹ́ look good, ẹ fẹ́ look exquisite, ẹ fẹ́ jáde tán ní òde yín. Ọ̀dọ̀ wa ni kí n máa bọ̀ bójá lace bójá àǹkárá bójá àjìrẹ bójá kampala bójá aṣọ ọkùnrin orí onírúurú ṣẹ́gun gèlè tó yàtọ̀ tó rẹwà jù ẹ máa bọ̀ bíbá tó bá ti dá festive period gift máa wà nílẹ̀ ṣáájú ẹ máa wọrí mo wà nílé fún yín and the best prices you can get anywhere. Ẹ máa rí lọ́dọ̀ wa gbà yẹn.
1: Ok, address yín again.
4: Sami Bus Stop lára kalẹ̀ inú Sami Car Park yẹn gangan ẹ ti rí Orange Building ẹ ti rí Nika lókè ẹ ti rí tara àǹkárá sí ibẹ̀ gangan lẹ̀ ń bọ̀. 09032499739 phone number wa náà WhatsApp number náà ni àwọn ẹnì kan sọ wà social media handles tẹ bá check fún Asoebi by Nika Asoebi by Nika àwa ni bẹ fẹ jewels bẹ bá fẹ jewelry wa náà jewels by Nika jewels jewels by by Nika NEECH àwa náà là ń jẹ bẹ ẹ méjì ń jáṣà.
1: Orí ètò ọjà ọdún làwà a ti wà nílé iṣẹ́ Amula Healthcare Limited báyìí tí wọ́n ṣe ohun mímu Amubitas fún ìlera gbogbo ènìyàn. Ẹ kúṣẹ́ ní Amula Healthcare Limited.
5: Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Amula Healthcare Limited. Iléeṣẹ́ Amula ló ń ṣe àwọn egbògi amárayá àti láti dá gbogbo egungun ara, iṣan ara àti omi ara wa padà sí bó ti lè wà lálàáfíà. Nígbà gbogbo àwọn egbògi wa náà ni Amubitas, Amu Flush Capsule. Àwọn egbògi wa méjèèjì dára fún àwa tí a bá ní ìpèníjà àrùn ìbálòpọ̀, àrùn sítọ̀sítọ̀, oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Gbogbo àwọn tí a ní àdojúkọ àìróyúnní àbí àìrọmọbí Amubitas àti Amu Flush Capsule kí a béèrè fún. Ẹ sá ti ra èyí tí ó máa tó yín lò fún odidi oṣù kan fún complete dosage. Ẹ má gbàgbé pé iléeṣẹ́ Amula Healthcare Limited náà ni ó ṣe egbògi atura. Egbògi atura dára fún inú kíkún àti inú kíkùn kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà, ìbàdí ríro, inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. Atura ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín tí àwọn supermarket kí ẹ béèrè fún atura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amula Healthcare Limited tún gbé egbògi Amu HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amu HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédéé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà. Pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amubitas, Amu Flush Capsule, Atura àti Amu HPP formula ni ó gba ìgbóhùntàn ìjọba tí a mọ̀ sí NAFDAC approved. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07088778855 lẹ́ẹ̀kan sí 07088778855 àjíǹde ara yóò máa jẹ́

0: jà dákẹ́ pani la ìsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyà ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà àjọ NAFDAC fún tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara HBP formula ó dára fún gbogbo ẹbí iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633 iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Fẹ́mi Julius lorúkọ tèmi.
2: Oya ẹ má bọ̀ wá o.
3: Ẹ̀rẹ́pẹ̀tẹ̀ ni ọjà ọdún ti dé. Ẹ̀rẹ́pẹ̀tẹ̀.

0: mi e fun mi ni phone yin kin ko yin ban se lo ope
1: iwo fe call mi
0: be ni o oya e si play store
1: ojo ti pe latodun akoko ni mo ti wa nbe
0: ah iyan ni pe ti ni tele
1: e so ro ko won nikan lo gbo ntarigi inu mero igbalode ni
2: omo to ti nlo lati gba to ti wole iwe giga
0: eh iyan ni pe mi ni mo se bere si lo ninu ile yi
1: oye iyan sese ye o ni
3: Odumejo Opay o dabi ite ni to sese nlo pelu igbiyanju ifokantan ati iduro sinsin Odumejo Opay
4: Okay it's okay
5: For number one radio Adaba FM
6: Adaba FM
5: 88.9
7: my phone
8: ADABA
7: 89 Adaba
9: Ore, bẹẹni iwo tun gbo mi lowo o ya no ika akosile ti o ba ti fi oja to fe ra sile ninu ase oja tabi ajoba pelu ireti wipe eduwo yo ba tun lo ka akosile to ba ti tile itaja kan bo si omiran nitori wipe o wa ibi ti oja ti diwo kiri ti o ba na o kere to ika akosile ninu ere yi o tun mo si wipe ibi to ba pe olu ma ya si ki lo wa de titi le fowo pamọ re fi gbọdọ da yato
10: o ti se wahala to download smart cash app loni ko si je ki owo re sise fun o je anfani ida 15% lori gbogbo owo to ba fi pamọ lodun bẹẹsi ni ko si ijiya to ro mu yiyo owo re nigba to ba wu o o tun ni so owo kankan lori fifo owo ranse tabi gbigba owo wole o si tun le je anfani edewo to to ida mewa
11: 10% ni gbogbo igba to bara data
10: tenu la soko
11: ofin ati imana an tele wa o
10: smart cash lati do airtel
12: Ọmọ tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
13: Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣẹ̀ lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
14: Ọdẹ tó fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
15: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn lọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí bàbá ẹ bá wa kí gbogbo ọmọ nàìjíríà.
16: Ó ṣe àtọkùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tẹ̀ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà ìlọlé ayé ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o a gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran a gbọ́dọ̀ mójútó ara wa kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kun grammar school nílùú àkúrá báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19
15: ẹ ṣeun bàbá a mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni báwo lè njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀.
16: Ó ṣe àtọkùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé ẹlòmíìnìí tó bá ti sùn tó bá ti dé báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́ ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀ ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfikọ́ jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmíì rí oorun sùn rárá bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbọ̀rún wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kan mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun ti ẹ̀kú ni tàìtàì ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ́ẹ̀ sì máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbọ̀hún náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419
6: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló papọ̀ jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó ń fà á.
16: ó ṣe àtọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ̀hún bálọ̀mí bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíọ́ bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀sìn àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yọ kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tọba ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sá pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí ìbáyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣan ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà àní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ́lòmíì yọ́ máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nà tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07 64 60 64 19 07

èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Pàpọ̀ Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣèwòsàn.

0: an assignment show with Pastor Tolani Falano is here. Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni moje egbe eleyi jo anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni eletan je ka awon wundia. Awon obirin ti yan je atawon obirin ti odise lowo. Àwọn sisi tí wọ́n ní ìdojúkọ. Àwọn obìnrin tí wọ́n já opó. Kódà àwọn olóyún náà ò gbẹ́yìn. Nípa àtìlẹ́yìn oríṣiríṣi. Ẹ̀yin obìnrin, ẹ máa gbọ́ ètò yìí pẹ̀lú Pastor Tolani Falana. Fún àlàyé, ẹ lè kàn sí wọn ní Facebook, Instagram, and YouTube at Women on Assignment. Email at womenonassignmentamerica@gmail.com. Women on Assignment. On our knees, we fight to win.
1: Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Women on Assignment ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ètò yìí ní àṣálẹ́ yìí orúkọ tèmi ni Pastor Tolani Falana. E je ka gbadura. Baba dupe lowo yin a gbe yin ga. E se fun anu, e se fun ore ofe. Ayin logo fun iye te fun wa Oluwa gba ope wa. A dupe fun iwosan te fun wa Oluwa gba eyin wa. A dupe fun ore ofe lati ni idile, lati je aya ati oko, lati bi awon omo dara dara. Oluwa e ma se o. Jesu e se Oluwa gba ope wa. Emi mimo o ti ya. Oya ewa se be se ma nse ewa ko wa ni oruko Jesu e je ka yi wa ko ma fi ogo fun yin e se nitori pe e ti gbo nitori ti agbadura ni oruko nla Jesu Christi Oluwa wa amen. Ese bibeli wa loni ni a ri ninu iwe owe ori 18 ori kejidilogun ese kejilelogun Proverb 18:22 Bíbélì sọ wípé ẹnikẹ́ni tí ó rí aya fẹ́ ó rí ohun rere ó sì rí ojú rere lọ́dọ̀ Olúwa. Proverb 18:22 He who finds a wife find a good thing and obtain favor from the Lord. So sí ẹni ọkọ ti eni anfani lati ri aya nitori pe to ba je pe aya common to ba je pe iyawo je meta toro meta kobo ni a bibeli oni so wipe eni keni to ba ni ori ofe lati ni everybody could just any man can just go to the street and pick one awa obirin oniruru la je bí mo ṣe ń ba yín sọ̀rọ̀ ìbáyì wọ́n rí àwọn obìnrin míì tó jẹ́ yí pé ó kọ̀pù ni wọ́n ń ṣe àwọn fúnra ara wọn gan máa sọ fún yín pé àwọn ò kí ń ṣe wife material wọ́n á ní kí làwọn fẹ́ fìgbéyàwó ṣe wọ́n á ní kí ló bá gbogbo wọ̀nyẹn wá obìnrin míì máa bí ọmọ ẹ̀ ó máa lọ jù sí gọ́tà obìnrin míì máa bí ọmọ ẹ̀ ó máa àbádàn ni omi ìgbà kọ̀ wọ́n lẹ̀ á kàn dà wọ́n nù so onírúurú obìnrin ló wà obìnrin míì nọ̀bì ló yàn láàyò ó ní yàrá sóòtẹ́ tó ti ń ṣiṣẹ́ kò rán anybody pé kò ń lọ́kọ àbí kò ń bímọ so bíbélì pé nígbà tí bíbélì sọ fún wa wípé ẹnikẹ́ni among all the women on the planet earth bíbélì wá ní ìwọ tó bá ní àǹfààní ẹnikẹ́ni tí ó rí aya fẹ́ so aya o common gbogbo obìnrin kọ ló fẹ jẹ ìyàwó obìnrin míì they are successful women they are rich wọn lówó wọn ní gbogbo nǹkan ṣùgbọn wọn ò lè jẹ ìyàwó so ọlọ́run wá jẹ́ kó o mọ̀ wípé ìwọ tó o wá tó o rí àánú gbà láti ní aya

0: Adaba 88.9 FM. Awomu solu dero pese.
1: Gomina Ayedatiwa kedun pelu ileise ologun oju ofurufu lori balu won to jabo ni gbokoda. Ajo eleto idibo yo bere pepe kaadi idibo alalope lojobo. Ajo eso abo ara lilabo lo kilo fawon eko re tako tito eto awon eniyan lojumole. Iroyin asalere lati le ise Adaba 88.9 FM Akure mokiyin ekale asiku se oni.
2: Iroyin Adaba 88.9 FM lango.
1: Ijoba apapo ti jeri e wipe eniyan 22 nlo dologbe ninu ijamba oko oju ofurufu eleyi to je to logun oju ofurufu leyi to jabo nilu igbokoda ti se ololu ijoba ibile ilaje nipele ondo loni ojo aje minister to mbugutoro igboke igbodo loju ofurufu Festus Kinyamo lo foro na lede ninu atejade gege bi Kinyamo ti se so awon to nsakoso balu na en lo ti so saju wipe awon kan ini awon omo ti eri balu oju ofurufu eleyi ti o ni akole NGR 931 ni ru re mo eleyi to po ra mo won loju ona re lati Benin lo si Eko oni nkan bi ago mesan koja iseju metala owuro oni ini balu on lo de po ra loju agbada larina won to si je wipe gbongbo won na ini ko sise mo lakoko on minister won wa je ko di mimo wipe aseyin wa ni won mo wipe balu oju ofurufu na in lo ti jabo si agbegbe kan legbe ibuba awon ologun ori omi to wa ni gbokoda ati wipe arapa e o ni won ti ri lagbegbe na to je wipe awon ti won se iranlowo lati sawari aru awon eniyan be ti bere ise ile ise ogun oju ofurufu lo wa je ko di mimo wipe isele na ni o sele lakoko tawon ologun ohun ti won lo si ibi ise ati gbadegba awon kan ko to di pe oran na sele oludari iroyin ninu ajo ile ise ologun oju ofurufu nile yi ogagun eyin mene jordan meje ko di mimo wipe awon ti won dola mi awon eniyan inu won ti koja sagbegbe na ewe ile ise olopa nipele ondo ni lo ti jeri oro na wipe balu oju ofurufu na jabo ni agbegbe igbokoda nijoba ibile ilaje nipele ondo alukoro fun ise olopa jimo abayomi je ko di mimo wipe ekunrere ohun to sokunfa ona na gan ohun ni won gbiyanju lati se awari e bayi bi agbara to gba oku aboke darun kuli eni n loro ijamba oko oju ofurufu ologun to jabo nilu igbokoda ri o bi gomina ipele ondo Lucky Ayedatiwa bo ti se fi ìbánikẹ́dùn rẹ̀ sọwọ́ sí ilé iṣẹ́ ológun ojú òfurufú lè yí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní kùtùwà òní ọjọ́ ajé ti ṣe ọjọ́ karùn-ún oṣù kẹwàá lágbègbè ìrà kan ní ẹgbẹ́ ibùba àwọn ológun orí omi nílùú gbọ́kọ̀dá gómìnà Ayedatiwa fi ìbánikẹ́dùn rẹ̀ sọwọ́ sáwọn adarí ológun ojú òfurufú lè yí pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn ènìyàn tọ́rọ̀ náà kàn gómìnà ti wá pàṣẹ báyìí wípé kájọ tó ń rí sọ́rọ̀ pàjáwìrì nípínlẹ̀ ondo ilé iṣẹ́ tó ń bójútó ètò ìlera àti ilé iṣẹ́ tó ń bójútó ọ̀rọ̀ ìrànlọ́wọ́ kó pèsè ohun gbogbo tó bá yẹ fún àwọn tí wọ́n ń dóòlà ẹ̀mí àwọn ènìyàn tí wọ́n wà lágbègbè náà. Ọ̀ràn ìjínigbé eléyìí tó mú kílù ọmọ pariwo ẹ̀dáàbòbò wa lójoojúmọ́ ló ti gbé ilé iṣẹ́ asòfin ìpínlẹ̀ ondo ní kẹsẹ̀ báyìí láti bẹ̀rẹ̀ sí ní ṣàgbéyẹ̀wò àbá ìṣàgbékalẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ alága ìgbìmọ̀ ilé ọ̀hún tó ń bójútó ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ túnjí fábíyì ló ní ilé asòfin ọ̀hún ti tẹ́wọ́ gba àbádòfin náà ẹ̀dá rẹ̀ sì ti dọ́wọ́ àwọn asòfin fún àgbéyẹ̀wò. Ó jẹ́ kò di mímọ́ wípé abẹnugan ilé asòfin ọ̀hún gan-an náà ń ló ti ka àbádòfin náà ní iwájú àwọn asòfin lákòókò tí wọ́n ń jókòó eléyìí tó túmọ̀ sí wípé iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ ní pẹrẹu. Fábíyì wá ṣàlàyé àbádòfin ìṣẹ̀dá ọlọ́pàá agbègbè náà gẹ́gẹ́ bí ohun tórílẹ̀èdè yìí nílò lákòókò yìí ó ní yóò fagbára ro ìṣọwọ́ṣiṣẹ́ àwọn ọlọ́pàá bákan náà sí ní wípé yóò gbógun ti ọ̀nà tó ń kojú ètò ààbò jákèjádò ìpínlẹ̀ tó so orílẹ̀èdè yìí ro lórí ọ̀rọ̀ wípé bóyá àwọn gómìnà lè mọ lọ́dì iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà fún ọ̀rọ̀ òṣèlú fábíyì ni àfihàn pàkúrọ̀ tó lómùgọ̀ láfi kanna fọ́ ogun ńlá bá dòfin ọ̀hún o torí wípé alakale ti wa lori e lati dena sisamulo awon olopa ohun nilokulo o wa kere tan ipinle 84 ipinle 84 in lobodo fowo si abadofin na ko to di wipe yo yebo lo si ipele to kan ninu atunse eleyi to nlo lowo bi agbaye se nsami ayajo ojo awon oluko loni ogoro awon eniyan lo nko minu lori ipa to lo konko ninu kiko ni itoni sona ati awon igbesi ati le mu ki ojo waju awon ogowere ko duro re yato si ayeye igbaye gbadun awon oluko na eleyi to reyin bi ai laso lorun paka to ti da pero fo mi riwo onkorin ile ise adaba FM mutejumo oro awon eniyan wayi o lati sayewo ipinija eleyi ti won koju lenu ise won abo iwadi orun re loke lohun
3: gbogbo ojo ni won fi nfarahan ni yara ikeko pelu awon ogowere ti won ko lona ati le deyan pataki lojo la bere lati eto kiko ni kiko mimo ka to fi dori fifogbon nuro ni nipa ona agba jeyan pataki lojo waju awon oluko ni won ko ipa pataki nipa pipese awon omo wewe fun ojo waju rere sugbon bawon akeko won ti se ntesi waju lati won na fun ori ofe pataki ti o mu won de eyan la opolopo awon oluko yi ni won ni ise won koju ipinija to lagbara fun ogbeni Emmanuel Bada aisi eto igbayu gbado to nitumo fa awon oluko ni lo ti da ilaso lorun paka bayi ti se apero fo merin wo o je ko di mimo wi pe ora na ndomi tutu soka awon eniyan lati ri ise oluko ni gege bi ohun to ye ki won tepele mo
4: bi won se awon tisha bi pe ise won yen o jamu nkokan bi pe ise yen even ko wu fun awon masses why tori pe ise tisha o pa owo jade government o ko won owo ise tisha beyen won gbagbe wi pe ise tisha o tu awon orilede nse ni te ba de ri bon se awon tisha leni ana awon tisha se ni
3: oro ohun ti wa koja fifaju awon eniyan mara sinu ise olukeko bayi o opo awon to ti e wa lenu ise ohun ni won ko minu lori oju tawon eniyan fi ngu awon oluko lawujo ogbeni olubomi ogunleye lo fi aidunu re han si ohun to pe ni iwa tawon eniyan wu sawon oluko gege bo ti se so o ni ibowo fun ati koriya eleyi ti won se fun awon oluko n lo gbodo farahan ni ibamu pelu ise tawon oluko ohun ti won se lawujo
5: won ki toju wa gege bo se ye ki won toju wa awon obi won wa won soro si wa sakala bi igba tan ba so pe a o jamo nkankan awon akeko gan ta tun ko gan the way ti won fi ma se si wa o fe dabi igba tan ba so pe ise oluko ni ko ti e ni ko ni itumo rara awon akeko won ko awon gangi won wa ko won wa lati wa na tisha
3: ogbeni ogunleye lo wa nfe ki ijoba apapo kori si igbaye gbadun awon oluko nipa pipese agbegbe to nitumo lati sise ati afikun owo osu eleyi ti o wa ni ibamu pelu ona to nkoju oro aje orilede yi lowo lowo
5: owo osu ti a n gba ba bi igba tan ba so pe owo oko la fi opolopo ninu e la fi n se dende yato si yen o ye ki ijoba ko ma fun wa ni seminar ko de je pe ijoba la sanwo e ki n se pe ko je awa fura wa
3: ba ti se wa n se ayeye ayajo ojo awon oluko lagbaye loni onkan lo je oro to nguni ni kese bawo ni awojo se mo reti kawon oluko mo pese ojo waju rere fun awon ogowere nigba to je pe awon ti yo sise won ni pato o ni won o ti ni ojo oni dipa pe won yo fun awon eniyan lojo la
1: eto adua olososu ile ise adaba FM waye loni isire tinu osu kewa pelu ipe lati gbokan le olorun fun ibisi ati aseyori to nitumo eto adua ohun ile to waye lagbegbe ile ise adaba FM lo sakona eto adua lorisirisi oro iwuri fun awon osise atawon alase ile ise adaba FM bi won ti se n bere ise fun osu tuntun iranse olorun pelu mimo gaji tinu ijo Christ Apostolic Church lo wa tepele mo igbokan le olorun gege bi ohun to se pataki fun eniyan lati le se aseyori o je ko di mimo wipe nini igbagbo to gunmo ati fifarajin fun olorun se pataki lati le ni ibisi ninu aye eni en to soju fun olori oko kafata ile ise adaba FM ni bi eto na Alhaji Karim Temidayo lo wa ra awon osise ile ise adaba FM lati ma se kawo akara yin ninu osise dada lenu ise won o ro won lati je akekanju ki won ma tele ilana ise ohun lorekore ki won si fara won jin fun idagbasoke ile ise adaba FM Imamu agba ijo Anwaru Islamic Movement ne kari akoko Sheikh Isa Sikarayu lo ti salaye jagurujera gege bi ohun to ndambaru idagbasoke orilede yi lapapo. Imamu oni bawon adari atawon oludibo bi won ba le je olooto ni ipo won ki won si yago fun jagurujera irin le ya ma ri fun be ni lakire odo le yi a ma ri tan re fu oni oro aje eleyi ti o bese jari ijinigbe ati gbebada loro lotun losi aisi agbokale ati awon ona miran bi re n lo mu ki orilede yi ko mo ni ifaseyin ni gbogbo ojo. Iyawo arele yi senito Olurẹmi Tinubu lo ti ro awon obirin jakejado orilede Nigeria lati sera won ni osusowo ki won si tule ebo lopo yanturu fun egbe oselu olosusowo saju eto idibo gogogbo to rugbobo. Senator Tinubu lo pe pe ohun lakoko to n foro lede nibi eto isiso loju iko ibolongo ebo egbe ti awon obirin fun egbe oselu APC nilu Abuja. Iyawo are pa bi oro na o ni a binu eni ni o so pe rin are Bola Tinubu otaguntan ninu bo ti se n saya koko ona ki gbe awon igbesi alako eleyi to te iyepile itesiwaju rere fun oro aje orilede yi. O wa dupe gidigidi lowo awon obirin ti won n segbe leyin are Bola Tinubu atebi osilu olosusowo o jako di mimo wipe ki won fi okan won bale tori isejoba to wa lode ko ni ja won tan mo lori erongba ireti otun re bi fadibo to n bo niwaju ba tun pada fori fun. Ajo eleto idibo leyin n lo ti ni ojo merin sakoko yi n lawon yo bere si ni pin kaadi idibo alalope fun awon eniyan ti won ti fi oruko sile. Alaga fun ajo ohun ojogbon ju asamupitan lo foro na lede ninu ipade ajoro re pelu awon oniroyin nilu Abuja. O jako di mimo wipe eto pinpin kaadi idibo alalope na n lo je okan lara awon eto ajo ohun lati le ri wipe gbogbo awon eniyan ti won to o ni won lori ofe lati le di ibo won feni to ba wo won. O ni awon eniyan ti won se foruko sile awon ti won yi ibi idibo won pada tabi awon ti won beere fun atunse kaadi idibo alalope won lo je pe kaadi won ti setan won yo si gba perepere. Gẹ́gẹ́ bí àjọ elétò ìdìbò bó ti ṣe wá sọ wọn jẹ kò di mímọ wípé ohun gbogbo làwọn ti ṣe o láti lè rí wípé oníkálukú àwọn tí wọn forúkọ sílẹ̀ òun ni wọn gba káàdì ìdìbò wọn láì ní ogún mi ò tẹ̀mí nínú. Wọn tún wáá fi kún un wípé wọn ń fagbára ró ìmọ̀ ẹ̀rọ o láti lè rí wípé àwọn ènìyàn tí wọn bá sọ káàdì ìdìbò alálòpẹ́ wọn nù àwọn ẹlòmíì ò ṣàmúlò rẹ̀ láti lè fi dàǹbarú tàbí ṣe awúrúju lákòókò ètò ìdìbò. Ṣebi ọjọ́ oro ńlọmọ tó sọ lẹ́nu àtọ́ mọ̀ pò ń ti sàpòyàkọ́ ọ̀rọ̀ rèé bí ìjọba ìpínlẹ̀ Anambra bó ti ṣe rọ àwọn olùdìbò àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alákòókò APGA láti pẹ̀yìn dàkúrò lọ́dọ̀ ọmọye ẹgbẹ́ òṣèlú oníka méjì NDC ìyẹn Peter Obi ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ níwájú. Nínú àtẹ̀jáde rẹ̀ kan lójú òpó X ìṣe ni ìjọba ìpínlẹ̀ ọ̀hún ṣàlàyé òbí gẹ́gẹ́ bí ìdúnkòkò lájà mọ ẹgbẹ́ òṣèlú alákòókò bó ti ṣe ké sí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti dira ogun dáàbòbò ẹgbẹ́ òṣèlú wọn. Ìjọba ìpínlẹ̀ ọ̀hún ni òbí ti gbàgbé orísun ó ti rúmi mẹ́jà ó gbàgbé ẹgbẹ́ òṣèlú tó ti díje ṣáájú ó sọ ẹgbẹ́ òṣèlú APGA dìgbọ̀nsẹ̀ etí àwo lẹ́yìn tó lọ tán. Ó wá rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APGA láti kọ gbogbo ẹ̀tàn eléyìí tí òbí tó bá lè fẹ́ mọ tàn wọ́n kí wọ́n sì tẹ̀lé ààrẹ Bola Tinubu nínú ètò ìdìbò sípò ààrẹ tó ń bọ̀ níwájú. Àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbòlú ẹ̀ka rẹ̀ ti ìpínlẹ̀ Anambra ló ti ké sí àwọn ikọ̀ rẹ̀ láti jami kúrò lórí títẹ ẹ̀tọ́ àwọn ènìyàn mọ́lẹ̀ lákòókò tí wọ́n bá ń ṣiṣẹ́ wọn. Ẹni tó jẹ́ olùdarí fún àjọ ọ̀hún nípínlẹ̀ náà Ọlátúndé Makùn ló fi ìkìlọ̀ náà léde lákòókò tó ń bá àwọn ikọ̀ náà sọ̀rọ̀ níbi ètò yẹn fanda ológun kan tó wáyé lólu iléeṣẹ́ àjọ náà tó wà nílùú Ọkà ti ṣe olúlu ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́ ajé. Makùn jẹ́ kó di mímọ́ wípé ìṣàkóso òun ó ní kò ní fààyè gba rẹ́dẹ̀rẹ́dẹ́ o tàbí wípé kí àwọn ikọ̀ kan kí wọ́n mọ wo ìwà pàpàlagi lákòókò tí wọ́n bá ń ṣiṣẹ́ tàbí kí wọ́n mọ torí bí wọ́n ti ṣe tó kí wọ́n mọ fi rẹ́ àwọn ènìyàn ní mú. O ní kò ní ṣẹlẹ̀ lákòókò tó ń bá ṣì wà ní adarí fún àjọ ẹ̀ṣọ́ ààbò ìlàbò ló nípínlẹ̀ náà. Adarí náà ló wá rọ àwọn adarí kọ̀ọ̀kan ní ẹ̀ka ń jẹ̀ka láti rí wípé wọ́n ké sí àwọn ọmọ wọn o kí wọ́n sì fà wọ́n létí láti tọwọ́ ọmọ wọn bọ́sọ̀ torí wípé ìṣèjọba àwọn nípínlẹ̀ náà ó ṣetán láti ṣe iṣẹ́ ni. Gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammad ló ti ní àwọn ìjọba lẹ́sẹ̀kùkú ló ní ìwúrí gidigidi látọwọ́ ìṣèjọba ààrẹ Bola Tinubu nípasẹ̀ àwọn àtúnṣe tó ń ṣe sọ́rọ̀ ajé ilẹ̀ yìí. Ó ṣàlàyé àwọn àtúnṣe ọ̀hún gẹ́gẹ́ bí ohun tó lapa rere lẹ́sẹ̀kùkú. Muhammad ló fọ̀rọ̀ náà léde lọ́jọ́ ajé lákòókò tó ń gbàlejò mínísítà tó ń rí sọ́rọ̀ ètò ìṣúná ìyẹn Taiwo Oyedele àti mínísítà tó ń bójútó ọ̀tọ̀ ètò ìlera àti ìgbáyégbádùn àwùjọ ọ̀jọ̀gbọ́n Àlèpàtẹ tí wọ́n lọ ṣe àbẹ̀wò bàbá ìlẹ́m̀bẹ̀ òun kára ó lè ṣe nípa Ochi. Gómìnà ń jẹ́ kó di mímọ́ wípé àwọn àtúnṣe tí ìjọba àpapọ̀ tó ń ṣe ló mọ̀ ti túmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ohun rere fórílẹ̀-èdè yìí. Ọ̀pọ̀lọpọ̀ búrùjí ló sì ti sunwa fún àwọn ìpínlẹ̀ káàkiri bó ṣe jẹ́ pé àwọn owó tó ń wọlé sí ìpínlẹ̀ báyìí ń lo fún wọn lórí ọ̀fẹ́ láti lè ṣe gudugudu méje yẹ aya mẹ́fà lórí ìpèsè wọn amáyémọ́gbà rọrùn àti fífi ara tu àwọn ènìyàn wọn sí. Muhammad ló wá gbóríyìn gidigidi fún ìjọba àpapọ̀ fún ìdásí rẹ̀ lórí ètò ìlera pàápàá jùlọ ìṣàgbékalẹ̀ ibi àyẹ̀wò ètò ìlera ilé ìtọ́jú ti ìgbàlódé àti àwọn ohun amáyémẹ́tò ìlera mìíràn rọrùn jákèjádò orílẹ̀-èdè yìí. Gómìnà ń dúpẹ́ gidigidi lọ́wọ́ ààrẹ Bola Tinubu fún ìrànlọ́wọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò pàápàá jùlọ ṣíṣàgbékalẹ̀ ikọ̀ ológun iléeṣẹ́ ikọ̀ ológun sí ìpínlẹ̀ Bauchi. Bẹ́ ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ́ lẹ́ ń gbé lọ́wọ́ láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Ẹ má tí ì kú ń bẹ̀ a sì ní ìròyìn ńlẹ̀ nípa bó ti ṣe ń lọ nílẹ̀ òkèèrè lágbo amúlùdùn àtẹ̀lé ìdárayá ẹ kú kalẹ̀.
6: Ẹ bá mi confirm 180,000 tí mo fi sọwọ́ sí yín.
7: Mo ti rí o. Bá mi gbé aláwọ̀ aróhùn fún wọn.
6: Ilé ìtajà yín yìí ti wá kún fọ́fọ́ o.
7: Tó bá jẹ́ pé nígbà kan tó ṣe tábìlì kan ṣoṣo níta ni nínú òjò ọ̀rá ni mo máa fi bo àwọn ọjà míì tí màá gbàdúrà pé kí òjò náà tètè dá. Lónìí tábìlì kan ti di ilé ìtajà. Ilé ìtajà kan ti ní ẹ̀ka mẹ́ta.
8: Open dàgbàsókè ọjà míì dàgbàsókè.
9: Ọdún mẹ́jọ Opay, àwọn èèyàn gidi, ìtàn tó dára, ó sì dára náà síbẹ̀.
10: Opay is okay.
11: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ ó ya nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnà ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí kí ló wá dé tí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
12: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásánkọ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o Smart Cash látọ̀dọ̀ Airtel.
13: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí.
14: Nídìí
13: ẹ̀. Iṣẹ́ ò lè tán láéláé, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ̀sì Mukka.
15: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n. Ẹ̀mí ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa.
16: Libeta Mukka.
15: Mukka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
17: Jọ̀nà ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
18: Bẹ́ẹ̀ni tirẹ̀ ni IPO náà ti ṣí.
17: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
18: Ìpín kan jẹ́ ₦525. Ó sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá. Ìyẹn jẹ́ ₦5,250 péré.
17: Sẹ́lọ̀tọ̀ báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
18: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbọ owó tí SEC fọwọ́ sí pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ. Yan iye ìpín tí o fẹ́ san owó náà àti pé wà á gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
19: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpẹ́. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
20: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
21: Wait, this all finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
22: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
1: Ẹ kaabo pada ese ku eti boroyin fun yin lakotun e kan si wa ni www.adaba889.fm tabi ka shakala de fm app ni Google Play Store bakan na le ba wa doro e ni www.facebook.com/adabafm88.9 adaba 889fm lo wa loju po Instagram atalagbelebo Twitter wa adaba fm tv latagbo mole si loju po YouTube beyin ba wa ni royin kan te fe fi to wa leti ete ate jisha na sesi wa ni newsroom at adaba 889.fm abo ijoki igbenu sairo yon te si waju lagbe ro yin le okere lasale toni eja darapo mo pe yemi joda
0: eka le mo ki yin eka bo sori iroyin ile okere lasale toni orilede egypt lo ti benu atelu bi orilede israel si tin tesi waju lati mo gba ile orilede syria ti won si ke si orilede israel ohun lati kuro ni awon orile to je ti orilede syria ni kiakia ninu atijade ti ile ise tori si oro ile okere orilede na to fi ta ni won ti benu atelu ti tesi waju orilede israel lati mo tapa si ofin ominira orilede syria gege bi awon mogun bi won si pada lati mo ko buba si Quetra ni apa gusu Syria ile ise ile okere ohun ko sa tun wa fi patari igbise orilede Israel bi won si ti tapa si ofin agbaye todun 1974 lori oro ile ati ominira orilede ewe awon ikan eleto abo ijoba orilede Iran lo ti pase fun oko oju omi kan ile to gbe ipo to fe gba oju opo Strait of Hormuz koja lati pada tabi ki won se ikolu si ajo to ri si oro eto kowo lori omi nile gesi lo foju oro ilede loni gege bi won se se agbeta amoran fun awon oko oju omi to gba oju opo ohun won fi lede wipe isele na lo waye ni ibuso ti oju bi ogun lo si apa ariwa Kasaba oko oju omi to gbe po lo fe gba oju opo Strait of Hormuz nigbati awon iko ogun ijoba ti won da duro ti won si pase fun ki o lo ri pada tabi ko fi mu kata ikolu won ni logan ona ni oko oju omi na in lo tele ase ti won pa fun to si lo ri pada awon alase ajo ohun lo ti wa bere iwadi lori isele na ti won to gba awon oko oju omi to n gba oju opo on koja wi pe ki won te jeje awon akẹkọọ ni won tẹsiwaju ife onuwon won kaakiri orilẹede France leni gẹgẹ bi ọpọlọpọ awon ileiwe to tobi iriwo si 500 bi won eti ileiwe won pa lati fi ẹhonu han lori ipo ti ọrọ eto ẹkọ to wa lorilẹede ohun àtàwọn ìṣẹ̀lẹ̀ kan eléyìí tí wọ́n ní ó tó ń ṣẹlẹ̀ ìfẹ̀hónúhàn ọ̀hún lọ bẹ̀rẹ̀ ní ẹkùn parish lóṣù kẹsàn-án tó kọjá gẹ́gẹ́ bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ń pè fún ìlànà ètò ẹ̀kọ́ eléyìí tó yè kooro àti àyíká tó dùn kẹ́kọ̀ọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ káàkiri orílẹ̀-èdè náà ibi tá a rí mọ́ rèé lórí ìròyìn ilẹ̀ òkèrè lásàlẹ̀ tòní Ọ̀pẹyẹmí Jọ̀ọ́dá ló kọ́ mi
1: lágbà ìròyìn amúlùdùn ohun kọrin wọ̀ṣọ́wọ̀ṣọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní adéwálé mayowa emmanuel ẹni táwọn ènìyàn mọ̀ sí mayokan ló ti ní òun gbèrò láti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ dna kó n tó gba ọmọ lọ́wọ́ ìyàwó òun olórin ọ̀hún jẹ́ kó di mímọ́ wípé òun ti bá àfẹ́sọ́nà gan sọ ọ̀rọ̀ náà táwọn sì ti jọ tọwọ́ bọ ìwé àdéhùn kan wípé ní kété tó bá ti bímọ tán ń lò yóò ṣe àyẹ̀wò dna láti lè mọ̀ bóyá lóòótọ́ òun ló ń lọmọ àbí bẹ́ẹ̀ kọ́ nínú ọ̀rọ̀ tí mayokun sọ ọ̀hún ó ní bó tilẹ̀ jẹ́ wípé inú àfẹ́sọ́nà kò dùn sí ọ̀rọ̀ náà ṣùgbọ́n kò ní ọ̀nà míì láti rìn sí ju wípé kó gbà á lọ ó fi kún wípé òun tiẹ̀ ti ń gbà á lérò láti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ náà láì ṣe pé bóyá ó mọ̀ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin àtàwọn ìlúmọ̀ọ́ká lórílẹ̀‐èdè yìí ó ní wọ́n tiẹ̀ ti ń jáde yayayaya báyìí láti rọ àwọn ọkùnrin wípé ń ṣe ni kó níkálukú wọn mọ́ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ dna kó tó di wípé wọn yóò mọ̀ gba ọmọ lọ́wọ́ àwọn ènìyàn látàrí wípé ọ̀ràn tó wà níta báyìí lórí ẹni tó lọmọ ń ló ti di tọrọ fún kalẹ̀ tó sì yẹ kí wọ́n mọ̀ jẹ́rìí ẹ̀ kí wọ́n tó gbọmọ lọ́wọ́ ìyàwó wọn lórí ìròyìn eré ìdárayá méje nínú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù super eagles nílẹ̀ yìí ó ní wọn ò ní lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn nígbà tí wọ́n bá ń kojú ikọ̀ agbábọ́ọ̀lù russia nínú ìdíje wọn eléyìí tó ń bọ̀ níwájú bí àjọ tó ń bójútó ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti ṣe ṣàlàyé ẹ̀ wípé púpọ̀ nínú wọn ni wọ́n ṣe léṣe tó sì jẹ́ wípé ikọ̀ tí àwọn míì tí wọ́n ń gbá fún lókèrè ń lókè sí wọn tí wọ́n sì ní ẹ̀tọ́ láti rìnrìn àjò láti lọ dáhùn fún ikọ̀ wọn ẹni tó jẹ́ Adari Wilfred Ndidi ati agbábọ́ọ̀lù ilẹ̀ Switzerland ni Victor Akpe làwọn ní lórí ọ̀fẹ́ láti darapọ̀ látàrí wípé wọ́n ṣe léṣe nínú àtẹ̀jáde kan látọwọ́ ikọ̀ tó ń bójútó ọ̀rọ̀ ìròyìn fún iléeṣẹ́ tó ń bójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ yìí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn kan bíi Moses Uso ni kò ní lórí ọ̀fẹ́ láti lè darapọ̀ látàrí wípé ikọ̀ tí wọ́n ń gbá bọ́ọ̀lù fún lókè òkun ti ké sí wọn àti wípé àwọn míì ni wọn ò ní orí ọ̀fẹ́ látàrí ìwé ìrìn àjò wọn. Èyí náà láfimọ́ káàdì ìròyìn àṣálẹ̀ wa ńlẹ̀ láṣálẹ̀ tòní láti ilé iṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Patience Olúṣẹ́gun ló tún ròyìn. Adégbòye Galani lorúkọ tèmi mo kíyín ó náà yọ̀ lásán o àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn ó dàrọ̀.
2: Si bẹ̀rù ẹ̀mí rẹ̀ ò lágbájá. Bó já pẹ́ kò láàrọ̀ òjò ṣìṣìṣì yín kẹ́wù dání ọ̀rẹ́ mi bẹ̀rù ẹjí. Òótọ́ náà lè jí gbọjọ́ àgbàrá ńlá gbàgbóró. Ewu ńlá lẹ̀kún omi ara etí omi ẹ yàgò fódò. Ìjọba ti ń pariwo ẹ̀kúndùn ẹ̀kúnya lójoojúmọ́. Èèyàn tí ń gbélé tí omi ẹ mú ṣàfira. Omi ò ní gbé wa lọ. Èèyàn tó kọ́lé tiẹ̀ sórí òkun ọ̀rọ̀ rèé. Ẹ jẹ́ tún sẹ́yìn fódò. Káì mọ́dalẹ̀ sójú àgbàrá ewu ńlá lomi yalé. Bẹ̀rù ẹ̀mí ìwọ àti mọ̀lẹ́bí dáàbò bo dúkìá rẹ omi léwu. Ẹ sá fómi ẹ lànà fàgbàrá omi ń gbéni wà láyà àgbàrá ń kólé. Omi ò ní kẹ́rù ẹ̀mí àti wọ́lọ́ tilétilé ẹ̀mí ìwà ò ní sófo sódò. Iléeṣẹ́ àdàbà yìí 88.9 FM ló ń fọ rere pé ẹ já tún sẹ́yìn kúrò létí omi ẹ dákun ẹ mọ́ṣẹ́ dàdọ̀tí sí gọ́tà.
4: Kí ló bí ẹ jọ?
14: Mo wà níbi lọ́dún àkọ́kọ́.
23: Lọ́dún 2020, wọ́n sọ pé okòwò yìí kò ní dàgbàsókè, ṣùgbọ́n mo sì wà níbí o.
14: Fámìlì kan di ilé ìtajà kan di ẹlẹ́ka mẹ́ta.
23: Ọdún mẹ́jọ òrùlé kan ṣoṣo.
24: Owó iléèwé mi di sísan, ìyá mi gan lè fẹ̀dọ̀ lórí òróǹro.
25: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
26: Síbẹ̀, ó dára.
27: Obey at 8, real people, real stories. Obey, it's okay.
28: Say after me, okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
29: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
30: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
31: HBM Nigeria PLC, formerly Lafarge, is inviting ambitious entrepreneurs with growth mindset to join its distributor network.
32: With 250 million naira working capital, 500 square meter warehouse, access to 520 or 40 ton trucks, you can partner with one of the top 10 most capitalized companies on the Nigerian exchange with over 1 trillion naira in annual revenue.
31: Become an HBM distributor today. Call 0913-901-3242, 0913-969-3510 and 0916-863-2019. Visit www.hbmngplc.com or HBM Nigeria on LinkedIn and on Instagram at HBM Nigeria PLC. Successful candidates will go through our Business Development Academy. HBM, Beyond Buildings.
33: Ṣé ń gbádùn àdàbà?
34: Mò ń gbádùn àdàbà.
33: Mò ń gbádùn àdàbà.
34: Mò ń gbádùn àdàbà.
33: Mò ń gbádùn àdàbà.
34: Gbogbo wa là ń gbádùn àdàbà.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ fẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Adaba FM.

0: àwọn baba wa ti ṣe wọn kò sì sí àwọn sì lu ẹrù ẹ̀ṣẹ́ dédé wọn ẹ̀lò ó lè má jẹ́ bàbá rẹ tó mọ̀ ló ṣẹ̀ ó lè jẹ́ bàbá rẹ tàbí ilé tí bàbá rẹ ti jáde ọ̀gá
1: tó
0: bá ní ọ̀sẹ̀ mi jáde lábẹ́ ẹ̀gùn.

0: na
1: o
0: tim bi nu ne
1: o wa le o
0: alo le ma je baba to me
1: oh yes sir
0: oh ka bi be ni
1: ta fi esio
0: ninu western 51
1: 51
0: bi be le gbe
1: yes sir
0: o lu wa gbe mi
1: eh
0: o lo we bi eje
1: ta fi esio
0: da fi ni lo ki gbe
1: o ki gbe rara
0: o je je ni bi ori me re
1: oh yes sir
0: se da fi ni lo je bi eje
1: eh
0: o e ka mi lohun
1: rara sir da
0: fi ni ko lo je bi eje jade me.
1: Amen.
0: Aye ra jade.
1: Amen.
0: Jade o. Jade o. Jade o. Jade o. Ja. Ja. Ja. Ki la lo se fun yin.
2: Mo de latoja ni ijeta. So bi mo se de bayi. Adi wa re ile nba ti lori ororo yi ko ki ngbagbo ko nse. Ma sa ma mo ororo e to ba ti kirun ma make sure pe mo nso si lara lara ro. O ti wa travel.
0: Iye daddy yin.
2: Bayi.
0: Ọkọ yi tọ ma kirun e ma kan roro si won lara
2: bayi ma wa lori bed
0: eh
2: latori bed yen ma ti ma da oro nso awon oni mo okan dojo ba se npe mi a ma bere pe se ni service leni ni se se ni da to ma wa di ari ele to ni ka san owo yi to ni ka san 920 mo wa san 920 yen lo ni jeta mewa mo ese de latoja kan ni o wa nbe lowo mi pe se o ti koja ise moto e ti de mo na ti ja oja ah o wa ni pe mo wa ni mo de need oja kan ti mo tun fe ra o pe be ti owo yen pe mo lo book e be to owo yen o ti pe o le lo mo wa need bayi mo ni mo need bi 500,000 lese kese o de forward 500 and see mi
0: o de fun 500,000
2: bayi ni lese kese
0: lese kese so fun yin ru e ri
2: mo fun mi o ko fun mi ri
0: eye ta need owo nbi o
3: really o
0: oya olore ko ma te owo si e
3: jesus
0: e ba pa te owo fun jesus fo soke
3: yes o
0: tun ti ya me
3: jesus
0: ki lo lọse
2: pe lowo olorun ni nkan ti olorun se fun ti won o ki mi ku ofo mo gba mo ko mora ni adugo wa won jo lo si school ni won atomo mi okunrin won jo wa in class kan ni ngba ta wa ni aite a ma so fun mi pe iyo oko mi iyo oko ma ma so fun omo mi pe omo yi ma npe mi ni oko mo ni so like eyan mo mi ma ma so be mo won like ngba to tu wa ya won tu wa ko ba mi libi street ile wa eni to de fun loyun ogboyun wa ma so fun mi pe iyo oko mi mo ni wa kiyin ni oyun yen de ti fun jeje ma me
0: o ke egba yen tira
2: no
0: oloyun ni
2: oloyun ni
0: oloyun ni abi o ma rin mo yin
2: gba to ba ri 2 minutes ko ni ori bed loru mo wa pe won pada won wa ni ma gbadura fun o pe lati ba ti wa lo hospital won ni ko ma bo pe office operation won ni ko lo wa o wa mo ni se gbo lohun gbo mo le mi o lo wa hospital nle o mo ni sugbon mo ni kini kan mo ni egbororo yin kese gba asagbara mo ni ko fi ra inu e ko de mu ororo yen ko mu ko wa mu ororo yen ko fi si abe mo ni lagbara olohun mo le ma pe mi ko ti bimo gba to ma pe mu won ni lati fa ti bimo mo ni olorun o seun o
0: wọ́n dẹ̀ sọ́pẹ́ṣọ̀ fún
2: wọ́n sọ́pẹ́ṣọ̀ fún o
0: òróró yìí ló ń lò ẹnìkan kí mi sọ pé òróró
3: òróró
0: sọ pé májẹ̀mú
3: májẹ̀mú
0: sọ pé ọlọ́run wà síbẹ̀
3: ọlọ́run wà síbẹ̀
0: ẹrú ẹ̀bọ yìí o
1: wájà lọ ṣọ́
0: 920 ohun tí olúwa fẹ́
1: kábíyèsí o
0: tó ní kó o fi ṣe 920
1: ó yẹ sà
0: ó yẹ kó o ṣe
1: kábíyèsí o
0: ṣó dẹ̀ ń ṣe lè tó tẹ̀lé 2020 naira mẹ́ta
1: yẹ sà
0: tó ní kó o fún o ní bára
1: bẹ́ẹ̀ni
0: o ṣó dẹ̀ ń ṣe
1: ó ṣe tiẹ̀
0: ṣó ń ṣe
1: kábíyèsí o
0: ó ṣe máa ṣe nìyẹn o
1: yẹ sà
0: tó o máa fi lo 2020 naira
1: kábíyèsí ọlọ́run
0: tó máa pé 31
1: ó yẹ sà
0: olúwa ní tó o bá lè gbọ́ rẹ̀ mo sọ ní ìjẹrin gbogbo ẹni tó bá máa rú ẹ̀wọ̀ 920 ló gbúdọ̀ fún oníbàárà ní 2020 naira mẹ́ta tó o bá lọ fún oníbàárà ní 2020 naira mẹ́ta tó o rú ẹbọ 920 yìí kò ṣe ìtẹ́wọ́gbà èdìdí ò sí nínú ẹ̀ májẹ̀mú ni tó bá ti di october 10 wọ́n gbé ọrẹ yẹn mọ́ gbogbo ẹ̀yìn wọlé sàmì ìyanu tí o lọ́wọ́ sẹ́ni ẹ̀ gtb
1: gtb
0: gtb. 05 05 28 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 ẹgbẹ́ tó olúwa wí. Olúwa wí pé òun máa jáde sí wọn pẹ̀lú ọwọ́ ìyanu
1: kan.
0: Mo ní kí ni nǹkan náà. Olúwa fún mi ní orúkọ àwọn méje. Mo ti kọ orúkọ àwọn méjèèje jáde. Màá pe àwọn méjèèje jáde lórí rédíò tó bá ti di ọjọ́ Monday. Ọjọ́ wo ni mo pè é?
1: Ọjọ́ Monday.
0: Ó ku orúkọ èèyàn méjì tí mò ń dúró de. Màá pe orúkọ wọn jáde lórí rédíò lọ́jọ́ Monday. Kí ni mo fẹ́ pè wọ́n jáde fún? Olúwa wí pé ṣó mọ̀ pé aago 91 ló wà nínú kànga májẹ̀mú wa ní orí òkè Sioni ààrẹ mọ̀lẹ́kún aago 91 aago ìgbàlà 91. Olúwa wí pé òun fẹ́ gbé ògodì dé fún àwọn mẹ́sàn-án àwọn méje obìnrin méje ọkùnrin mẹ́sàn-án obìnrin méje ọkùnrin mẹ́sàn-án. Olúwa wí pé kí n yu aago obìnrin méje àti ọkùnrin mẹ́sàn-án kí n yu aago yẹn jáde nínú kànga. A máa rán ẹnìkan sọkalẹ̀ sínú kànga yìí. Wọ́n máa yọ síta. Olúwa ni àwọn tí mo bá ti pe orúkọ wọn. Wọ́n wọ́ gbogbo ọ̀nà láti wọ́n bá mi ní ilé ṣá. Olúwa ni aago yìí ló máa di àpótí ẹ̀rí nínú ilé wọn. Wọ́n lọ máa fi aago yìí. Wọ́n máa fi wẹ̀. Wọ́n máa fi bomi wẹ̀. Wọ́n máa fi bomi mu. Olúwa wí pé a kì í pọ̀ mọ́ agogo lẹ́nu. Ògo wọn fẹ́ sọ̀rọ̀ níbi tí ayé ti ní wọn ò ní sọ̀rọ̀. Ọ̀gá aago yìí ilé tó bá ti wọ̀ ẹ̀sà ti mọ́sà ti pe orúkọ rẹ̀. Ìwọ ọba wà Lábújá wọ mẹ́tòkó mẹ́bọ̀. Ìwọ ọba wà Lẹ́kọ̀ọ́ ti má ti pe orúkọ rẹ̀ wọ mẹ́tòkó mẹ́bọ̀. Àwọn méjì kan wà tí mo fẹ́ kọ orúkọ wọn sílẹ̀. Ókè méjì lọ́dọ̀ obìnrin mẹ́ta lọ́dọ̀ ọkùnrin mo fẹ́ kọ orúkọ wọn. Ẹ̀sà lọ sí 928 yẹn.
1: Ọṣẹ tiẹ báyọ̀.
0: Ìwọ ni mo lúwo dẹ.
1: Ẹ̀sà.
0: Àrùn adé lẹ́jì.
1: Kábíyèsà.
0: Ẹ̀kẹ́dẹ́ inú anamọ́. Sọ̀nà rẹ̀ la.
1: Bẹ́ẹ̀.
0: Sẹ́yìn yẹn.
1: Yẹ́sà.
0: GTB.
1: GTB.
0: GTB.
4: mi. Ayo orúkọ rẹ̀ kúọ̀ mi. Ayo ọkùọ̀ mi. Ọkùọ̀ mi. Ọkùọ̀ mi. Ọ̀gá ọkọ̀ tí wọ́n fẹ́ yọ lẹ́rọ̀. Ṣé bá lè parẹ́? Ọ̀gá ṣé bá lè parẹ́? Nínú àkọọ́lẹ̀ ẹrú tí orúkọ rẹ̀ wà. Májẹ̀mú parẹ́. Wọ́n parẹ́. Wọ́n parẹ́. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ par

0: Prince Dogo local UN. Aba soro nipa large format printing. Funga bigana woman do wa nwe. Shelu flesh. SCD cigar. This transfer. Customized t-shirt. Shelu t-shirt. BTS printing. Monograph. Photo frame. Abo. Mug. At the house printing. Upa waje ki wopan the brand in moto. Louis Shishi. And you know Shishi. Le Shelala. Emma Bo. Bolax print. Funga UN. Bolax print. Logo Louis so printing. Fenu awa ko shema she. And fani mbe fumo wene tu fe honi pa printing. Fenu graphics design. Lono wa. Bibo. Photo frame. Fenu awa customized t-shirt. Spray. Edna bie. Edna woni bubwe no doa. Number 6. Suru Liri. Lengi MCN office. Along the day roko sun water. Bibo le ogo na wa. Fenu area la yema. 0805932787. Sabi 0805361270. Bola print. Printing. At the peak.
1: Yanu ikakosile ti o ba ti fi oja to fe ra sile ninu ase oja tabi ajogba pelu ireti wi pe eduwo yo ba tuno ka akosile to ba ti tile itaja kan bo si omira nitori wi pe ko wa ibi ti oja ti diwo kiri ti o ba na o kere to ikakosile ninu ere yi o tun mo si wi pe ibi to ba pi olu ma nya si kilo wa de titi le fowo pamọ re fi gbodo daya to
2: o ti se wahala to download smart cash app loni ko si je ki owo re sese fun je anfani ida 15% lori gbogbo owo to ba fi pamọ lodun be si ni ko si ijiya to ro mu yiyo ore nigba to ba wu o o tun ni so owo kankan lori fifo owo ranse tabi gbigba owo wole o si tun le je anfani edewo toto idamewa 10% ni gbogbo igba to bara data tenu la soko ofin ati ilana an tele wa o smart cash latodo Airtel.
3: HBM Nigeria PLC, we be Lafarge before, they invite serious business people, we get ginger to grow, to become them distributors.
4: If you get 250 million Naira business money, 500 square meter warehouse, 520 or 40 ton trucks, use a join body with the company, we be one of the 10 companies, we be on top for Nigerian exchange, where they make over 1 trillion Naira every year.
3: Join HBM distributor today. Call 0913-901-3242 or 0913-969-3510 and 0916-863-2019. Visit us for HBMNGPLC.com or HBM Nigeria for LinkedIn and HBM Nigeria PLC for Instagram. We go train the people where they select for our school, where they help people grow their business.
5: HBM Nigeria for Mali Lounge.
3: HBM, beyond building.
6: Yes,
7: ẹkú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá yìí ṣe mú òmáwòrán tẹlifíṣọ̀n ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní jẹ́ ọ̀nà àtìrí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
8: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ní CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn yẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú tídí kí ó mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbogbo wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yà mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé ókè mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí sídi kẹ́ wà fún ni yẹn kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó rẹ nítorí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú sídi kí ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún sídi kí ó dẹ̀ palẹ̀ washing machine ń gbòógbò wá fún mi màá tún mọ́ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ́ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mílíọ̀nù látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàdọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin sídi kí ó mọ̀ pé ẹni ò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ sanwó lọ nǹkan tí sídi kí ẹ wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ sídi kí ó wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn lè ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá àyè tẹ́ ẹ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
7: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
9: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station lálojúkọ Fertoti Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
7: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó mi tó jẹ́ pé ẹ ti ń rò pípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn cd care ó dìgbà kan náà ẹ ṣeun.
9: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station lálojúkọ Fertoti Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
10: Cd care there for you. Say after me. Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
11: Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
12: Texting more than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
13: Tó bá fi máa jẹ ọjọ́ kẹrìndínlógún oṣù káwọn ọdún yìí ìyẹn 24 October 2026 gbogbo ìlú Karama àkókò máa kú fọ́fọ́ ìlú máa mi tìtì ìkarahùn-dé 2026 àwọn ọmọ níbìdíran Karama àkókò àní àwọn apàṣẹ orílẹ̀-èdè yìí wọ́n máa wọ̀lú tíyì tíyì tẹ̀yẹ́tẹ̀yẹ́ tọ̀látọ̀lá royal majesty ìpínlẹ̀ bí àtẹ ilẹ̀kẹ̀ ọba andrew ọlámọyì mọ̀mọ́dù di ọ̀sọ́nà wa àkàlà of Karama àkókò àti ìkarahùn progressive union ìyẹn IPU bí kọjọ kẹrìndínlógún oṣù kẹwàá ó ti dé ni wọ́n ń retí àbẹ́ẹ̀ yóò tí gbọ́ pé tó bá dọjọ́ kẹrìndínlógún ìyẹn oṣù kẹwàá ọdún yìí 24 ni lánàá máa lù táàlùkù tún máa hù nílùú Karama àkókò níbi tí a ti ṣe kówójọ 1.5 billion naira fún computer based center pẹ̀lú kíkọ́ àfi ìgbàlódé sí ìlú Karama àkókò ayẹyẹ tí yóò wáyé ní new palace side ìlú òtún Karama àkókò láago mẹ́wàá àrọ̀ gẹ́gẹ́ ọjọ́ kẹrìndínlógún ní ètò kówójọ yóò máa ṣẹlẹ̀ ní rẹ̀butu ìṣẹ̀ṣẹ̀rẹ̀ dr lucky olùmísàn ayédàtúwà gómìnà pínlẹ̀ ondo lálejò pàràkìtà ń retí dr david díà aṣáolú adarí àti olùdásílẹ̀ e5 energy service limited lónìí ìfilọ́lẹ̀ àgbà prince ayọ̀dẹ́jì olùdádé national president ipu àti professor oyedele taiwo minister for finance àwọn olùgbàlejò àgbà princess koyede giwa alága ètò ayẹyẹ pẹ̀lú professor latif adeniran chairman publicity committee ló kéde.
14: Nursing, more than a profession, a calling to care to transform lives. Elizabeth University presents the induction ceremony of its nursing science students as they take significant steps into the noble profession. Come and explore with us the theme, Nursing Beyond the Hospital, Opportunities in Education, Research and Entrepreneurship. Wednesday, October 7th, 2026, 10 a.m. prompt at the Faculty of Law Auditorium, Elizabeth University, Laramoke, under the distinguished chairmanship of Professor Philip Ogutunde, Vice Chancellor, featuring Professor Christiana Olariwaju Chowumia of Bangkok University as guest speaker with Dr. Ndagi El Hassan, Registrar CEO, Nursing and Midwifery Council of Nigeria, as special guest of honor. The Lizarde University Nursing Science, preparing compassionate professionals, pioneering knowledge, and creating opportunities beyond the hospital. Join us.
15: Àdúrà àti àwẹ̀ alágbàyípo. Níbi tí iṣẹ́ ìyanu kànkàkànkà bàǹbàǹbà fàkíàfàkíà ti máa ń ṣẹlẹ̀. Prayer Center Church of God tún ti gbede o. Marathon fasting and prayer on the 9th, 10th and 11th of October. Ìní gbogbo àdúrà tún máa sọ fódìdí ọjọ́ mẹ́ta. Tí dédé ìṣòro tí ń bọ́mọ ẹ̀dá fira yóò sì máa pòórá dànù dànù. Ìbá ìṣe ìṣòro onígun mẹ́rin. Léyìí tó lọ́wọ́ tẹ̀bítọ̀ rẹ nú. Tàbí talájogú Àṣíà ni wọ́n fi wọ̀n fún ẹlòmíì. Káyèé ìrẹni kó tètè wá yé dànù. Ìbẹ́ ìṣe àìlọ́kọ àìláyà ìríṣẹ́ àìrínà ìrílò àtàwọn àìsàn tí ń ṣe ọ̀nà náà. Oh my God! Lọ ka ìwé Revelation chapter 21 verse 4. Kó lè dá olójúpọ̀ Olúwa lólùṣẹ̀dá wáìpà tó máa ń wáìpà omi jó ojú ẹni sọnù tí ò ní sẹ́kún mọ́. Bàbá Samson Olúwabọ́dédé tún ti gbáradì. Pẹ̀lú àgbà àràgbà agbára àdúrà bàǹbà tí máa ń tu ìṣòro dànù tí gbòǹgbò tí gbòǹgbò. 9, 10 and 11

0: tí ọ̀sẹ̀ pàtàkì ìyàsọ́tọ̀ níwájú olúwa ọlọ́run ayọ̀ babalọla lọ́sẹ̀ àwọn baba wa akọni nínú ìgbàgbọ́ ọ̀sẹ̀ tí májẹ̀mú fi máa ń fọ̀n ọ̀sẹ̀ tọ́lọ́run ìpè fi júbà májẹ̀mú rẹ̀ tó bá wọn tó pè tó yàn tí ó palànà dání ọ̀sẹ̀ àwọn baba wa akọni nínú ìgbàgbọ́ àkókò tọdún èyí ti tó ìròyìn ayọ̀ lágbo good news in the camp làkùrí wá kájọ kópa nínú ìkórajọpọ̀ ọlọ́sẹ̀ kan náà láti gbọ́rọ̀ ọlọ́run tí pé ọkàn ẹni sí ọ̀nà ìyà nípẹ̀kun àṣàyàn àdúrà nípa ẹ̀mí sí ẹ̀mí mímọ́ tí mo ní rí ìdáhùn sí ìbéèrè ẹni tí ń bẹ̀bẹ̀ fún gbogbo lọ́dọ̀ ọlọ́run àtàwọn orin ẹ̀mí tí fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ níbi tọ́lọ́run á ti lo ọ̀pọ̀ àwọn ikọ̀ rẹ̀ tó fi mọ́ prophet Ezekiah Olúbóyè Ọládèjì Ajé Ìrere Àgbàjọ Apostle ti Christi Pastor E.O. Ọdẹ́jọbí General Superintendent àti Pastor S.O. Ọládélé Ààrẹ Ìjọ CAC Nàìjíríà Àtòkè Òkun ní Babalọla Memorial International Miracle Camp ìkejì ara kejì láàrin Monday ọjọ́ karùn-ún sí Friday ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá lówùúrọ̀ ọ̀sán àti ìṣòro ojoojúmọ́ jájọ pàdé níbẹ̀ ní orúkọ Jésù ó dájú pé lágbo ti wa ìròyìn ayọ̀ ló kù.
1: Ní àkókò ọ̀sẹ̀ òmìnira yìí fún ọkọ̀ rẹ ní ìtọ́jú tó péye àti àbójútó tó dára jùlọ ìyẹn ní Autoprobe láti ọjọ́ kìíní sí ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2026 Autoprobe mú Independence Week Mega Promo wá fún yín èyí ni àǹfààní rẹ láti ṣe àtúnṣe àti ìtọ́jú ọkọ̀ rẹ ní iye owó tó dínkù gan owó péréte ló fi tún ọ̀dà ara ọkọ̀ rẹ kùn kìí ṣe yẹn nìkan o gba ẹ̀dínwó lórí owó iṣẹ́ fún yíyí epo engine àti filter ọkọ̀ rẹ padà kò tán síbẹ̀ o tún á gba ìdínwó lórí ìwádìí àti àyẹ̀wò àwọn ibi pàtàkì bẹ́ẹ̀ dógún nínú ọkọ̀ rẹ títí kan brake suspension cooling system àti àwọn àmì ìkìlọ̀ tó hàn lórí dashboard rẹ lo àǹfààní independence week promo yìí yóò sì fún ọkọ̀ rẹ ní ìtọ́jú tó yẹ nìṣó sí Autoprobe complex lẹ́gbẹ̀ẹ́ Winners Avenue Living Faith Church Ondo Road Àkúrẹ́ fún ìbéèrè àti àlàyé síwájú sí ẹgbẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0906-306-7202 Autoprobe mo gbà fún ẹjọ́.
2: Yes, your Nescafe is not just a drink, it's your

0: your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Bàbá kẹrẹ wa dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai jai jai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ kanlẹ̀ dù bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tí wàá sọ ẹdakú rẹ tẹ lọ́dọ̀ olólùfẹ́ rẹ bàbá kẹrẹ wa ni ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fẹ́ra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kú rìrì níwájú ta ni bàbá kẹrẹ wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lù gọ̀ọ́sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kẹrẹ wa
4: iléeṣẹ́ bàbá kẹrẹ wa aka stand action kòbókò wà níwájú continental guest house nílùú àkúrẹ́ telephone 08164122777
3: bàbá kẹrẹ wa wa pé mi débẹ̀.
5: Bazo ọlọ́mọdáró bùn àìsàn.
6: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn ló gbà orúkọ tí èmi ni Babangana tí gbogbo ayé a máa pè ní Bàbá Kẹrẹ Wa aláṣẹ àti olùdarí stand action kòbókò èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kàn sí mi
4: ní iwájú continental guest house nepa nílùú àkúrẹ́
6: phone number mi 08164122777
7: kí láà mọ̀ sí stand action kòbókò àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní stand action kòbókò a ní ní olómi a ní oní powder ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni torí rẹ̀ la ṣe mú egbòogi stand action kòbókò wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo àìsàn tí ò gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́n ọlọ́mọkùnrin ń fẹ́ kó o gbìyànjú kó wá bá mi egúnjẹ égún òṣájọ́ òṣà oògùn tẹ̀mí ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀ egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe bóyá ọmọ ogójì ọdún ni ẹni 50 ọdún ni ẹni 100 ọdún ni ẹni torí pé ẹ ṣe ara rẹ ò gbéra dáadáa àgbò rẹ ò lè kàn bí àgbò àbí ẹ ṣe ara tirẹ kéré ju ọjọ́ orí rẹ lọ ajá afọ rẹ ò lè gbéra dáadáa má fi dẹ́gun lá.
4: Mo wà níwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
6: Phone number mi 08164122777
7: tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo àgbo yàtọ̀ sómi gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa ó ní èjì àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà oríkèríkè ara ń rọ ni ara ń jẹ ẹ̀jẹ̀ ni àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọfín rẹ̀ sí kò pọ̀ tó má fi dágúnlá bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn ẹ̀ mẹ́fà kílẹ̀ tó mọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi àbí tí bàbá yẹ̀ fẹ́ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ má fi dágúnlá gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe nínú àgọ́ ara rẹ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹ ni oríkèríkè ara ń ro ẹ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé á jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣan ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin iṣan ara kan wà tó ṣiṣẹ́ pàtó tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọ ọ́ọ̀tì sínú irú nǹkan báyìí yóò dáa kàn sí mi
4: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
6: Phone number mi 08164122777
7: àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò dáa ẹlòmíì tó bá lògùn lọ́wọ́ á ṣiṣẹ́ tí ògùn bá tán.

0: 77.
1: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
2: Wait, these are finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
3: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
4: Ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
5: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni, IPO náà ti ṣí.
4: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
5: Ìpín kan jẹ́ ₦525. Ó sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ́lẹ́.
4: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
5: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígba owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
6: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpín. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.

kábíyèsí lókè bá fi ń kẹ́ni. Iṣẹ́ orí náà ni ẹ̀ka alẹ́. Àtijọ́ máa gbọ́ra wa lálẹ́ òní. Fún gbogbo ẹni tí Ọlọ́run wa bá mi fún lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi. Ìrẹ́lẹ̀ tí ń yọ máa gbọ́ ní gbogbo ìgbà. Ó dùn ṣé mo jẹ̀bi a tún máa fún yín lálẹ́ òní. Ṣé bẹ́ẹ̀ mọ nọ́mbà tẹ́ ẹ máa fi ń pè. Gbákòókò ẹ̀ náà bá tó ni o. 081-6259-51-9919. Bá a ṣe máa kà lálẹ́ òní rèé o. 081-6251-9991. Ó dùn ṣé mo jẹ̀bi òní ní agbára díẹ̀ o. Tí n bá jẹ̀bi ẹni mo jẹ̀bi kẹ́ẹ̀sì sọ ìdí pàtàkì tí mo fi jẹ̀bi lójú ti. Tọ́ bá sì jẹ́ àrè ni lójú ti ẹ fìdí ẹ̀ náà kalẹ̀. 081-6251-9991 òun náà ni nọ́mbà aráàlú ìbáríkà ẹ̀dá. Wọ́n ti ń darapọ̀ ọmọ mi lórí Facebook. Ìyẹn náà kò sẹ́ni méjì. Alájì tó ní àlùbáríkà tó pọ̀ lára. Alájì ọlọ́pàá ẹlẹ́ran látòkìtòkú pa lọ́hùn-ún lè ṣe láì gbọ́ wa. Ṣùgbọ́n ẹ má jẹun wọlé lálẹ́.

0: best friend today.
1: Ẹni gan dinner ma gbara mi o wole.
0: E won lo fo lori eto lale ore kilode.
1: Ozi gankan lo se.
0: Edo eje afoju wo se mo je bi lale oni.
1: Wole ami ma wole.
0: Emi o fe ka wole tele tu wa je first caller.
1: Ah, mo bodo wole ni.
0: Ti o ba je pe e lowo ju mi ni ba ni ba send the card si, e le ma send the card si mi.
1: Oda, ko to wa ezi ri lola lagbara Olorun.
0: Pelu ogo Olorun.
1: Alaji Olopa Eleran Latoke ti pupa.
0: E ka le baba.
1: Emi o mo da yin le bi la le yi o.
0: E ba nsalaye fun.
1: Awon agbalagba ni dirun ba nlo sagiyan.
0: Hmm.
1: Won yo toju ajese ku.
0: Be ni ko si ro nbe.
1: Gbogbo se niyan ba nse ti o ba mo toju ajese ku se bi oni pada pa yin leyin wa.
0: E won ni iyawo mi pe ki se ajese ku ni pe se bi ajo plan ni nkan papo ni.
1: Bẹ́ẹ̀ ni jọ ń plan ní ìpapọ̀ ẹ wá plan òun ọba yín plan ní ọjọ́ ọ̀la mọ́.
0: Mi ò sọ bẹ́ẹ̀ kọ́ má bàa gbé mi kúnlẹ̀ o.
1: Ó bá jí mi ni.
0: Ẹ
1: bẹ́ẹ̀ ti ṣe ń lè mí náà ṣe.
0: Ẹ ní máa làtàn fún ìyàwó yín.
1: Dín bá dín náà tán fún ni má ti wá rí pé kò fẹ́ kí n lájẹ ṣẹ́kù.
0: Rárá mi ò sọ bẹ́ẹ̀ àlájẹ wo là kó bá lórí ètò. Mi ò sọ bẹ́ẹ̀.
2: Ọ̀rọ̀ bí sàní kankan kó má bàa jí sọ fìyà yé.
0: Ẹ mọ̀ pé ìwọ obìnrin. Alhaji ṣàfẹ́ kó bá mi lálẹ́ òní. Ẹ lọ́ ẹ kálẹ̀ o. Ẹ gbọ́n sókè dáadáa. Orúkọ yín láti bọ́. Ọ̀nàdébù. Yẹ sà, ṣé mo jẹ̀bi lódù òní sà? Ṣé ẹ̀yin náà máa ń kówó pamọ́ fún ìyàwó yín? Rárá àjọ mẹ́ta tí mò ń dá tí mo sọ fún ìyàwó mi pé méjì ni mò ń dá ń bẹ̀.
3: Ẹ̀ṣẹ̀ tí àìgbẹ́ tó bá jẹ́ ìdígbà máa lọ́wọ́ kan mò ń dá.
0: Ẹ gbà mí torí ọ̀nà o. Alhaji ti fi nǹkan láṣẹ mi lọ́wọ́ lálẹ́ òde. A láti gbà bẹ́ẹ̀.
4: Adékúnlé, ó mà tọjọ́ mẹ́ta kan. Ṣé kò sí tó fi wá síbi iṣẹ́?
5: Àìsàn fòníkúfọ̀ lájèjì tó bá mi fínra yìí ni. Kódà mi ò rọrùn sùn mọ́. Ṣé ni mo ń mí gúlegúle?
4: Ṣé o ti lọ ṣe àyẹ̀wò àgọ́ ara rẹ?
5: Rárá o, mo kò lo oògùn tí mo ní sílé ni.
4: Káyì, kò yẹ kó rí bẹ́ẹ̀. Self medication lọ́lọ́yìnbó ń pè yí.
5: Níbo ni mo ti wá lè ṣe àyẹ̀wò ọ̀hún?
4: Ìwọ ò tí gbọ́ nípa Lawson National Healthcare Center ni number 26 Ayégúnlẹ̀ Street opposite First Gate High Court Àkúrẹ́ ni wọ́n wà. Àwọn ẹ̀rọ ìgbàlódé ló wà ńbẹ̀. Ibikíbi tí ẹ̀sùn bá sábàámọ́ sí lágọ̀ọ́ ara rẹ yóò wá síta. Yóò tún sọ ọ̀nà àbáyọ àṣírí àìṣàìsàn àti pípẹ́ láyé tí àwọn bàbá àti ìyá wa fi lo 100 years jù bẹ́ẹ̀ lọ ni. Bẹ́ẹ̀ ni wọ́n tún fún ọ ní ìmọ̀ràn lórí àwọn tó yẹ kó jẹ, tó yẹ kó mu. Wá gbọ́ o, àwọn oríṣiríṣi nǹkan tí ò ní jẹ́ kí àgọ́ ara rẹ gbàbọ̀dè. Àìsàn natural product ló wà lọ́dọ̀ wọn. Go to Lawson National Healthcare Center for body checkup, treatment, natural product and counseling.
5: Níbo ni àdírẹ́sì wọn yẹn?
4: Number 26 Ayégúnlẹ̀ Street opposite High Court Gate, Àkúrẹ́. Wá gbọ́ o, o gbọ́dọ̀ jẹun kó tó lọ ṣe àyẹ̀wò yìí láàárọ̀ kùtù àì. Telephone 0803-817-7268.
5: Ọpẹ́ o, ara mi ti yá.
6: Thank you, Lawson.
0: Hello.
7: Ẹ kalẹ̀ lójú.
0: Ẹ mà kalẹ̀ sa, orúkọ yín láti wo.
7: Ajíhìnrere àti ọmọọba Àràgbáyé láti fún.
0: Láti.
7: Ìfọ́n.
0: Ìfọ́n, ṣé mo jẹ̀bi lógún òní?
7: Olótú, ẹ jẹ̀bi rẹpẹtẹ ni.
0: Kí ni ìdí tẹ́ fi sọ bẹ́ẹ̀?
7: Mo dára bẹ́ẹ̀. Bíbélì ń sọ wípé ohunkóhun tí a bá sopọ̀ kẹ́nikẹ́ni má jẹ ìyàwó.
0: Bẹ́ẹ̀ni, mo tí ẹ ṣe nǹkan lórí ìyàwó mi, àṣewẹ́ akóṣù lọ, àṣìṣe white wedding.
7: Bẹ́ẹ̀ni, ìdí nìyẹn tẹ́ fi gbọ́dọ̀ gbé nǹkan kan pamọ́ fún ìyàwó yín. Ẹ gbọ́dọ̀ máa nàtán fún un ni. Ok, take for example, owó tẹ àjọ tẹ ń dá yẹn tẹ ń dá mẹ́ta.
0: Bẹ́ẹ̀ni.
7: Tẹ jẹ́wọ́ méjì. Ọlọ́mà jẹ́ kí kankan ṣẹlẹ̀ sọ́lọ́ta yín lọ́la.
0: Àmì.
7: Ẹni tẹ́ ẹ̀ ń dájọ fún lájẹ lájẹ jájẹ owó yẹn. Ìdí nìyẹn tẹ ò gbọdọ̀ fún òkú òkú ìpara pamọ́ fẹni tó fẹ́ wẹ òun.
0: Àmì ò ṣòkù, dádì mi ò ṣòkù. Ẹ má po, ẹ yọ ìwé pa lórí ètò yìí o. Ẹ yọ ìwé pa o. The spiritual marketplace ìyẹn ọjà sọtẹ́lẹ̀ olúwa yóò wáyé ní 19/20/21 tí wọ́n ti máa ta àwọn spiritual anthems lóríṣiríṣi ni ọgba ileiwe CAC Grammar School Londorodu ni o ti waye awon o le yo wa nbe fun oniruru isoro o le ma pe number yi lati akoko yi lo 081 35 94 1440 081 35 94 1440. Hello. Ẹgbọ́n ń sókè dáadáa o.
6: Ọ̀rọ̀ sàáwọ̀ ẹ̀ka lẹ́sàáwọ̀.
0: Ẹ̀ka lẹ́dàdì. Orúkọ yín láti bò.
6: Láti
0: ìlú Ìdànrè. Ṣé mo jẹ̀bi lódù òní sà?
6: Ẹ jẹ̀bi o.
0: Lọ́nà wo sà?
6: Nǹkan tẹ́ ṣe kò dára nà.
0: Ẹ ṣe ìgbà tí bá kówó wálé.
6: Inú òótọ́ wọn ìyàwó yín.
0: Kí lẹ sọ sà?
6: Wọ́n ló yẹ ká ẹ ṣe òótọ́ fún ìyàwó ni.
0: Ní oṣù ilé náà láti máa náwó òun mo ń ṣòótọ́ wọ́n fún mi ní owó ẹgbọ́ sà bẹ́yẹ̀ ìgbọ́lá wọ́n fún mi ní owó kan client mi kan kí má tiẹ̀ wọ́n fún mi lówó wọ́n rí the end lẹ́yìn owó yìí kí wọ́n tó padà.
6: Kò yẹ kó rí bẹ́ẹ̀ o ìfúnjọ ẹ̀ máa tìyàwó mi di same ATM kankan náà láàjọ ń lò.
0: The same ATM lẹ̀ ń lò.
6: Bẹ́ẹ̀ni.
0: Dádì mi ò ní mi ò tí ìgbàgbọ́ mi ò tí ìtò bẹ́ẹ̀ ń tì mí. Ẹ má wọ rí gbé. Ẹ jẹ́ kí n máa kí Sakade Block Industry tó wà níjọ̀ka. Ọ̀ǹta búlọ́ọ̀kì ọ̀ǹta mọ́tò Sakade Block Industry. Ìwọ́n táwọn bá fẹ́ ra mọ́tò tó fẹ́ máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀ jẹ́ kí n já nọ́mbà kan fún yín. Wọ́n sì ń ran àwọn èèyàn lọ́wọ́ báyìí àwọn tó fẹ́ kọ́lé ọlọ́run ọba mi ran Sakade lọ́wọ́ o. Ẹ ló ẹ̀ka ẹ̀lẹ́ o. Ẹ̀ka ẹ̀lẹ́ sà. Orúkọ yín o.
8: Orúkọ mi Ibrahim Adeyemo.
0: Ọkọ Adeyemo ṣé mo jẹ̀bi lóhun tí mo ṣe?
8: Jẹ̀bi o.
0: Ẹ bá ń ṣàlàyé fún àwọn kan tí ń pè mí pé mo jẹ̀bi ẹ ṣàlàyé.
8: Nítorí àwọn obìnrin ọlẹ́ tó tọ́.
0: Rárá ẹ padà tún sọ àwọn kílẹ̀ pé.
8: Àwọn obìnrin wọn ò wúlò wọ́n lè fò tọ́ tọ́ bá wọn lò nísìnyí owó yẹn wọ́n lè jẹ́ mọ́lẹ̀.
0: Wọ́n ná sí ọ̀ lówó. Ọjọ́ tí wọ́n náwó ni wọ́n dá àwọn obìnrin. Ṣùgbọ́n èyí obìnrin lójú ti ń ṣe mo jẹ̀bi ni. Ọkàn mi balẹ̀ torí ọlọ́pàá ẹlẹ́ran ti pè mí. Hello.
9: Hello.
0: Ẹ kalẹ̀ sà.
9: Ẹ kalẹ̀ o.
0: Yes sir, ṣé mo jẹ̀bi orúkọ yín láti bo.
9: Mr. Ogunléyè Ọlájídé láti Ọ̀bà Kókó.
0: Dádì ṣé mo jẹ̀bi.
9: Ó jẹ̀bi o.
0: Ẹ bá ń ṣàlàyé fún wọn.
9: Rísì tẹ̀ fi jẹ̀bi obìnrin. Tó bá ti mọ̀ pé ó wà lọ́wọ́ ẹ. Wọ́n á gba gbogbo owó yẹn o.
0: Àwọn ná wọn ná sí ọ̀sà.
9: Wọ́n á náwó èèyàn tán. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe sọ pé ọwọ́ méjì yẹn ẹ̀jẹ̀ ṣe mẹ́ta.
0: Mẹ́ta ni mo ṣe mo jẹ́wọ́ méjì lé.
9: Ìyẹn gan ni the made me.
0: Ẹ ṣe sà.
9: Mo ń sọ̀rọ̀ fún yín.
0: Ẹ ṣe sà.
9: Experience kan tí mo
0: experience láàrin ìgbà yẹn ọ̀rọ̀
9: tẹ. Mo ti experience láàárọ̀ yìí.
0: Ẹ má ta ṣìírí ẹjọ́. Ẹ jẹ́ kí n sáré pe nọ́mbà Sakade Block Industry fún yín 070-6677-70-71 070-6677-0071. Ẹ ká alẹ́ o. Hello. Obìnrin ló máa jẹ́. Hello. Ẹ ló ẹ ká alẹ́ o.
10: Ẹ ká alẹ́ o.
0: Ẹ ká alẹ́ sà.
10: Ẹ kú ètò.
0: Yẹ sà, ẹ gbóhùn sókè dáadáa.
10: Ẹ kú ètò mú kí n mọ̀rí ẹ kú ètò.
0: Orúkọ yìí.
10: Olùṣọ́ àgùntàn Michael ló ń pè láti Edo.
0: Dádì ṣé mo jẹ̀bi.
10: Lójú tèmi ẹ jẹ̀bi.
0: Ẹ ṣe dáàdì ẹ ṣe sà.
10: Ìdí tẹ́ ẹ fi jẹ̀bi ni wípé obìnrin.
0: Bẹ́ẹ̀.
10: Ìjákulẹ̀ ọkùnrin náà máa ń wà. Àwọn tó sọ wípé ohun tó lọ́ bá ti sopọ̀.
0: Ẹ
10: kí wọ́n máa ṣe yà wọ́n.
0: Bẹ́ẹ̀ni sà.
10: Nígbà tí Bùrálá pa
0: ibi te gbe mi lo injin o sa
3: agbodo ma ta so ye fura wa bi pe ni ka ka yi
0: be di sa
3: iko to ba ma pa yan lara yo ma yera fun ni
0: ami o ni time daddy e fe soro dada number mi re is 08033793018 fun ipolowo lori eto yi 08033793018 gbogbo eda ti e ba gba ti e ti koja ti e ti ni o to mo pe course to se o relate mo e ti pe number yi is 08038177268 is 08038177268
11: in my
0: yard. Hello, ekale last call alele yi ekale mommy.
12: Yes sir, oruko mi ni Olajide lati Akure.
0: Yes ma, mommy se mo je bi ni ma
12: e je bi sa
0: kini di tefi so be
12: ka so to ro fora wa
0: Alam, lori Facebook Olorun Femi Ajakaye Olorun Femi Ajakaye ojo mejo loda
13: opportunity comes but once e ti eyan omo yi te ba ngbe dada faye ri opo eyan lo ti na ja aye titi ko pe won lojumo lo fi fa di o to ra won o ja titi ko ja ogun aye ti bo mule bi egbe su o ti ya o ya jolo na jo na ba yo korun itusile o si fu won na the Lord's prophetic marketplace oja so tele oluwa lele yi o koja be ogoro awon woli ni o wa nkale lati ma da won eniyan lo mo pe soro to ndaye re lamu abi mo ni ajoguba foriko aba fowo fa e ma lori ofi ati ba woli so bobo oluwa se mo gbenu won soro itusile ojo meta ni o bere lati 19th of November si 21st of November 2026 ago mekelo wuro jojumo lati ma bere si ni rawon woli titi dago marun CSC grammar school ondo road ni lu akure lo ti ma waye opolopo awon nkan emi ajago gbogbo mi ni o wa ni kale lowo perete won won cancel pa lawon ojisi olohun e de le mo pe number yi 0813594 1440 the program is packaged by prophetess Elizabeth Gray and sponsored by PEG Group International ma so po gbo

0: Awolu Solu Dero Pese.
1: Sísúnmọ́ ọlọ́run ló ṣe pàtàkì lásìkò tá a wà yìí o. Torí olúwa ọba lọba wa ni arí ni akẹ́ ni agbẹ́ ni ọ̀gbàgbà tí ń gbani nígbà tí nǹkan bá ń pò birikodo. Torí ẹ̀ la ṣe ń pè yín. Wípé ó yá sí Celestial Church of Christ Calvary Parish. Nísìnyí lolúwa olókun àgbálùkù arigidi àkókò Londo State. Prophet Dr. Alex Omojowo JP. Ti wà spiritually loaded and prepared.

ẹ̀yìta ọjọ́ bá wọn kan wọ̀yá ìjà. Gbogbo nǹkan wọ̀nyí ló ní solution tẹ́ bá ti dọ́dọ̀ sẹ̀lẹ̀ alẹ̀. Ọ̀sọ̀jọ́ Tuesday ni ètò àtúnyẹ̀wò go by 10 a.m. to 12 noon. Sunday service sì máa ń wáyé ní normal time. Bẹ́ẹ̀ lẹ́sìn lè pé bàbá sẹ̀lẹ̀ alẹ̀ fún survivor àti evangelism nílé ìjọsìn tàbí níta gbangba. And you can call him for special prayer and counseling. 0803-524-8215. Iṣẹ́ ìyanu pẹ̀lú ìwòsàn àti blessing pẹ̀lú multi supernatural breakthrough. Ó ṣẹlẹ̀ ní CCC Calvary Parish. Olókun àgbálùkù arigidi.

0: ri na ojo pipe ton do yin labi aso yo se be yo kun fi fi bata ton tayin lese latojo to pe yi olowo ba mi yo bororo itura si se wari dandi ase yori igbega itusile yo je ti ko wa wari afato airomo bi eti ailakojo arun ata eso gbese jije tin be laye ti yin yo se be yo pora o baba yo tun se be won salaye nipa aworan gbogbo e number baba ni ke se be ke kan si number baba na lele 09028242487 tabi 0035 248215 0035 248215. Lo ba ye le ma wo baba lori Facebook live Alex Omojowo JP lori Facebook live Alex Omojowo JP lori Facebook live bo si jori TikTok Alex Omojowo JP na ni ke wo nbe baba ti ben kale lale toni baba mo ki yin lale toni e fi adura side eto mimo Jesus Christ. Mimo. Michael Mimo.
1: Baba wa ti eleda wa.
0: Kabiyesi.
1: So kan sa rin.
2: Amen.
1: Eto yi wa ba wa se.
2: Amen.
1: Wa gba gbogbo.
2: Amen.
1: Gbogbo eyin te ngbo mi ni oruko Jesu. Ayi pada bun ko ni je ti.
0: Amen.
1: Gbogbo to dara tu mo ma dara.
0: Amen.
1: Ogun oni didi si.
0: Amen.
1: Gbogbo eni ke mi to fi re juwe ogun ni waju yin ni oruko Jesu Oluwa Olupa.
0: Amen.
1: Olorun tin gbe je ni ti o de yan nitori pa ale yan. Olorun la ni. Ni oruko Jesu Oluwa ko gbe wa.
0: Amen.
1: Ko gbe gbogbo wa ni je.
0: Amen.
1: Ni oruko Jesu Kristi
0: Oluwa wa. Ami, ami, ami ni oruko Jesu. O da baba mo wi fun yin lekan ni wi pe salaye nipa gbigbe omi si di radio e tun salaye nipa ti o wa yin lejo sin lola ode e tun wa salaye nipa aworan.
1: Hallelujah.
0: Hallelujah.
1: Bi a tin seto yi lowo ase Olorun ni idari Olorun ni kini wa kila je bi ko ba se Olorun awa aye aba ma si mo Olorun lo mu ka wa o lo ran wa nise o lo ti wa leyin bi ogun se po to sile sibe o si wa fun wa. Bi a sin seto yi lowo lowo e lo gbo mi si di radio lati ri iya mi ti opolopo o mo opolopo de ti n gbo bayi fun opolopo to ti mo awon kan ti wa ni di radio for the past 9 PM lo ti wa ni di radio ti won ti don lori ki n se pe a n don enu ki la fe gba nu e iwo to ti gbo ri to ti don ori ko fi mo boya lo ti to ni olorun wa nipata awon wonyi lo gbo mi si di radio lẹyìn tá a bá parí ètò náà ó ní orí ọfẹ láti mú láti fi wẹ láti fi wẹ ọmọ ẹ láti mú ilé gbogbo kíbi tí òkùnkùn bá wà òkùnkùn máa gbò rádàrú ni bó ṣe rí nìyẹn bákan náà ní ọ̀la ní ilé ìjọsìn wa a máa ń ṣètò kan lórí ní ilé ìjọsìn wa lọ́la ní aago mẹ́wàá àárọ̀ títí d'aago méjìlá níbẹ̀ làwọn èèyàn ti tú ògo rẹ̀ àwọn tó gbọ́n ibẹ̀ ló máa ń lọ àwọn tó gbọ́n tí ó jẹ́ pé tí ogun bá ń ṣẹlẹ̀ tí ogun bá ń jà wọ́n ibi tí wọ́n lọ tí ọlọ́run ti ń ṣẹ́gun fún ibẹ̀ ní Celiades Calvary Parish so ìwọ náà láàárọ̀ la ìwọ náà lọ síbẹ̀ kò tún lọ tú ògo yọ bó ṣe rí ni ìbúrẹ́ sí ń débẹ̀ o kí n sọ fún ẹ gbìyànjú láti gba nọ́mbà torí pé àwọn èèyàn máa gba nọ́mbà lọ rẹpẹtẹ nọ́mbà yẹn la dẹ̀ máa fi dá àwọn èèyàn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run pọ̀ bìbà tí wọ́n tí a jọ ń ṣiṣẹ́ yìí torí náà lọ gba nọmba ẹ tó bá ti ń gba nọmba bó ṣe ń débẹ báyìí tábà ti ń gbàdúrà fún ẹ gbogbo nǹkan tó bá ń ṣe ẹ ni màá sọ fún ẹ kì í ṣagbára mi pẹlú agbára ọlọrun gbogbo tó bá ń ṣe ẹ pátápátá ò ní láti sọ ẹni tì á yàtọ sí wòlíì láti sọ pé ẹ bàbá ẹ kọ ìyá ẹ kọ ẹ kéde kọ ó tí o à ń gbàdúrà fún ẹ àá sọ gbogbo nǹkan tó ń ṣe ẹ wàá lè mọ pé lótìtọ wòlíì ṣì wà àti ọ̀nà àbáyọ bákan náà tún lórí ọ̀fẹ́ láti mú àwòrán àwọn ọmọ yàn bí ẹbí ẹ wá láti wá fi gbàdúrà torí pé bí a ṣe ń ṣètò yẹn àyè rí àwọn abiyamọ lóríṣiríṣi oníkálukú fọ́tò ọmọ wọn ìdílé wọn dárí yẹyẹyẹ láti gbàdúrà ìwọ náà join wọn lọ́la God bless you.
0: Ẹmẹ ẹ ṣe bàbá ẹ kóhùn látẹ̀kún ẹ wá fẹ́ra balẹ̀ lálẹ́ ètò ní ẹ pé nọ́mbà yín fún ìtọ́ni àti àdúrà.
1: Nọ́mbà wa ni 08035248215
0: ati 09028242487. Ẹ ṣe bàbá ojú ò ní tì yín. mo wi fun yin pe lolo ba ele ma wo baba lori Facebook live Alex Omojowo JP lori Facebook live Alex Omojowo JP lori TikTok e ba wa share e ba wa comment e ba wa like adura gbogbo wa ni o gba number baba ti o pe lekan ni re 09028242487 tabi 0035 248215 0035 248215 mo kiyan ku kale omo ya jowo Ebenezer luko mi wa ni ku moro leke ha mele mero idi katapiloro iti wo le ase bi na ni mo fin kiyin kale o baba kitun oro itunu oro ayo te ni fun wa lale to ni gege be ti ma se losose
1: hallelujah
0: hallelujah
1: hallelujah
2: hallelujah the Holy Spirit theme of today's program is all about transformation everything has been transformed and everything God transform it there's nothing that doesn't receive transformation your life also needs transformation the condition you are need transformation in a transformation you too also take some bold step for your life to be transformed take some Let's look at the book of Malachi chapter 3 verse 6 to 7
3: nitori emi ni oluwa
1: oluwa lo nsoro yen o ni oni oluwa
2: says I'm the Lord
3: yes emi ko yi pada
1: olohun o yi pada
2: I will not turn back
3: nitori na ni a ko se run eyin omo Jacob
1: awa iran Jacob ori ofe la riga olorun ni ko yi pada
2: so le god of
1: the church eyin o ma yi pada
2: people change
1: eniyan le se dada si eleni
2: people can do
1: good to you la ko yi pada
2: but tomorrow they will change
1: o loju ere eniyan leni
2: you see the follow
1: but tomorrow
2: the only god ki yi pada so le god don't change
1: yes
3: lati ojo awon baba yin wa ni eyin tile ti ya pa kuro
1: láti ọjọ́ àwọn bàbá wa láti
2: bá Adam àti Eva
1: láti yà pa kúrò ní ìlànà
2: ọlọ́run
1: àti bàyẹ̀ láti yí padà ṣùgbọ́n ọlọ́run ṣùgbọ́n lórí ọwọ́
2: ọdún ẹ̀ kò yí
1: padà
2: òṣìjẹ́
1: olótìtọ́ sí
2: bẹ́ẹ̀ kò yí padà
1: ènìyàn
2: ló yí padà
1: kàwé
3: tí a kò sì pa wọ́n mọ́ ẹ yí padà sí ọ̀dọ̀ mi èmi ó sì yí padà sí ọ̀dọ̀ yín.
1: Ọlọ́run tún ń rọ̀ wá báyìí.
2: And God is
1: praying to you. Ó ní kí a yí padà sí ọ̀dọ̀
2: òun.
1: Ó dọ̀hún máa yí padà
2: sí wa.
1: Ohun gbogbo tó ń ṣẹlẹ̀
2: sí ẹ. Everything that is happening to you.
1: Ìpọ́njú tó wà.
2: That problem
1: you are. Àìrí àìrímú tó wà.
2: You cannot
1: see. Àìríṣẹ́ àìrálàrú
2: tó wà. You don't see. You
1: cannot see
2: ẹ̀pà.
1: Nítorí pé
2: ojìnà is what will make it
1: is
2: God that change Abraham
1: is
2: turning to Abraham
1: is turning to Jacob
2: is turning to Israel
1: is turning
2: to Sarah is turning to
1: Sarah
2: God can change
1: what
2: you're going to do to God is what will make it to transform the one
1: you
2: Ọlọ́run disease.
1: Ọlọ́run máa ń ti ti ìbùkún fún
2: èèyàn. God always bless people.
1: Láì lo ohunkóhun.
2: Without using anything.
1: Asọ̀dì Ọlọ́run.
2: And returning to riches.
1: Asọ̀dì olówó.
2: And returning to a rich person.
1: Asọ̀dì alágbára.
2: Returning to a powerful person.
1: Láì fún ní bride.
2: Without giving
1: a bride. Nígbà tí o bí ṣe ọba
2: yìí ni
1: bí tàgbà
2: bride.
1: Ọlọ́run máa ń ṣe ohun tó wù.
2: God always do what is
1: ẹni pé irú owó back in la.
2: You see that kind of money does all that. That money does all that.
1: Look at
2: the very
1: opponent.
2: You see a lot of rich men.
1: He's not ready
2: to have that money tonight. You see
1: some
2: of them are popular today.
1: You want to be a bond.
2: You want 20 to 30 years. You look at them. You see that things are not doing well for them.
1: Let's go to Isaiah 45 verse 7.
3: Mo dai mole.
1: Oluwa lo soro nbe again. Olorun dai mole.
2: I could tell the light.
3: Mo si da okuku.
2: Olorun da okuku.
1: Let the darkness.
3: Mo se alaafia.
1: Olorun se alaafia.
2: I need peace.
3: Mo si da ibi.
1: Ha, cherry. Ti alaafia ba wa
2: o mo pa. If there is peace and God knows about it.
1: Ti ara ba ko e ti o si alaafia.
2: If there is no peace.
1: Ti won gbe ka kiri la.
2: I can call you for one hospital.
1: I'm sorry. Olorun wo ni pa e.
2: God knows about it.
1: Olorun lo soro nbe
2: again. God is saying
1: Olorun ti alaafia. Olorun si da ibi.
2: I get that
1: more than that right be oni kan wa
2: won
1: ton gbo mi ibi o ye yeko e ibi to wa ninu aye e orun wa mu kuro
2: ja sele
1: ibi to wa lori omo e orun wa kuro ja sele ibi to wa lori ile orun wa mu kuro ja sele ibi to te ni e ka kiri orun wa lo pe si agbara ta fi o pe.

0: festus lórúkọ mi.
1: Láti Ìbíní.
0: Ìlú Ìbíní, Delta.
1: Yes, sir. Ẹ gbàdúrà fún wọn, bàbá. Mímọ́. Mímọ́. Mímọ́.
2: Ọlọ́run alágbára.
1: Kábíyèsí.
2: Ara àwọn èèyàn ẹ láti ẹ̀dọ́ sí ó bá mi gbàdúrà fún
1: wọn. Amí.
2: Iná yóò ní ju
1: ẹ. Amí.
2: Wàásù wà lówó dání.
1: Amí.
2: Ogun gbèsè níwájú ẹ Ọlọ́run dá dúró.
1: Amí.
2: Wà á lákòjọ.
1: Amí.
2: Ọkùnrin abalẹ̀.
1: Amí.
2: Wà á rí nǹkan tó ń fowó ṣe.
1: Amí.
2: Wà á dá nǹkan gidi ṣe.
1: Amí.
2: Àríbí àṣẹ.
1: Amí. Amí. Amí. Amí ní orúkọ Jésù. Ẹja gba ìpè kan sí 08162519991. Ká gba ìpè kan sí ká tó máa fìyàn òṣè lọ fún talẹ́ ẹ̀tọ́ni. Ìṣòwò àwọn olùgbàtolùfẹ́ wa tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbómi sí di rédíò lálẹ́ ẹ̀tọ́ni bàbá òní pẹ́ fi àdúrà léde. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
3: Ẹ̀ka alẹ́ sá o.
1: Kí ló kọ yín bolẹ̀ tí ń pè wá o?
3: Tóyún láti fún.
1: Láti fún bàbá ìgbàdúrà fún. Mímọ́.
3: Mímọ́.
1: Mímọ́.
3: Mímọ́.
1: Mímọ́.
2: Ọlọ́run kò dà yín lóhùn.
1: Amí.
2: Kọ́kọ́ tẹ́ ti ń bèrè tipẹ́tipẹ́. Gbọ́ ohun olúwa lẹ́nu mi lóhùn.
1: Amí.
2: Bó ṣe ń kó mi ọ̀run kò dà ẹ lóhùn.
1: Amí.
2: Ohun tó ti ń bèrè tipẹ́tipẹ́ ká fi lé ẹ lọ́wọ́.
1: Amí.
3: Amí Jésù.
1: Àlèléyà. Amí. Amí. Amí ní orúkọ Jésù. Ẹ má bínú wípé a nílé gbá ìpè mọ́. Àmọ́ nọ́mbà bàbá rè fún tọ́ni àti àdúrà 09028242487 tàbí 00352482150 0035 248215. Àdúrà orí fóònù nìkan ò tó ẹ kàn sí bàbá nílé ìjọsìn wọn. Ó dá bàbá àwọn olùgbọ́ àtolùfẹ́ wá ti gbé omi sí di rédíò lálẹ́ ẹ̀tọ́ni ẹ fi àdúrà léde o. Mímọ́.
2: Jésù Kristi Máíkẹ́lì mímọ́ bàbá ọ̀tọ́ lọ́wọ́. Ọlọ́run alágbára olúwa kò gbàdúrà fún ẹ.
1: Amí.
2: Ẹ̀mí lórúkọ Jésù olúwa kò lànà fún ẹ.
1: Amí.
2: Ọlọ́run ìjà sí ọ̀rọ̀ ẹ̀yẹ.
1: Amí.
2: Ọlọ́run
1: Hallelujah. Àmì àmì àmì ní orúkọ Jésù. Ká tó máa lọ ẹjẹ́ sáré fi nọ́mbà bàbá léde. Nọ́mbà bàbá náà leléyìí 09028242487 tàbí 0035 248215 0035 248215. Ló kọ́ Mrs. Kemi Kúkọ̀ yìí tẹ́ dórí Mr. Ògúnbádẹ́jọ́ látàkùngbà àkókò. Alàgbà FC Bani Interpreter ti alàgbà olúwàṣẹ oúnjẹ nǹkan bíbélì wà fún talẹ́ ẹ̀tọ́ni. Ló kọ́ Engineer Káyọ̀dé Fọlárìn Mórí Bẹ̀yẹ dúró rẹ. Títí dọjọ́ mẹ́jọ tó tún máa pàdé lórí ètò alálùbáríkà ìṣẹ̀lẹ̀ Alex Afa lórí rédíò Àdàbà. Òmóyájọ owó Ebenezer ló kọ́ mi. Àdúrà yín yóò gbà tí mi yóò gbà ó di ọjọ́ mẹ́jọ.
4: Tí mo bá yí kọ́ọ̀tù, àní tí mo tún yí káùsì fẹ́lẹ́ dùn máa rí.
5: Nítorí wòlíì ìlú mọ̀ká ni.
4: Kò tí ì burú jù.
5: Ẹ wá gbogbo prọfẹ̀tì gbogbo ayé nǹkan sára sí.
4: Àní ẹ wá gbogbo ìránṣẹ́ Ọlọ́run alẹ́.
5: Gbogbo ènìyàn ń tara tiẹ̀ ẹ ṣe sàràkà.
4: Ṣíṣe lẹ́nu máa rí.
5: Prọfẹ̀ Dr. Alex Ọmọjowo JP.
4: AKA
5: Ṣẹ̀lẹ̀ Alẹ̀.
4: Ọwọ́ ju ọwọ́.
5: Ṣẹ́ ju iṣẹ́.
4: Ọ̀rọ̀ ju ọ̀rọ̀.
5: Ìmọ̀ ju ìmọ̀.
4: Ìpẹ́ ju ìpè.
5: Gbogbo ara kìkì àdúrà tó ń tẹ̀ mímọ́.
4: Agbára wíbẹ̀.
5: Sọ bẹ́ẹ̀.
4: Jẹ́ bẹ́ẹ̀.
5: Iná gbórúkọ omi ó dákẹ́ ariwo.
4: Èṣù gbórúkọ Jésù sájọ̀rọ̀ jìnà.
5: Ẹ ṣáà ti mẹni tẹ́ ni.
4: Prọfẹ̀ Dr. Alex Ọmọjowo JP.
5: AKA
4: Ṣẹ̀lẹ̀ Alẹ̀.
5: Ìbá
4: àbẹ́ẹ̀ tí ìbọn ni.
5: Bẹ́ẹ̀ ta bá sọ̀rọ̀ nípa ìrere.
4: Ìsọjí nínú
5: tàbí láàárín ìjọ.
4: Tẹ́ ẹ bá ti pe Prọfẹ̀
5: Dr. Alex
4: Ọmọjowo
5: dání kí wọ́n da yín lóhùn.
4: Ẹ wá gbọ́ o.
5: Ìwọ́ táyé ń dà láàmú.
4: Ìwọ́ tó rọ́ náà báyọ̀.
5: Ó dún lùlù kò dùn.
4: Ó tẹ́tẹ́ tẹ kó tẹ.
5: Àtiríṣẹ́ dogun.
4: Àtijẹ́ dogun di wàhálà.
5: Ìwọ́ tó rí àwòlá ti fẹ́.
4: Gbogbo olóṣè
5: tó ń wọ́n náà báyọ̀.
4: Ìwọ́ tó fẹ́ lọ sí lóyìnbó.
5: Tí gbogbo ọ̀nà ti di pátápátá.
4: Afọ̀yà.
5: Prọfẹ̀ Dr. Alex Ọmọjowo JP.
4: Tíṣẹ́ ìránṣẹ́ wọn ti dé.
5: London, Israel,
4: Jerusalem,
5: Canada.
4: Ló dání kíjẹ náà ṣe
5: ṣe. Tó bá wọn bọ̀ látìkàrẹ̀.
4: Tàbí látàrí gidi.
5: Ṣá ti gbé ọ̀kadà.
4: Kò sọ fún wọn pé
5: ìwọ́n lọ sí Celestia Fari Paris.
4: Tí o pènyàn mọ̀ sí Ṣẹ̀lẹ̀ Alẹ̀.
5: Tó wà ní ìsinmi lólùbá.
4: Olóko àgbálùkù arigidi àkókò.
5: Wà láyé tó pọ̀.
4: Ẹ pè wá sí nọ́mbà yìí
5: 08035248215
4: àní
5: 08035248215.
4: Jésù lolúwa.
6: My people, make sure you get enough sleep. There's a reason for it.
7: But why?
6: Work never truly ends. Your work will be there when you wake up. Enjoy a good sleep on a Mooka mattress. Yes, even the hardest worker needs some good sleep. Experience all-round comfort for a good night's sleep.
8: Sleep better, live better, Mooka.
6: Mooka, adding comfort to life.
9: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
10: aba aju ku ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugu bile tawon ko ri bire fun gba gogo akonse gogi bile ba gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro afo gede gede do ti ara danu
11: logo lomo kòrí agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamission gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
12: For number one radio. Adaba FM 88.9 Akure.

0: sáré ìjẹ yìí lọ adaba sì múra lọwọ eré ìjẹ yìí kìí ṣe ti alágbára adaba gbéra ó fò bá wọn lọnà ó tún fi wọn sílẹ adaba 88.9 fm ó ti dapò kíní ó síwájú àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.
1: Ìbẹ̀rù ẹ̀mí rẹ̀ ò lágbẹ́gá. Bó jẹ́ pé ń kò láàrò òjò ṣìṣì ṣìyíkẹ́wu dání ọ̀rẹ́ mi bẹ̀rù ejì. Òótọ́ náà lè jí gbọjọ́ àgbàrá ńlá gbàgbóró ewu ńlá lẹ̀kún omi ara etí omi ẹ̀yàgò fódò. Ìjọba ti ń pariwo ẹ̀kúndún ẹ̀kúnya lójoojúmọ́. Èèyàn ti ń gbélé tí omi ẹ mú ṣàfira. Omi ò ní gbé wa lọ. Èèyàn tó kọ́lé tiẹ̀ sórí òkun ọ̀rọ̀ rè ẹjẹ́ sún sẹ́yìn fódò. Káì mọ́dalẹ̀ sójú àgbàrá ewu ńlá lomi yalé. Bẹ̀rù ẹ̀mí ìwọ àti mọ̀lẹ́bí dáàbò bo dúkìá rẹ omi léwu. Ẹ sá fómi ẹ lànà fàgbàrá omi ń gbé ni wà láyé àgbàrá ń kólé. Omi ò ní kẹ́rù ẹ̀mí àti wọ́lọ́ tilétilé ẹ̀mí wa ò ní sófo sódò. Iléeṣẹ́ àdàbà yìí 88.9 fm ló ń fọ rere pé ẹ jẹ́ tún sẹ́yìn kú ò létí omi ẹ dákun ẹ mọ́ ṣe dàdọ̀tí sí gọ́tà.

Ekaale ku igba yi. Ekaale gbogbo eyin daddies and mommies. Ekaale gbogbo eyin sweet boy ati gbogbo eyin fine girl yi. Se dada mo ba yin. Ekaale gbogbo eyin eleni mumu bi itari, bi itani ke omo igba. Se ri bo baby anike yen, ojo kan bo. Ton ma get password e. Ti o si bi to ma gbe igba eyin te ba gbe ja ni ke lojo yin emi gan ma ba yin wi ya. All right, October la wa ya ku osu tutun mo ko awon yen kan ti ma expect e pe October ala ni o ma so nkankan saaju October simply because that October package is always premium. Ba se man se lododun October odun yi na ma ri be gbogbo eyin birthday celebrant in October patapata a ma fi gbogbo osu yi celebrate yin ni. Iwo to ba sa ti jomo October ti n ba ti mo fọkàn ẹ balẹ̀ pẹ̀pẹ̀ a máa celebrate yin ni premium simply because October oṣù kẹwàá ọdún oṣù tó pé oṣù òmìnira oṣù aláyọ̀ kọ́lọ̀ má yọwọ́ October kúrò lọ́rọ̀ mi oṣù dégbèga àlàní oṣù èyí mo fẹ́ oṣù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n láàmìlàaka lágbàáyé a máa celebrate ẹ̀ dáadáa. Yà ẹjẹ́ ń kọ́kọ́ bẹ̀rẹ̀ bí eléyìí kí n celebrate ọmọ mi ọ̀rẹ́ mi àbúrò mi dáadáa ìmùlẹ̀ mi ọmọ ìyá mi tí mo fẹ́ nílẹ̀ lókè òkun lọ́hùn-ún ẹni ọlá mi ọmọ ogun tó mi happy birthday to you. Ọjọ́ ìsinmi tó kọjá yìí ló ṣọjọ́ ìbí tiẹ̀ aṣọdúnmọ́dún báyìí ní ìṣàwọ̀ aṣọdúnmọ́dún aṣoṣùmọ́ṣù báyìí ní ìṣàwọ̀ aṣoṣùmọ́ṣù ogbólogbó ẹdẹ ẹni ọlá àdàgbàrá kò ní ti gbìn lágbára ọlọ́run ọba nínú àwọn ọmọ tọ́lódòmarè fi ta ẹbí ògùn tó mi lọ́rẹ àní fi ẹ́ ṣàwátì o bó bá ṣe ń gbé gbábá yìí yóò mọ ṣe gbé bó bá ṣe ń gbàwọ̀ yóò mọ ṣe gbé fún un rọpọtọ bí ọká ọ̀rẹ́ mi dáadáa adọ́gba délẹ̀ mọ́ kò síbì kan ọmọ tó dára bí egbin ẹwọ ọmọ tó ṣe tan rọpọtọ bí ọká tó sì tèròǹdò bí abo tòmátì happy birthday to you ẹni ọlá mi ọmọ ogun tó mi gbọ̀nsán Stephen Abiola Okunlọlá ọ̀rẹ́ mi dáadáa ní sunbelt lápá abẹ yẹn October 8 ni ti a máa celebrate síwájú Pastor Mrs. Taiwo Yaya ọjọ́ kẹsàn oṣù kẹwàá happy birthday in advance mọ́mí Prophet Idowu Yaya ìyá ṣọjọ́ kẹsàn bàbá ṣọjọ́ kẹwàá ṣerépó dùn ó lágbára happy birthday in advance to you Pastor Mrs. Tayelolu Yaya àti Prophet Idowu Yaya ejìrí ara ìṣokùn ẹdùngbálá ń já orí igi ọ̀bẹ́kìtì bẹ́kẹsẹ́ ó bọ́ sílé alákìsà ó sọ wọn dòní gbà sọ ògbólógbó ẹ̀dàn ẹ máa pẹ́ fún wa dáadáa. On the 15th of October lọ́jọ́ ìbí tèmi ó máa lágbára ó máa bù áyà ẹjọ́ ṣètò wa bọ́ Sunday 15 àbí ò bọ́ Sunday 15 ó dà pé kò bọ́ sí 15 tó bá wá di on the 30 oṣù kẹwàá màámà specially celebrate ìfẹ́ mi èyí mo fẹ́ mi àríkẹ́ adé nígbà tí mo ṣe 15 tàríkẹ́ ṣe 30 ẹ̀dàkùn ta ló pin bẹ́ẹ̀ ná ẹja filẹ̀ ó dà pé bọ́lọ́run ṣe fẹ́ ni gbogbo ẹ̀yìn ọmọ October pátápátá mo làwọn tí mo ti dárúkọ yìí as a point of contact happy birthday in advance to us a máa ṣọpọ̀ ẹ̀ lókè pẹ̀ méwìlì ẹ̀yìn tẹ́ ẹ bá ṣe fẹ́ darapọ̀ mọ́ wa ni Facebook bóyá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa this is the first time Adégbóyega Àlàní lè fi máa darapọ̀ mọ́ wa ni Facebook Adégbóyega Àlàní ni Facebook lè fi máa darapọ̀ mọ́ wa ẹ̀ka lẹ́ o orí ètò ọ̀rọ̀ ìfẹ́ ń lẹ̀ wa
esiku kale se daada mo ba yin la sale e le nbe won.

0: tó bá lọ láṣẹ jẹ ńta náà kọ ká má bá yín bá wí.
1: À ẹ má bá wí wọn kà yọ jẹ ni wọn máa gbé lè tó kù
0: wá. Wàwú wàwú ok no
1: problem. Torí ìbáwí tẹ bá bá mi bá wí yẹn ó lè lọ da nǹkan ó lè lọ da nẹ́tíwọ́ọ̀kì léru.
0: Dádì iṣẹ́ ti wẹ̀ lálẹ́ ìsà.
2: A ti wà lórí ẹyin. A ti wẹ̀ ok.
0: Dádì voice yín yẹn ó dàbí bẹ́ẹ̀ ṣe ń dá mi lóhùn tẹ́lẹ̀ kọ́lẹ̀ ń dá mi lóhùn sí mọ́.
1: Trumpet mi wà lọ́wọ́ ẹ ni.
0: Abi ok ẹ ló mọ́ mi.
2: Èmi náà ti gbó níbi jù mí.
0: Ẹ ti gbó níbi ẹ ló mọ́ mi.
1: Ṣé ẹ ló sà.
0: Ṣé mo nǹkan tẹ máa ṣe fún mi.
1: Ok.
0: Ẹyin bá mi kọ ẹ̀yìn sí ibi tó rí dádì wà. Mi ò mind tẹ bá ṣílẹ̀kùn headquarter lé wọn lórí o. I don't mind. Mi ò mọ̀ bóyá máa ń ṣe.
1: Àbí tó bá sọ pé ó ti pọ̀ jù.
0: Mo fẹ́ kẹ́ ṣe lálẹ́ bí mo ṣe ń sọ fún yẹn mo fẹ́ kẹ́ máa ṣe níṣẹ́.
1: Orí iṣẹ́ yẹn la wà lọ́wọ́lọ́wọ́.
0: Iná mọ́ mi bright ju tèmi lọ kò fẹ́ yé mi o. Dádì. Dádì voice yín ti lọlẹ̀ ẹ pẹ̀lẹ́.
2: Mo
0: understand. Ẹ jẹ́ kí mọ́ mi wà nìyí the other side kẹ́yìn máa bọ̀ lókè.
2: Ok. Ẹ ti tọ́.
0: Ẹ ló mà.
1: Ẹ ló sàn.
0: Dádì ẹ bá ń gbaṣọ lójú eégún yẹn.
2: Ẹ
0: bá ń káwọn ìbejì ta.
2: Ó sì wà lọ́wọ́ mi.
0: Ẹ bá ń máa fọwọ́ bẹ̀ wọ́n lórí wọ́n ń bínú. Ẹ máa sọ máa bínú pẹ̀lẹ́.
2: Má mi ní ìjà máa
0: ń. Ọwọ́ ta ni fóun wà.
2: Ọwọ́
0: ẹ pílẹ̀sì ẹ síbì kan ẹ máa bá mi bẹ àwọn ìbejì yẹn kán máa bínú wọn bínú orí wọn ni kẹ máa bẹ.
2: Orí wọn náà mo ń bẹ.
0: Ẹ bá ń bẹ dáadáa tẹ bá bẹ dáadáa mo máa mọ ẹ tí bẹ dáadáa tẹ bá bẹ dáadáa ọwọ́ ọmọ mi ni mo ti máa mọ ẹ bẹ.
1: Ọlọ́run tó ètò ẹ hànde fáǹsì mi dáadáa èmi ò lè gbà kó wà pẹ̀lú mi kó dẹ̀ gbé fóun dání kò lè pọ́ sí ọwọ́ kan ò lè ṣiṣẹ́ yẹn kéèyàn ẹ̀ gan yẹn.
0: Ebí làwọn gbé lẹ̀ síbì kan ni.
1: Náà mo ń sọ fún yín pé mi ò
0: lè ṣe ní ìgbé fún yín tó gbé fún yín síbì kan ni.
1: Torí pé ọwọ́ kan ò lè ṣiṣẹ́ yẹn kó tẹ́ mi lọ́rùn.
0: Ọwọ́ wo lẹ wá fẹ́ ok ọwọ́ mélòó lẹ wá fẹ́ kó ṣe.
1: Ọwọ́ méjèèjì ni o.
0: Ẹ náà mo ń sọ pé ọwọ́ méjèèjì mo ní kán máa bẹ àwọn ìbejì méjèèjì.
1: Ọwọ́ méjèèjì náà ló fi ń bẹ àwọn ìbejì yẹn.
0: Kí lẹ tún wá fẹ́.
1: Mi ti ẹ̀ lè ṣọ nǹkan tó tún kù torí ìfàájì yẹn ti kọjá àfaradà.
0: Lọ́wọ́ bá ṣe wà yìí.
1: Lọ́wọ́ bá ṣe wà yìí.
0: Ẹ calm down ìyẹn ṣáà má wọrí ẹ dákẹ́ ń titi yín. Dádì ẹ máa bẹ àwọn ìbejì méjèèjì yẹn continuously nǹkan tí mo fẹ́ nìyẹn.
2: Ok mo ṣe ń bẹ̀
0: wọ́n. Orí wọn ni kẹ́ máa bẹ̀.
2: No normal.
0: Mọ́mì ẹ̀yin ẹ ṣáà máa fọwọ́ ra dádì lẹ́yìn ọ̀run bó ṣe ń bẹ̀ wọ́n.
1: Ó kù lẹ́yìn ọ̀run láti ẹ̀yìn
2: ọ̀run
1: kí n wọ bí microphone pátápátá.
0: Ó dà mo fi ń lẹ̀ sápá bí ó dàárọ̀ o. Ọlọ́run àwọn fámìlì yìí wọ́n máa fẹ́ lo gbogbo náà mi tán lálẹ́ yìí 0816251999. Hello, somebody ẹ kalẹ̀ o.
3: Hello, ẹ kalẹ̀ o, Alan.
0: Ṣàlàáfíà lẹ wà.
3: Àlàáfíà la wà o.
0: Wọ́n mi nkọ́.
3: Wọ́n wà mí.
0: Ṣé náà yín ò bright jù kó má lọ ṣọ́ọ̀kì mi?
3: Ó bright.
0: All right. Orúkọ wo lẹ ń pe mọ́ mi?
3: Ìfẹ́ mi.
0: Orúkọ wo làwọn náà ń pè yín?
3: My dear.
0: Ẹ bá ń gbé fóònù fún wọn.
4: Hello.
0: Hello, ma ṣàlàáfíà lẹ wà.
4: Adúpẹ́ o.
0: Ok, ṣé dádì máa ń bá yín ṣeré bífọ́ ọmọ ẹ̀kọ́ ẹ̀?
4: Ó máa bá mi ṣeré yọ.
0: Bífọ́ ọmọ ẹ̀kọ́ ẹ̀? Báwo ló ṣe máa ń bá yín ṣeré?
4: Ó máa bá mi ṣeré láti wájú àtẹ̀yìn
0: mi. Nǹkan tí mo mí nǹkan nìyẹn. Bífọ́ kó tó di pé ẹ máa pọ̀n yànyàn. Hello.
4: Ó máa bá mi ṣeré.
0: Kò ń ṣe pọ́nkàn máa dódò báyìí, yàn kàn máa ju kété sómi.
4: Bẹ́ẹ̀ni ó má bá mi ṣe láti ìbejì mi tó wà láyé.
0: Láti bí ìbejì títí lọ sí ẹnu àgbàdà. Ẹ̀ló mọ́ mi.
4: Ẹ̀ló mọ́ bẹ́ẹ̀
0: mi. Wọ́n máa ń tọ̀dọ̀ àwọn ìbejì lọ sórí àgbàdà. Kó tó di pa ṣẹ̀ wá máa.
4: Máa ṣẹ̀ wá lọ.
0: ki ni nkan te appreciate ju lara lara daddy she mo pe be se nsoro ti mo ngbo won ara mi pada she mo ko je ki ngbo yin dada e pari ti oyin lo nje be ma bi ki ba lo e pari di oyin ijo all right now she mo nkan ti mo fe ke se eyin mejeji mi o mo boye ti sora yin je lale yi o mi o mo boye ti so ara yin je lale yi abojo wo le sora yin je gbeyin
4: I
0: ti sora yin je leni
4: a fe ma se bayi
0: hello daddy
3: hello
0: she like
3: mo like
0: o ye sumo won yen sumo won yen kan ta
3: sumo mo ti sumo won
0: sori agale wa bori bed
3: ori bed
0: eh mo bo se ma sora yan je e je kin ko yin
3: eh
0: mommy
3: ongo
0: eyen sun
4: mo gba ro yin
0: eyen sun tin eyen sun e je kin ko yin bo se ma nsere so ni je she ti sun daddy eyin a koja lo si ori won bo e ma sun le won egbe won e wa je ki ori won ko wa ni owo yin as in ki ori won eyin ori won ko wa ni atele owo yin she ti se e ma ri pe ba ma wo nu oju won bayin abi e je ki owo yin hello sir e je ki owo yin kan wa lori ibeji kan na wo ye gbe ori yin so mo won bayin de ba se so won je ma ba beji sere lori oya e ma so won je ke ma ba beji sere
3: mo ti ba beji sere
0: e ma so won je mo e ye ka pa do e oya e continue ma je kan sa lo
3: ko sa lo
0: te ba gbiyanju ati fowo konju agbada ba yen ma re pe oju agbada yen ma ma yo rododo oh yes yes the battle will listen red quarter oh yeah so won je container ti ma so won je be
3: mo so je bayi
0: eh so won je te ba so won je ni soro eh continue te ba je so won je ma ba beji sere
3: mhm
0: eh

0: Elizabeth Ayowumi Eretan. Bí n bá ní mo rántí ọ̀rọ̀ àjọṣọ wa, irọ́ ni mo pa, ẹ mọ́ bínú ìyá ẹ̀. Bójú ọ̀la bá mọ́ tàbí kẹ́ ẹ fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi ní WhatsApp, ẹ dákun kẹ́ ẹ rán mi létí. Ohun tá a kó sórí pọ̀ kọ́mọ tó jẹ kíyàwó tó jẹ ká tó kàròyìn ká tó ṣètò. Ẹ mọ́ bínú ẹ dákun. 0816251-9991. Hello, somebody ẹ kalẹ̀ o. Hello. Ṣálà fi àlẹ́ wa sà.
1: Adúpẹ́ o.
0: All right, ṣe ti mari.
1: Bẹ́ẹ̀.
0: Ṣé mo bí wà ń bẹ yín?
1: Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi.
0: Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín.
1: Bẹ́ẹ̀.
0: Orúkọ wo lẹ máa ń pè wọ́n?
1: Ìfẹ́ mi.
0: Orúkọ wo làwọn náà máa ń pè yín?
1: Ìfẹ́ mi náà ni.
0: Ìfẹ́ mi làwọn náà máa ń pè yín?
1: Ẹni.
0: Ìfẹ́ mi làwọn náà máa ń pè yín?
1: Bẹ́ẹ̀.
0: Ẹ já ṣeré alẹ́. Hello.
1: Àmọ́ àṣẹ ìfẹ́ bẹ̀rẹ̀ báyìí.
0: Kò ń ṣe nǹkan tẹ́yìn ń sọ lèmi ń sọ, mi ò ní pé kẹ́pìn ń ṣe àrùn. Hello.
1: Hello.
0: Mi ò ní kẹ́pìn ń ṣe àrùn, mo kàn fẹ́ fa ìfẹ́ ẹ̀yin méjèèjì súnmọ́ra ni.
1: Ok.
0: Mọ́mì, hello ma. Hello. Hello. Hello.
2: Wọ́n dáhùn.
0: Ẹ kalẹ́ ma, ṣàlàfíà lẹ wa ma. Hello. Ojú òpó wọn yẹn ò ṣe dáadáa. 0816251-9991. Hello, somebody ẹ kalẹ̀ o.
3: Kalẹ̀ ẹ kalẹ̀ bá o.
0: Ṣàlàfíà lẹ wa sà.
3: Àlàáfíà ni o.
0: Tí ì pè wọlé lálẹ́.
3: Ó ti pè ńgbà kan, wọn ò gbé ńgbà.
0: Ok. Ó dà pé voice yín ìjọ voice àkàrà ogun tí mo sọ lẹ́ẹ̀kan ni.
3: Voice
0: máa nǹkan tí mo ní voice wọn jọ voice àkàrà ogun. Voice ti yín náà jọ voice àkàrà ogun. O mú fi níṣẹ́ ti pè wọlé lálẹ́ yìí. All right. Mọ́mì nǹkan. Mọ́mì nǹkan.
3: Mọ́mì travel bẹ̀rẹ̀. Mo ṣe ń gbọ́ ètò yẹn. Mọ́mì tọ̀ sílẹ̀.
0: Iná yín tàn lẹ̀.
3: Bẹ́ẹ̀ni tàn.
0: Ẹmí sì wọn gan nìyẹn o.
3: Ẹmí sì wọn ọ̀nà síbè mi.
0: Bíní ọ̀nà jí o. Ṣé ilé yín ní fẹ́ǹsì?
3: Bẹ́ẹ̀ ó ní fẹ́ǹsì.
0: Ok, ṣé ẹ lè jáde síta bíi ẹnu ọ̀nà fèrèsé yẹn, ẹnu ọ̀nà?
3: Bẹ́ẹ̀.
0: Oya, ẹ kàn ṣílẹ̀kùn, ẹ ṣílẹ̀kùn, oya pápápá ìṣẹ́jú kan ni o. Ẹ ṣílẹ̀kùn.
3: Ok.
0: Ṣé ti ṣí?
3: Ok, mo ti ṣí.
0: All right. Ẹ kàn jókòó síbi ẹnu ọ̀nà yẹn kẹsẹ̀ yín síta.
3: Ok.
0: Ẹ wá máa jókòó bí ẹni tó ń wo wájú gan expecting pé mọ́mì ń bọ̀ lọ́ọ̀kan. Mo máa play orin kan fún yín bí ṣe understand.
3: Ok.
0: Ẹ má mísì mọ́mì pẹ̀lú torí orin yìí o, torí orin àìmísì o ni.
3: Ok sir.
0: Enjoy.

0: ṣe rí ẹni gbòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Tó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà bá yóò jẹ ayé òun ti wá sú mi.
2: Agbóhùn yìí ṣe ló sì ń jẹ lọ́bẹ̀. Tí wò ó gbọ́ nípa bàbá òkè ògùn ni. Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Apẹ́ẹ́rẹ́ wo ni wọ́n lẹ̀ ti ń rí ẹlòmíràn
4: máa. Mo ń gbádùn àdàbà.
5: Mo ń gbádùn àdàbà.
6: Mo ń gbádùn àdàbà.
7: Iléeṣẹ́ tó ṣẹ́, tó ki, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.